0: Jínrere Felicia Ìyábọ̀dé Ògúnṣọlá tí gbogbo yín mọ̀ sí ẹfún ṣetán Aníwúrà Ìyálóde ìlú Ìbàdàn. Mo ń pè yín sí pé ẹ mọ́ gbọ́ Wells Radio 89.3 FM lóòrèkóòrè ní gbogbo ìgbà tọmọtọmọ rédíò tó gbayì tó gbẹ̀yẹ ìkànnì agbọ́mọgbẹ́. Orúkọ mi ni Ìyábọ̀dé Ògúnṣọlá tí gbogbo yín mọ̀ sí ẹfún ṣetán Aníwúrà.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, kàngá agbọ́mọgbẹ́.

a kú ojúmọ́. Àwọn kókó inú ìròyìn ló ń dé sétí gbọ́ yín láti ìkànnì Wells Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue lórí Yọ̀lẹ̀ Estate nílùú Ìbàdàn. Mo dúpẹ́ Ọlásanrí ní oníròyìn yín. Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn kò ní fọwọ́ lẹ́ra lórí bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báṣubàṣu lórílẹ̀-èdè South Africa. Bó tilẹ̀ jẹ́ pé àǹfààní wà fún àwọn tó bá fẹ́ padà wálé. Ilé aṣòfin àgbà ló bu ọwọ́ lu àbá tí yóò ṣe àtúnṣe fún ètò ìdìbò ọdún 2026. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe ìkìlọ̀ pé kí àwọn tí ó bá fẹ́ ta ẹran ọdún iléyá má ṣe tà á ní ojú pópó. Alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú nígbà kan rí náà ni Ààrẹ Tinubu ti yàn gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè Nàìjíríà sí orílẹ̀-èdè South Africa. Ilé ẹjọ́ gíga tí ìjọba àpapọ̀ ti kéde oní ọjọ́ kẹjọ nínú oṣù karùn-ún gẹ́gẹ́ bí ọjọ́ tí wọn yóò gbé ìdájọ́ kalẹ̀, èyí tí yóò dá Goodluck Jonathan lọ́wọ́ kọ́ láti má díje du ipò ààrẹ nínú ìdìbò ọdún 2027. Àwọn aráalẹ̀ Gẹ̀ẹ́sì ló fẹ́ dìbò, eléyìí tó lè mú wàhálà dání fún olóòtú ìjọba ilẹ̀ ọ̀hún tí ó ti ń kojú wàhálà tẹ́lẹ̀. Àwọn kókó inú ìròyìn fún ti òwúrọ̀ yìí kò ní ju báyìí lọ. Ẹ pàdé wa ní àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ ní aago 8 òwúrọ̀. Mo dúpẹ́ Ọlásanrí ní oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa, kí Ọlọ́run kí ó bùkún fún yín.

0: ọjọ́, oṣù, ìgbà, àsìkò, ọdún lọ́wọ́ tí kélèrè ò sí lè gbé mú màṣẹ kábíyèsí. Èmi náà darapọ̀ mọ́ àwọn àgbààgbà 24 lóòrọ̀ òní, mo ṣe mímọ́. Mímọ́ sí Ọlọ́run ọba Olódùmarè. Ẹni tó lè mí mi tó tún jẹ́ ń wà láàyè lónìí àti gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wà. Tó sì fún mi lórúkọ, mo dúpẹ́ Ọlá, Sanni, Golden Voice Radio lórúkọ tèmi, aya wọn nílùú Ìjẹsà. Òun náà ni ẹ̀yìn ibi tá a ti ń jẹ láfún, abọ́ síbi tá a ti ń jẹ yẹn, ìyẹn. Mo kí wa káàárọ̀ lẹ́ẹ̀kan sí i. Àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ náà ni ń bá fẹ́fẹ́ ṣọ́ rẹ lọ́wọ́lọ́wọ́ ní ìkànnì World Radio 89.3 FM, ibi tí a ti ń gbé àwọn kókó onúwèé ìròyìn wa wò lọ́kọ̀ọ̀kan ìjòjì tá a sì mọ pẹ̀kẹ́lu pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àti ọ̀jìnì tí ń bẹ nínú kulù pẹ̀lú omi lónìí. Mo kí wa nígbà tí ká tó kí wọ́n tó mọ kí a àwọn tí ó mọ̀ bá pẹ̀kẹ́lu. Ẹ jẹ́ súreka àwọn kókó oníròyìn tá a mú wá lónìí fún yín. Inú ìwé ìròyìn Daily Post mo ti relé ìtàn ni àwọn olóṣèlú abẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ti gun Mákindé àti ya kúrò nínú ẹgbẹ́ ọ̀hún. Kí ló ṣẹlẹ̀ tán fi ya kúrò nínú ẹgbẹ́ ọ̀hún? Ṣé ẹgbẹ́ òdúró ni àbẹ̀wò ẹ̀ mọ̀ gbọ́ bí tó ti ń lọ? Inú ìwé ìròyìn Daily Post náà ni wọ́n ní ilé aṣòfin àgbà lọ́mọ̀ ti fagilé ìlànà tuntun. Irú ìlànà wo ẹ mọ̀ gbọ́? Inú Daily Post náà mo wà tán ni màá kàn sí ara ilé àti ara oko lórí èròǹgbà bóyá kí n díje fún ipò ààrẹ. Inú Goodluck Jonathan ló sọ eléyìí. Mo bọ́ sínú ìwé ìròyìn Guardian tán ni Atiku ló kọminú lórí ìpànìyàn tuntun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau. Inú ìwé ìròyìn Guardian náà mo wà ní àwọn alamí wọ́n wà láàrin ìjọba elétò ààbò àti àwọn alákòóso ẹsẹ̀ kùkú. Gómìnà ìpínlẹ̀ Katsina ló sọ bẹ́ẹ̀, wọ́n lára àwọn alamí ń bẹ káàkiri. Inú ìwé ìròyìn Dize Life mo ti rélẹ̀, wọ́n ní Akpabio àti Òṣì Ọ̀mọlẹ̀ ni wọ́n mọ̀ ní gbólóhùn àsọ. Kí ló ṣẹlẹ̀ tó fi ní gbólóhùn àsà ẹ máa gbọ́? Inú ìwé ìròyìn Vanga mo ti rélẹ̀, wọ́n ní ilé ẹjọ́ lọ́mọ̀dá Sálẹ̀ Màmá ní ẹ̀bí o. Kí ló ṣe tó fi dà lẹ́bi? Mo wá mọ́lẹ̀ nínú ìwé ìròyìn Nairametrics kí n fi káàdì ẹ̀ ńlẹ̀. Owó ẹ̀wà, gàrí, ẹyin àti àwọn nǹkan tó ń lọ sí ẹnu mìíràn ló ti já wálẹ̀ ní oṣù kẹta. Ìjọba àpapọ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. Ẹ mọ̀ gbọ́, bó bá já wálẹ̀ lọ́dọ̀ yín, ẹ̀yin náà ó jà mọ̀. Bó bá já wálẹ̀ tẹ́ ẹ fẹ́ sọ, ẹ jà mọ̀. A kú ojúmọ́, Mr. Ọlálékan Sanni.
1: Ẹ kú ojúmọ́ àtọkàn, ẹ kú ojúmọ́ ẹ̀yin ara ilé. Ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ọlálékan Sanni ló ń kí yín láàárọ̀ yìí.
0: Ẹ káàbọ̀ òye ọ̀sẹ̀ tó lọ ẹ bá sẹ̀ lù lọ.
1: Bẹ́ẹ̀ ni kó lè bá a dáná ni.
0: Kí alẹ́ bá a mú bọ̀ báyìí.
1: Àlàáfíà ni.
0: Àwa náà lálàáfíà mi.
1: Kì í pọ̀ jù.
0: Àlàáfíà wò ní ní fíafíà.
1: Àmì.
0: Lágbára Ọlọ́run. Tọ́ ẹja tinú igun kan sí kan tí wọ́n ń bọ́ síra wọn. Mo sọ ní inú ètò kan mo ní ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti wá dàbí sùwé. Mi ò bí Mr. Ọlálékan Sanni náà ti sùwé, àwọn obìnrin là ń ṣe sùwé ńgbà náà. Afọ̀bí ilé kan ìkejì àmọ̀ralé. Mo wá ní ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà ìbò mọ̀ ti súnmọ́ à ń wò lọ́ọ̀kan ní gímú wa báyìí à ń ṣe bí sùwé. Wọ́n bọ̀ bí wọ́n bọ̀ bí wọ́n bọ̀ bí. Inú ìwé Daily Post wọ́n wá ní àwọn olóṣèlú abẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ti gun Wike Oyelowo ti ya kúrò Mákindé nọ́mọ̀ ti ya kúrò nínú ẹgbẹ́ ọ̀hún. Mr. Ọlálékan Sanni, ṣe bí PDP sì wà, kí ló jẹ́ tán tún ń ya kúrò?
1: Ẹ ṣe bá a ṣe ń bèrè tó tó ní ìfẹ́ ọlọ́run darapọ̀ mọ́ ọkùnrin máa bá wa lọ. Kò bá wa lójijì. Ó pẹ́ ta ti máa ń sọ ń bíi pé kò bá wa lójijì. PDP igun wike ló ní PDP lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé ẹ mọ̀ olóṣèlú máa ń mọ ìwọ̀ ara wọn? Wọn kì í máa yí ara wọn ni.
0: Ọ̀rọ̀ yẹn ó ẹ là á.
1: Mákindé fúnra ara ẹ̀ mọ̀ wípé ìwọ̀n òun ò gbé nǹkan kankan nínú PDP lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀rọ̀ mi ò yé.
0: Ẹ mọ̀ sọ̀lọ̀.
1: Wípé ilé ẹjọ́ ti dá Wike láre. Ṣùgbọ́n ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ó lóun gbé kọmití kan kalẹ̀ àwọn BOT àwọn wàbàrà kankan. Ṣẹ̀dẹ̀ mọ̀ bí o tì gan ti pín sí méjì. Bí o tì kán wà tó yẹ máa wọ̀ hàn àbọ̀ wa ní alága. bi o ti keji ni ti babara gba to ti je pe igun wike ni ile ejo mo yen oro mi oye igun ti ma o ma bo wa yen ni bi o ti on lo duro bi o ti gan dere gan bi o ti o kin fi esco je neck lo fi esco je oro mi oye on gan mo bi o ti bo sugbon ko fe gba lo fi n se lo kan to n se yawa be ko fe party jumo ra boya kan ni emi da se so ko da lana gan bi pe en ba duro sinu odo wi odo ti makinde to lo n fe DJ PDP o yin ban lure lese o
0: ki a lede
1: oloselu mo kan tan se ije ta gan ti n ko we fipo le pa won ti kuro ni be oselu PDP
0: oh
1: be ni
0: awon to wa fe DJ laarin won ko
1: won ma DJ itan fe DJ wa lo se odo igun wiki oma se tele ni PDP oju won raye sudo bayi PDP wa bo te je bi o ti di PDAP si tori e tan pe national leader ti mi nkan to nje be nu bi ofin won oni pe 2027 no pe ti inu bu yin are to ma be lowo lowo lo ma se atileyin fun
0: e be tori po un lo ga re lowo lowo
1: ko ye ko ri be won fi sibe ko baye egbe je ni o de re aye egbe baje wo mu wo mu awon fe tun egbe yen se bo se ba yo kere tan odun merin ni
0: ah
1: be awon le akoko kuro nbe ni mi a se abo sibe sugbon le tun mo le ni yo tun ma fi di 2030 awon bi ke le gbe wa be se ri gele ni yen awon eyan to wa fe dije fun ipo kan awon eyan ma kire to fe dije fun ipo kan abi ipo mi chambe eni ni ojo kejo to ba fi le di ojo kewa to ba fi le si ninu egbe kan titi di ojo kewa yen kokoro sun elese
0: o oh
1: kokoro se gini kokoro sun elese so oni bi won se nfo bo ta nu ebe oselu pi o be lai lai week oni fun won ticket
0: mo ti mo fe bere nu pe ngba mo ba wa logun week se won fun won ticket nbe
1: ton ba lo si be tan lo fe ni lo le tan fe ni gbole o se se ko fun won ticket sugbon se mo oselu ma
0: e ti bo wa fe fe
1: o mo se so bu won e ma ya ara won ko ni wa ni se yen te ba gboro mi dada e ri pe mi o ba gomina bi loyo kedun mi ba anu mi se olohun osuranu ti o se mi tori eyo ise kan to se ni G5 2023 yen ko ma resan bi ile wa titi e lode ti wike na su dede se boju osu nda bayi ti wike na su dede olorun ste mi si 2027 de tan oro mi ye breakfast na be igogo round a kari fun rara yin e fi owo yin e ba ye gbe yin je e wa ni kini kan se kini kan kini kan ah ah ai se nkan bayen
0: so fi gan faye gba pe kegbe o mo pin kigun kan ma wa kigun kan ma wa o
1: si nkan to ye ko je be oro mi oye ko si nkan to ye ko je be sugbon awon oloselu won yin fe gba ti ba kin se bi pe won fe dije bye bye bye ni oro mi oye e ti o sele to do fi fo kuro nu egbe se ma kuro ni won ni kuro a si ma ni ba Abdulrahman Muhammad na ni yen kiloko tani muturaki bo won si ni chairman won si ni chairman won si ni chairman won pa ru ki pe bo won si ni chairman won ni chairman sugbon awon eyan yo le dije labe se won ni chairman eyin na mo bo won ko ni chairman ti ba je be mo be chairman ni se wa ni ka won yen kuro nbe e wa lo se bi won paki eja foran le
0: be o npa ki a re gbe alalubosa ni nta
1: o npa ki akere ki se gbe tutun gan ti pe apm
0: won lo ko ba won lo titi e mo pe awon egbe kan wa to se pe awon la mo pe awon egbe to se pe saba mo nda ko
1: be ni be ni be ni ki se gbe to mi le titi ti be yen sugbon o wa ni odo anekiti mo ti be ti be o wa lori iwe lodo anekiti bo ti be sugbon bi to nlo yi gan ma ni ko daro tori awon to nba fa nkan loke awon le yi won daju sansan
0: ta le ni o daro
1: gomina ipinle oyo atawon eyan ton lo si apm kan ro dada aye kan ba ninu constitution pe ti party kan ba ti wa nle pe won seto idibo party yan de mu ipo kankan kakiri nigeria pe ti inec ba fe yoro egbe beyen won le yo
0: ah
1: bene e to de lo yi
0: se wo tu wa nbe lo ko lo nga
1: ni ba yo boya apm mo nkan kan kan kan
0: ni ka kiri ole de nigeria pe boya won mu po won mu joko kan kan
1: to ma mu kan so mi o kan ro pa mo ne ti won sora ko ma lo je pe nkan tan staff na lo ko senu e ni bi ti won lo yen oro mi oye
0: agboye
1: kan ro daada imoran ti mo fun won e ko yakin fun won moko mo sun
0: mi je ko yan wa fowo gba
1: lowo bene moko moko inu mi ka dun ya to lara mo se ni fun won on ro daada
0: so ni
1: ti awon kan be yen ba wa de letan to ba di bo se mo en te n ba ta o ta ni bodu oya osilu naija de bayi bo ba o se kini kan bo ba o se kini kan na fi se to ba se letan eni pe won loju ti shari won lo inec eyin fun ra yin gan bule foju si kan to ra odu ko to bi ile bayi oro mi oye eyin ma n de se pa mo le ejo lowo to je pe ile ejo gamo pe won ori okan se oro be ni ye file ko ma lo a ba fe to mo to ngun ba fe so na so ta fi le shiaye sile die bayi ah awon se nkan ta fe se e ni le parigo tori ma so fun yin pe seyin o ri kini ni iwe ofin ni
0: eh ngba ni ile ejo leto abi inec leto lati
1: o le ma ro pe awon kan ma de camp lo si egbe yen ejo ofin yen o so pe en to ba de camp lo si be o pe to ba jawe olubori ni eto idibo gangan so to ba win ni seat ni election oro mi oye
0: election to ti se seyin
1: to ti se ni 2023 de awon to ba wole egbe to ba gbe yan wole nba yen gangan ni ofin mo te ba lo duro lori supreme court nigeria lori bi pe won sa ti de camp si be ema girin je o
0: awon to se pe won ipo are ni won fe le ti won ti bo sinu egbe on ko
1: ti egbe se lu epm ko ti se ni kankan to ti enikan la ndo wi pe o se se ko kede pe won fe lu epm leni leni yene ti jare ri ah fe saju ele re po ede bi o se se ko ni be apm yen lo n fe fi je are to hun leni na ni iyen to ba lo pelu nkan ta gbo ni dale ana
0: to e seun ni tesiwaju inu we royin daily post na ni won si wa ile asofin agba na mo fagile ilana tuntun kini ilana tuntun to fagile
1: ilana meji ni won gbe wa ikan won fi kan mule ikan won fagile e ka salaye e fa won to n gba dada won gbe ofin kan tuntun de pe ti awon wuye kan ba je yo lori wi pe eni yi o to dibo o le to se ati dibo pe won ni pre election matters pe won gbe lo si le ejo pe so le dibo se ko le yi se ko le gba le sawo to ba je pe lori ipo mi yato si ti are ni o ma bere ni ile ejo giga ti ijoba papo a de pari si ko temi lorun High court ti ma bere federal high court at Paris court of appeal to ba je pe lori o se o le jare ko le jare ni a bere ni court of appeal iyen ko temi lorun a de Paris si ile ejo to ga julo supreme court chama kama kama di eru le supreme court e wo gbo nigeria gomina 36 senator 109 360 house of representatives member house of assembly ko se ka oro mi oye
0: gbogbo ipinle lan wa
1: ke wa ni wipe gbogbo e ko ma lo supreme court e be ajaga ni elorun supreme court o ma ti yo yen o ba la ko to ko ba supreme court ni o isi te ru fi po le orun won de sin yi te be 10,000 cases lo wa nle bẹẹni
0: o pọ
1: ti
0: won si iṣẹjọ
1: so ona se ni be kan ma yo awon kan be ti mi de fa ara won ikeji ni pe seri mo pe ti mo ti ma so awa la mo ya ara wa nlu
0: lọ́nà
1: wo bó la ṣe mọ̀ fún ara wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà wa aráàlú wa àmọye ara wa olóṣèlú gbọ́n o wọ́n dẹ̀ mọ tara wọn ṣe kó tó máa pé àwọn nìkan náà máa ṣe kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ìlú ìkejì yẹn ni mo fẹ́ mú mọ́ ọ̀rọ̀ adáhùn sí ọmọlẹ̀ pẹ̀lú wọn àti kíní jọ tútọ́ síra wọn lójú
0: Akpabio ninu iwe iroyin This Day Life ni mo ti rohun. Akpabio ati Osiomole ni won ni gbolohun aso.
1: E se. Ijeta loro yen sele. Iya yi mo kan ti oloselu buru. Akpabio ni are ile asofin agba bayi. Senate president. Je mo kan to se. Se mo. Won ti nto eto koja 2027 sele. Election 2027 ta wa fe di oto niyan se n be awa kola ma dibo yan senate president awa kola ma dibo yan speaker awa ma dibo yan senator ni ta awon senator ba dabuja awon lo ma kora awon jo be ile lo ma je olori ile lo ma je bakiji ile lo ma je olori egbe to po julo nkan bayen abi fe sare fi kokoro sun awon kan lese Adam Osiomole se mojo wa lati agbegbe kan na ni south Nigeria tan jo wa Akwa Ibom ati Edo on jo wa ninu Nigeria tan south ni ibe ni are le igbimo asofin agba wa lowo lowo bayi oro mi oye o si omo le na wo bo fe ganu si 2027 ni agba bi wa bi ofin kan de wi pe iwo to ba ma le je are le igbimo asofin o lati ko je bo ti lo saa meji ninu ile ah o si omo de se wole 2023 ni
0: ah
1: ko wa mani yen nikan e to ti e buru ju to ya mi ni to se mi ni kaye fi ju ke ba won ara bi ba e motara eni nikan pa wa ku lorile de Nigeria yi en to je gomina lowo lowo ni pele Imo opuzo den ma to je pe January 2020 lo di gomina silent keji lo se bayi o di January 2028 ko to kuro lori po gomina se fe gbo o ti gba form senator sile senator to ma wole ni May June 2027
0: so wo po won le tun wa ko ipari
1: ani
0: se won se
1: ara ole se dupa o ni agbara
0: e ara logun gbe
1: iko to ma n deru ba won ju la ye ni pe ko sipo lowo won me pa fe pare le won lori lo se ma ri ko to kuro ni
0: eduro intern so yi pe o ti gba form se ro yin se we ro yin fi lede ko ti gba form
1: won kin na ah won kin na Imo West o ti wa lowo ti gba form e sile
0: eun sa ele keji to nlo lowo yi
1: o se be ka ti eni be sa e ma pari ni osu karun bayi ani wi pe ko si wala
0: mo
1: fe bo kuro nu yen ko bo sinu mi ṣugbọn o di January 2028
0: owo nilo lati tubo di lodo ti won ba se fe dibo yi pe ko fi wole sa ele keji
1: o ti wo sa ele keji lo nse lowo yi
0: lo nse lowo lowo
1: o se awon ipinle kan te pe ile ejo ti da bo se ndibo ru nbe pe oto ni tan to ma ndibo ehn e se 2024 January lo se bere silent keji
0: eh a je pe irun to sele ni Anambra to se ma won ti dibo ti won
1: to sele ni Osun to sele Lekiti to sele Londo se be a fe dibo gomina bayi ipinle meta pe ran ti ma dibo gomina ni ile Yoruba Oyo Ogun ati Osun meta to Oyo Ogun ati Eko meta to ku yen Ondo Ekiti Osun yen won ti da bo se ndibo ru nbe
0: ati le
1: won ni dibo ta wa ndi to ma di ti won losun bayi lodun yi won di ton na Lekiti lodun yi gbodo 2027 won si ko seto dibo gomina nbe
0: be Oyo ni kan la wo di ni 2027
1: Oyo Ogun ati Eko na ti ma dibo gomina be na lo se ri ni Imo won ni dibo gomina ni odun to nbo o di 2028 ki gomina to wole
0: ki wa le ti n gba form lefun
1: kete mi wa n so ni pe se o ma dipo gomina mu a ti lo ma je si senate president Labuja ni toro ti lo sa meji ri gege bi senator oro mi oye senator lo gba lo si
0: gomina
1: o te je pe INEC na ko wole supreme court lo wole won lo gbe ipo kerin ninu awon tan dije awon kan ni 200 and kini kan 88,000 lo ni ṣugbọn supreme court sọ pé òun ló wọlé
0: ma
1: won ibo kan ha sinu ẹrọ tó fi ń dìbò yẹn pé àwọn ìṣòfin rẹ ti wá
0: kó àwọn ẹrọ ọlọta
1: ẹrọ ta gan ṣáà dúró bòye ṣọdọ ha síbẹ tó fi máa di 88 máa borí 250 kini kan 1000 bí mo ṣe ń sọ lọ òun náà fẹ jẹ sẹni president ọrọ mi òye
0: o
1: sì di gómìnà mú o di 2028 ko to fi gomina le o tin sare senate president 2027 sile
0: bo ni o se wa si
1: ko ye mi boyo ma lara ese meji abala kan ma se gomina lo abala kan la ma se senate president ibi ti iwo ara awa ara bi yi de niyan e wa ma gbo nkan ti mo fi so pe awa la mo yi ara wa ni ojo yen o se mo le to sa pabi olojubo wa ti ta ni kini yo le sele se ṣugbọn tori pe oun ni ààrẹ ilé o ṣáàyí mọ ọn ṣe nǹkan tó fẹẹ ṣe o ṣáàdí pé wọn fọwọ wọn fòǹtẹ lu kínní yẹn ní ọjọ yẹn nígbà tí wọn bá fa nǹkan tí ò dá lábẹlẹ láàrin ìjẹta yẹn sí àná wọn tún tẹ síwájú ilé pé yá yẹ ká bu bọọlù pé nǹkan tá a láàfẹ ṣe níjẹta yẹn wà á ṣe mọlẹ ni bẹẹ ni.
0: tí ààrẹ ilé ti lóun ó ṣe dandan.
1: tọ́ǹtì ẹ ti buwọ́lù.
0: ọba aláwọ̀ ṣe
1: wọ́n aláwọ̀ buwọ́lù mọ́ nígbà tí wọn bá ti ẹsẹ rannan bọ tọ́ba ti ẹsẹ bọ
0: ṣòkòtò kan náà
1: ìyẹn ni wípé àwọn fúnra wọn wọn ń jà fún ẹtọ ara wọn mọdẹ ń rí ṣùgbọn àwọn ọmọ nàìjíríà ṣá ń jà fúnra ṣá ń jà fẹtọ wa tá a bá jà fẹtọ wa tá a béèrè fẹtọ wa àárí gbà ai bire fun eto
0: la se wa fe ja fe to ara wa be awon eyan soro sugbon won gbe won
1: e se ri bi a ni democracy le ni yi abi ka sube nkan to jo democracy ta ni le ni tori nu woye temi democracy ye ko ma rin pelu idagbasoke awon mo ilu ni awon mo ilu reyin so a le so pe nkan to jo democracy oro mi oye ija awon kan ni ija awon gani fawe mi ni ija fela ni ija be ko ni oro mi oye o fe je inu abata on we nu aki ko le royin yen je
0: ake gan rorun ake le be o le be lenu mbo ba fe je inu apa o inu apata
1: o lati fa ke yen fo apata ko ba le jo inu apata ni e fo wote badi ale fe jo ile fe je oro ile de wa america to ga ju le ni ibaye se lasan ni odun ogbon na fi wa la be awon alawo fufun gesi to ko wa na leru oro mi oye
0: awon alawo fun to ko aleru
1: ija gidi ogun na fi le britain lo na america china ni number 2 le ni bayi ton kan le kun gbadu agba leyin number 1 ko rorun fa awon na japan ko won leru ija buku na fi gbara lowo japan oro mi oye oro ile de baba yin
0: awo le ja
1: awala yondaya fa awon kan to be ninu iwe temi yi wa ti won gan buru ju en to wa ku yan le ru lati ta lo alaya le jan fani en ki se be ba america se wa yin le ni baye e wo e mo ma wo ran abi le ge si le so bi faranse awon yen ti e on de se se lori won ojojumo na nbo titi a fe ile a fe ton a fe ile a fe ton enu la fi en ko meje oro mi oye ti e ba soro ke paru ke logun to ijoba wa lawon odo ni won fi dudo sa ibo sugbon te ba je ko ye won pe kini ise nkan ta fe re o wallahi wa fi suru gbo ni nigba ti awon to ku ton wa kan mo apabi olorun nkan to ma pe ohun nikan se ko juwo le lori e to ran je ko ye pe odo ni se bo so 2027 ni a ma yu e kuro di 2027 yen gan ni be ni kan ta ba fa ni
0: o si bo ta nu re
1: o ki se re ko jade sugbon ko to sele ni kan ta ba fa ni ki a lo juwo le
0: bi
1: ka se ko pari eleyi na te ba pari eleyi a ma so 2027 sha la ye ara e
0: mo yo
1: won wa ju le fun gbogbo e to ese de gan le ni bayi gan pe o ese wole aso fun le ni bayi ko wo be ri won ke le dije lati je are lola wa bi kan ta ba de bayi niyan tori pe won bere fun eto ara won sugbon awon ti wa ako oro olorun a ja fun awon to wa ndi e won olorun a ja fun won ja fun ra won ni o sugbon to ba di po fe ba wa soro wọ́n ní kẹ́ máa gbàdúrà sí ọlọ́run pé kí nàìjíríà dá bẹ́ẹ̀ náà ló máa fi ẹsẹ̀ méjì ràn láti ọ̀ràn tó máa dá títí tó máa kọ́lé ìwé tó máa kọ́lé ìwòsàn tó máa ń gbé kí adájọ́ ṣe bó ṣe kó ṣe ṣe àbí ẹnu ẹ̀ lára.
0: Mr. Lalekan Sani, àwọn aráàlú náà wọ́n ń sọ̀rọ̀.
1: Mi ni wọn sọ.
0: Ẹja tẹ iwájú
1: ngbà wọn sọ nínú ìwòye tèmi ṣùgbọ́n tẹ bá ní wọn sọ ṣùgbọ́n nínú ìwòye tèmi political science lèmi ṣe mo mọ nípa ìṣèlú mo kọ ni ọ̀rọ̀ mi òye a ti sọ̀rọ̀ ní ọ̀nà tí àwọn ìlú òkèrè fi ń gbà sọ̀rọ̀ tí ìlú fi ń rọ̀
0: fún ṣe pákáleke
1: pákáleke mi ò tiẹ̀ fẹ́ pákáleke èmi ò fẹ́ ṣùgbọ́n ẹ sọ ayé gan wà nínú constitution pé you can assemble ẹ kóra yín jọ ẹ sọ pé nǹkan tá a fẹ́ rèé.
0: Ẹjọ́ tẹ̀síwájú àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ ní lọ lọ́wọ́ nìkànnì World Radio 89.3 FM ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ èyí tó kalẹ̀ sí òpópónà láàfin avenue lórí yọlé estate nílùú ìbàdàn mo bọ́ sínú ìwé ìròyìn daily post wọn ni màá kàn sí ara ilé àti ará oko lórí èròǹgbà bóyá kí n díje fún ipò ààrẹ goodluck jonathan ló sọ eléyìí.
1: Ẹ ṣe fún àlàyé ní kíkún ìgbà tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ máa jẹ yọkọ yìí o ní 2022 tí Buhari fẹ́ máa kógbá wọlé kódà ṣẹ́mọ̀ olóṣèlú wa ìgbà fọ́ọ̀mù lórúkọ ara wọn ìlú máa ń fẹ́ràn wọn gan ìlú máa ń gba
0: fọ́ọ̀mù
1: fún wọn
0: rìn ebí èèyàn kan ni ó lọ gba fọ́ọ̀mù fún ààrẹ wa àbí bò ni.
1: Ààrẹ àwọn tó mọ̀ pé ààrẹ ń ṣiṣẹ́ ribiribiribi àwọn ló ń gba fọ́ọ̀mù fún ààrẹ gba fọ́ọ̀mù awon kan ti gba fun beta awon kan ti lo da pada lana we are fun ra ko lo fowa re gba 2022 la be egbe oselu APC on gba form fun Goodluck Jonathan
0: agbe oselu
1: APC
0: APC kan na
1: APC
0: ti are wa ti jade
1: APC won gba form fun sugbon ni igbeyin igbeyin ko jade si bombo ni jo primary tori wi pe ko fe kan wo ohun ni primary
0: ba won si awo bi bo are
1: to ba ti wole won ti wo niyan bene sugbon se won gba form loruko Goodluck Jonathan 28 en to ba la paro ko yewo lori ilugara ti se TikTok ni kan na fi phone se e mo bi lu yin se nlo e ma wo dada sugbon mu ye so ngbeyin igbeyin ko jade sere won a sese di lui te ba ti ra awon owo kan to ti nlo oro mi oye e ti men to wa ndie e ti men to ti o si ndie bi Nigeria se ri le ni yi bayi se le de yawo ilegbe are to wa nbe tele tele
0: ayin o le yabo be o
1: sugba won ni pa awon kan loko ete
0: yawo gomina gan se yan le yawo ile ni
1: e soro ba house honorable ki lo sele won ni jeje ni are ijosi wa le ba kan se ya wole ni yan gbara bi ah o fe o ko lati dije are ni se to le tin di bo
0: ife ni ife ni ife ni
1: se to le tin di pe o fe o ko lati dije yen gbogbo eyi wa won ti ko microphone wa won ti ma won oniroyin leyin won ti ni microphone baba ara jade soro laye so ti ara se sile fun gan bi ti oni camera ma duro si ibi to ni microphone ma duro si o kan bu se re ni e ti ju owo ina lo e ke ti da ju owo ilo lo won ti ju e lo melu ko ta wa gba ni ale ana dale dale ko to ti pe
0: ninu royin na
1: ninu royin ati ti oba le ti oba loko ti de mu no ebe yes ni ma mu sa se mo ejo gan wa le ni lori wi pe Jonathan le DJ abi ko le DJ pelu ogun Olorun ti nkan kan ba sele le ni ba pe o sele wi pe are wa o le DJ mo bo yo wu won ma fe pada si le ni abi fun di kan abi di miran ti se ti ma ba pari e sa kan pere lo ma le lo koda ko je ojo kan pere ni sa eni ana lo ko ojo kan pere ni sa eni ana ku ku to di bo pari ti gba keji ba fi le je oye yen fun ojo kan yen sa kan pere lo leto si leyin ba yen won se ofun yen ni 2017 2018 bene nkan ti won se so be kokoro ti sun gomina ipinle ondo lese niyan be ko ni le se sa kan si se won lo pari ti akeredolu file o ti wa DJ tara o ti wole bayi na wa ni bi leyin yen ko le se bi mo be ni kan ti le yo ti gbe kale ni yen sugbon fun ti Goodluck Jonathan emi ninu iwoye temi kini yen o mu ohun lese tori ofin o yin boju reyin law is not retroactive akoko te ti gbe ofin yen kale ni ofin yen ti bere si ni fese mule lo siwaju Jonathan de ti kuro lori ipo lati 2015 so pelu ilana ofin bo se ye mi si o ofin yen o mu Goodluck Jonathan ta ba so wipe ni bibi ayi iwo ko gbodo ja o le ni ati akoko yen ni iwo ja o le mo en to ba ti fe wo jeta e le lo mu tori ofin te se gbe wa lede
0: bene tori ko so fin le ngbo se
1: ko so fin gba yen ofin yen se de 2017 2018 ni
0: o si ti ku 2015
1: an kan wa gbe lo sile ejo te mi gan de mo wipe ejo yen gan bo se wa gan gan le nse to are ni 2022 na ko gbe ejo lo si federal high court ni bayo sa tile ejo ni pe o le je àwọn kan tí wá gbé jáde báyìí léni eléni yìí ẹjọ́ yẹn máa wáyé léni
0: wọn ni wọn dájọ́ lónìí
1: wọn ti ẹni dáhùn kọfẹ gbọ ni bẹẹni ṣùgbọ́n bí mi ṣe sọ ó máa díje ṣùgbọ́n tó ń gọgọ ló ń díje fún rárá ẹ
0: tó ṣe é ṣe kó má díje fún rárá rẹ ni.
1: òṣèlú nàìjíríà ṣé wọn oríṣiríṣi nǹkan ń lọ.
0: ẹ ṣe sùúrù sẹ́yìn ń wò pé wọ́n fẹ́ fi tú gbogbo àwọn
1: alátakò
0: ká pé kí wọ́n fi dàbò rú ni
1: bẹ́ẹ̀ mi ṣe rí gẹ́lẹ́ nìyẹn kílẹ̀ kí n ṣe òun nìkan kì í ṣe òun nìkan kì í ṣe òun nìkan
0: nìkan lè pín bò yẹ́lẹ́yẹ́lẹ́
1: kan lè gbogbo ẹnu mo fi sọ wípé kì í ṣe òun nìkan náà fẹ́ lo iṣẹ́ yẹn fún ìyàwó ẹ̀ ṣe pé báwọn kan ṣe máa sọ wá níyàwó gan lọkọ ẹ̀ bẹ́ẹ̀ ni ìyàwó mú ṣánṣán
0: ìyá ti sí
1: mama peace ìyá pẹ̀lú ara ẹ̀ sọ ní ọdún tó lọ wípé òun àtọkọ òun pé wọn padà sí ilé iṣẹ́ ààrẹ mọ́
0: ìyálé ti yọkàn padà
1: kò tó bá yí padà sọ pé kì í ṣe páwọn ò padà lásán mọ́ pé gbogbo nǹkan tá a bá lè fi ṣe àtìlẹyìn fún ẹni tó wà níbẹ̀ lé ní kó máa bá lọ làwọn máa ṣe láti jẹ́ pé kí Bọ́lá Ahmed Tinubu máa bá lọ ọ̀sẹ̀ tó lọ́gun lọ Jonathan lọ bá ààrẹ nílé iṣẹ́ ààrẹ ọ̀sẹ̀ yìí àpapọ̀ fẹ́ díje.
0: Wọ́n lè lọ sọ fáre pé ẹ̀gbọ́ nítorí mi sọ èmi náà wò pé wọ́n náà gbìyànjú.
1: Nígbàtí Tinubu fẹ́ díje tó lọ sọ́dọ̀ Jonathan ni láti lọ sọ fún. Ṣé rí àkókò ọ̀rọ̀ ń bọ̀ tá máa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ kalẹ̀. Nínú ìwòye tèmi Ọlálékan san ni Goodluck Jonathan lè máa díje o. Ṣùgbọ́n mi ìgbàgbọ́ fẹ́ jẹ ààrẹ kì í rẹ́ ṣe Goodluck Jonathan nìkan bákan náà mo ṣe rò fún Peter Obi.
0: Peter Obi mà fẹ́ jàre láti 2023.
1: Ẹ ṣe.
0: Gbogbo kọ́nà ààrẹ ilé ìbọsí ló mọ̀ tún ṣe bọ́ nínú ẹgbẹ́ mi.
1: Ẹ ní sùúrù. A ti jẹ ààrẹ ó dàbí ẹni pé èèyàn fẹ́ lọ kọ èèyàn fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ gíga fásitì ni. Àwọn ìlànà kan wà tó ń tẹ̀lé kẹ́ tó dé fásitì. Ẹ máa kọ ìdánwò oníwe mẹ́wàá. Ẹ máa kọ jambu. Abibẹ́kọ̀.
0: Ẹ
1: ti kọ post-UTM gan. Ẹ ti kọ post-UTM yóò dáa fún yẹn. Ní 2022. Ojú kan ni gbogbo àwọn alátakò wà PDP dẹ̀ ni gbogbo àwọn alátakò wà pátápátá
0: ní
1: 2022 Peter Obi ni o Atiku ni o Wike ni o Kwankoso ni o gbogbo wọn pátápátá PDP náà wà. Ó ku ọjọ́ péréte kí wọ́n ṣe primary PDP ni Wike àti Kwankoso fò tán gbéra. Àmì Kwankoso àti Peter Obi tán fò tán gbéra. Gbogbo ẹni mo fi lè sọ àmọ́ mathematics òṣèlú dáadáa ó yé wa yékéyéké. Àwọn ló da formula room náà yẹn tí PDP ò fi wọlé. Bẹ́ẹ̀ ni. Kálá àwọn méjì yẹn dúró sí PDP ni. Tó wá di pé PDP APC wà láyàrá tó wà bẹ́ẹ̀ sí ìyẹn lè jẹ. Gbogbo ẹnu fi sọ kò lè jẹ wọn gán mọ̀ pé wọn ò lè jẹ gbogbo ẹnu mo fi sọ kò lè jẹ. Àwọn méjì yẹn jáde ń gbà yẹn wọn dẹ̀ mọ èsì tó bí fún ẹgbẹ́ alátakò.
0: Ìkan
1: lọ Labour ìkan lọ NNPP ìkan ò dẹ̀ fẹ́ kí wọ́n ṣẹ́nu rẹ fún ẹgbẹ́ alátakò. Kò lẹ̀ sí àní-àní bẹ́ẹ̀ ṣẹ́rí Peter Obi ọ̀rẹ́ òye mi Ọbásanjọ́ lé ní ìbáyìí ó wà lára tó máa ń gbọ́rọ̀ sí lẹ́nu jù. Ṣé Ọbásanjọ́ rúre rú? Bẹ́ẹ̀ Ọbásanjọ́ jẹ́ ààrẹ kí lọ Ọbásanjọ́ ò fi ojú Peter Obi rí tán kó má bàa jẹ gómìnà ìpínlẹ̀ Anambra. Tí ìbáyìí ṣe ọpẹ́lọpẹ́ kóòtù tó jẹ́ pé a lè sọ wípé ó dúró rímà yẹn lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó máa tàn sí. Kìdẹ́ ṣe ẹnu mi la fún àgbẹ̀ pé ṣe kóòtù ò dúró
0: rímà.
1: Ẹni tó ṣẹ̀ṣẹ̀ fipò lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àwọn adájọ́ Nàìjíríà. Oró sọ níbi tí igbákejì ààrẹ wà pé kí wọ́n yé wa ẹ̀kan náà àwọn adájọ́ lọ́rùn mọ̀ pé wọ́n jẹ́ káwọn adájọ́ rí mú mi. Ariwo Ọlá ló sọ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ó kì í ṣe pé lẹ́gbẹ̀ẹ́ ó sọ sí etí Kashim Shettima. Ọ̀rọ̀ mi ò yé sọ tá a bá sọ pé ilé ẹjọ́ wọn ṣe bákan àjàyọ̀pá. Ní ìgbà yẹn Supreme Court ló gba Peter Obi lọ́wọ́ Ọbásanjọ́. Bẹ́ẹ̀ ni Andy Yuba Ọbásanjọ́ ń gbé kiringba yẹn fún gómìnà Anambra. Ọ̀rọ̀ mi ò yé. Ọbásanjọ́ yẹn náà ni Peter Obi ń ṣe.
0: Bàbá ti wò pé mo ti ṣe. Ẹ
1: ní sùúrù. Kwankoso ọmọ Ọbásanjọ́ yányán ni. Ọ̀rọ̀ mi ò yé. Bí mi dẹ̀ ṣe máa ń sọ. Ọ̀tọ̀ nìkan tó ń sọ fún wa ọ̀tọ̀ nìkan tó yẹ ká máa wò. Nǹkan tó bá ń ṣẹlẹ̀ lórí pápá gangan ló yẹ ká máa wò. Gbogbo ẹni mo fi lè sọ èmi gbàgbọ́ wípé Ọbásanjọ́ àti Tinubu jọ lẹ̀ pọ̀ ni lọ́wọ́lọ́wọ́ tán wáyé.
0: eh are to ti jeri lo basanjo baba o si le mo ba are to ba nbe lowo lowo won le lawon ba se ngbojo orilede nigeria na lo wa
1: eleyi ni are ti obasanjo ma kokko chi bi en fe ba se loju gbugbu awon eyan o ma ti yaradua ijatuka ni o ma ti buhari o ma ti jonathan ajatuka dagbe ni na fi se ko ojo kan leta kan ni ojo kan leta kan ni debi pe eh won ti ko ankan lo si north korea won ti ko ankan lo si libya 1000 won fe wa pa won mole ka so to fi kan jonathan ba yen niyan te ba gbagbe awo gbagbe nigba ti buhari ojo kan leta kan ni tinubu abi lati 2023 may 29 nkan ti buru ja yi nigeria eto abo ni ilera ni oro aje ni gbogbo ni baba ma ko leta
0: eh sugbon baba nsoro agba ti won le mo le
1: oro ti baba koko ma so gbara ni pe leyin igba ti won so bi yayi na fe mu fun gomina ti won mo mo fun gomina ni apc ogun ojo kiji ni baba soro pe nigeria o da shaju ba baba soro
0: eh won soro pe to abo se daada ko senu re
1: eh bi nkan ti mo so ni se ani ka ni pe won joko le ni ba le apc pe yayi la fe mu ojo kiji ojo keta ni baba ni pe kini kan se kini kan kini kan oro mi oye emi le ero temi re o kaliku ni ti e bi pe baba lo nlo peter obi ati kwankwesu lati ri bi pe egbe alatako ogun baba jare le meji labe to alagbada o mo mathematics ta fi jare oro mi oye gbogbo eto odibo lo ni mathematics e ati fe je council lo ni mathematics e ta fe je chairman ni mathematics e as of assembly ni mathematics ti e as of reps senate governor president gbogbo lo ni mathematics e baba de mathematics president to lo se le meji baba lo da mathematics in 2022 ninu woye temi o o jo pon to fe gbe bisen 2027 sugbon ise ti yato 2022 yato 2027 2022 etan sise yen fun eni yen ni anfani lati je oro eja won ko to fe se koda ni bi to ti wa gbe to ti wa iyan southwest oro mi oye apa oke oya won ni gbagbe onu e o lo wole ni northern nigeria ni 2022 2023
0: ta lo nto
1: tinubu won so o wole ni north in 2023 se be lo se ri nisin southwest to ti wa gan se be lo ti ri nisin awo se pese gbogbo south oro kan wa ti e kin san se o se ba so mo nkan won lo se lu ni wa lai mi ni so igbese tan bi yi pelu kekele jade ki tan jade yi mi fe so mo to ma bi sugbon fi le be o ye le ye
0: eh emi wo pe be se so pe ngba jonathan baba ko leta ngba yara dua won ojo ko la
1: ise pe won ko leta la san o ojo kan oro buku ni
0: eh se mo pe are to wa nbe ya tori pe de awon atawon yin oye ra won en to wa be ni se de yo ye ra won
1: arabi tabo si be ti bere ni eh arabi tabo si be ti bere ni mo wa ni eye o se oro buku ni won ifi yen se to lu ki aye lu yen yan ki se pe ta lo kaju e ni oro be ki yaradua resign se baba o so ni oro be ki yaradua resign se baba o so ni I will not reinforce failure. Ti aba so fun Buhari niyan. Ta wa ni failure ni Buhari tata jo ma be sin yi. Nkan ti emi so ni pe ti baba ba se abu si ninu ewo ninu woye temi won. O ye ka ti ma gbohun baba ko ma ro tan tan tan tan tan pelu bi ti Nigeria dey. Failure epo 185 naira per liter. Failure dollar 471 naira. Abi Buhari niyan. Failure Katsina, Zamfara, Sokoto, Borno, ni wala wa. Nisi yi, wala ti babi o Nigeria kan. Bodo wala gato shele, nisi yi njeta. Abe yi ori. Emi ori, tabale ori. Ise yi kanan, nibi ba yi, ise yi oyo wa.
0: Ise yi oyo.
1: Be ni, emi ori. Kwara, ama kato shele. Kwa bo Nigeria, ama kato shele. Lo lo bay. Babo ma iti benfili yo. Ebo ti nlo si 1-4, babo ma benfili yo. Dola wa ni 1-4, ah, babo ma benfili yo. Seri e kuro lori oro wi pe nkan ton so fun wa re e ka wa gan bi opolo wa kale ka fi wu nkan ton sele oro yi se bo se so lo se ri ibogogo lo oro ya si ka wa gan ogi ko lo wa lori ori wa opolo lo wa nbe e ka wa gan gbe kale lai fi oro eya abi oro esin bora wa loju ka soro boro seri gbogbo enu mo fi so won jo se seyin po 2022 okay e ke ti wa fi ba gbe mi ke ba le mo pe mo mo kan ti won se fun oro peter obi emi gan de mo mo lero wi pe won gan o mo kan tan fun won se tori mi lero wi pe ko loye to biru nkan bayan 2021 2022 won lo gbe do yo ku abi be ko ba se dg campaign peter obi ayo ko fun di kan abi omiran won ko bo segbe igba ni ile ejo wa ile ejo gbe ejo kan kale wi pe o jese bi won ani pe ko fi ipo yan sile ko ma je dg campaign wo to fe je dg campaign ti ile ejo ese convict na ese dale bi se mo ma ri ba kan ba kan Shall you buy a so sorry in it by Peter B? Sorry in it by. I didn't be on my battle, you could be, yeah. Much it back when you're lower by ye, cause all two business of Peter B. Oh, Lally Peter B. Recker, I get off your cooling. Kisho Nicker. I want to shake Peter B. in by. Send by me. I want to be a tea, but she lay moody, not she lay more by a passenger. I got a ranger. But the judge. Oh, beef. Ati osun to kun ikiti to bo lo wa se dg eventually osun to kun ati peter obida le ni ba se ri won po mo kariku ti ba ti lo won draft e wa ise yen oro mi oye ayo ade ba njo gbogbo wa la mo ibi ta ba yin se tetele o gan fenu ara e so ni tun gbo fun le leki ko tori gbogbo oro mi oye Remember, no one knew Peter Binio, Peter Binio, Peter Binio, Peter Binio. On fait, Kinney and Louis, the milk of a main opposition. Better my fee PDP, let APC, Nyan, in Kanshi APC, and the card bomber candidate, Kafitaku, PDP, Kafo, our Latako, Kanama Valley, Kanama Valley, Ko, or Romeo, you call my Valley Gun, Shatter Shame by any. Wanted to fetch you, change. Oh, I don't want to add that we are in the formula, kind of election with you totally around. Emma Kuna formula ina ti fe tun lo bayi sugba bi mi se nwo ko le je lo toyi
0: asun Mr. Lale Kasani e soro kan eni oselu oni mathematics
1: oni o
0: isiro ni
1: oni o
0: bo ba je councilor honorable senator gomina president isiro ni a je pe isiro ton ko wa nle eko ke se lasan owulo fun le aye a
1: ko isiro ba nko te ma fi
0: so no wa wulo ni
1: owulo a e ko wulo
0: Ah, isiro ton ko wa
1: n isiro yen wulo ni kan ton fi yen se
0: so mo ko be yo ko te lo ni so gboro mo siro
1: be ni eh bust ani 30 kini kan
0: ni kini
1: kan ba 30 40 kini kan kini kan kini kan to ba mo wulo yen iran kuro lo ma ran en to gba so fun yen le ku ba ti fun
0: o le wa folopo
1: awon o le dejo eko da sugbon eko kan na fi soselu o ko jora won o di professor ni ile eko giga to ba teresi councilor to ba mo oselu e wa ge ka je o
0: isiro yen tun yato isiro oselu yato
1: isiro yajo yajo se be formula 1 plus 1 ni inu yara kawe tu lo ma je ninu oselu
0: to le je mefa
1: mefa ke an kan ni 22 22 ke e so 2000
0: ah ah
1: e la o de yi eni le je 2000 ola o le je 22 ola so so le je 4000
0: ah ah
1: en lati ma tele bo se nlo ni awon le yo tele bo se nlo won fe lo formula kan le meji o mo se pe ton ba sora won kuna
0: formula kon si se lo le meji
1: ko se lo le meji pa pa julo tele ra won
0: oh
1: yo ko se lo
0: iyan lagbara kai agbeyewo iroyin agbon magbe ni lo lowo le ja mu royin iko to di pa lo polowo oja ninu we royin guardian ni atiku kan mi nu lori ipa niyan tutun to tu sele ni ipinle plateau
1: ese eri oro paniyan yi o ti ko seni na to ma leje lara toro yo ni ma ka lara o ti ndi binu lara temi o ti nse kini o ti ndi binu lara temi lojojumo ati ku ri so jeje la won yo wa le won e lo pa won won le kalu mo yen ni se ba la gbo won ni ka ti okutu awon yen wole nibi to tin se to mo se ma ti won wole ara bi tu se yo lo tu di para pa pa pa pa pa pa pa ki lo sele yen ara bi e calm down e ti pa won won fe sin won e tu ba pa won tu fe sin won ki lo sele gangan ah se pa ba yan pa ya yin ni pe lo be plato bo se ri niyan benue bo se ri niyan nasarawa bo se ri niyan kogi bo se ri niyan zamfara bo se ri niyan sokoto kebi
0: ki wa lo ku nigeria de nigeria
1: ki la fe ma so ni babero na won ati yobe e ti di regular ojojumo ni
0: ohun ba ma shanu wa o
1: sugbon kini kan wa se mo te mi ba wa si ibayi eh emi ma nfi oju wururu nkan to wa nle oro mi oye ka le soro si bi te ka so si ki se oju ti opolopo fi nwo oro yi le mi fi nwo oro yi ninu wo ye temi are soro kan ti o da rara ni nkan bi ose meji seyin are ni pe awon oloselu alatako fe yo un nipo pelu oro oselu pelu oro eto abo ti o to mehe are n bi oro yen ni bi wi pe oselu lo fa eto abo ti o da yin to ba je be ni aso are na ti sabosi ni igba ti gu lo Jonathan wa nbe are ko sori Twitter to di hex pe to ba le dabo bolu ijoba ko lo nse yan ko fi po sile se ka so ba re lo nda iruru ngba yen le emi mo wa re ko lo nda luru oro mi oye ngba yen ara to be sin emi opo ko lo nda ngba yen
0: won ko so pe ah
1: ti o ba nsele ngba Jonathan te

0: lọ sẹ́yìn gidigidi lábẹ́ ìṣèjọba yìí ju ti Jonathan lọ ó tọrọ nìyẹn ọrọ mi ò yé ṣùgbọ́n àwa kan mọ̀ wípé ọlọ́run mọ̀ wípé kì í ṣe òṣèlú abẹ́lé ló ń fa kinní kì í ṣe ẹ̀sìn ló ń fa kinní yìí kì í ṣe ẹ̀yà ló ń fa kinní yìí ẹ jẹ́ ká bójú nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwọn ibi tó súnmọ́ wa orílẹ̀-èdè chad ìjẹun tó ṣẹlẹ̀ ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí bó ṣe ń ṣẹlẹ̀ nàìjíríà gẹ́lẹ́ ló ṣe ṣẹlẹ̀ níbẹ̀ ibùdó àwọn ológun àwọn ará bí ìyàwó bẹ wọn rẹ pa ológun mẹ́tàlélógún mẹ́rìndínláàádọ́ta náà ṣe wọ́n ṣe ń ṣojú ká tó ń ṣẹlẹ̀ nàìjíríà náà nìyẹn gbogbo military base wà láwọn ará bí ti kọlu ètò ti ṣubú wà lọ́wọ́ ọlọ́run ni ọ̀rọ̀ mi ò yé mali gbogbo northern mali yẹn wọn ti gbà tán ti mali ti nàìjíríà ṣe dà yẹn nǹkan tán ṣe láwọn olótókù yẹn gbogbo ọkọ̀ tó ń gbé epo pátápátá èyí tó bá ń gbépo bọ̀ fáwọn ará bí nìkan ló máa kọjá èyí tó bá ń gbépo lọ sí ilé epo orí títí náà ti máa sọ̀kò sí àti epo àtọkọ epo àtàwọn tó wa ọkọ̀ epo ó dáhùn ìyẹn ṣẹlẹ̀ nàìjíríà àbí ká sọ pé kò tí ì ṣẹlẹ̀ ọlọ́run àjẹ́ òṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣe rí àdúrà là ń gbà pé kọ́lọ́run àjẹ́ òṣẹlẹ̀ àwọn tí ó ń ṣẹlẹ̀ sí ohun àṣẹ lọ́hùn àwọn gbàdúrà o ìgbésẹ̀ ní kókó ẹ̀ ká là mọ́lẹ̀ tán yíyan yan gbogbo west africa ní kíní ti ń ṣẹlẹ̀ nígbà tí gaddafi ti wó ní libya ló ti ṣílẹ̀ kankan burúkú sílẹ̀ fún west africa àwọn kan sọ wípé gaddafi hamu àwọn kan kó bọn fáwọn kan máwọn tó kó bọn fún yẹn ló bá ń jùbọn lẹ káàkiri ṣe kíní kíní kíní ká ní bẹẹ ló ṣe rí ni ìbọn àti 2012 ṣé kẹyẹ kọta àti tán dì sìn yìí àwọn tó ọ̀tá jẹ́ ibi gúgúrú ẹ̀ bó jẹ́ bí ẹ̀pà ṣáǹtà ní sango ni ṣáǹtà lọ́jà bá ni àwọn tí wọ́n pa gaddafi àmọ́ àwọn tó pa gaddafi nínú ìwòye tèmi àwọn ló wà ń dín nǹkan tó ń ṣe west africa
1: nínú ìwòye tí
0: tèmi fúnra mi o àfẹ́ sọ pé ní báyìí ló pa gaddafi ṣùgbọ́n mo ṣe sọ́lẹ̀ kan smartphone kò sí fún tiktok àti instagram nìkan èyí náà ṣe ìjókòó ẹ̀ ṣèwádìí yín kí ló tẹ̀yìn pa gaddafi níjọ́ tí gaddafi ti wó ni ìdààmú ti bá west africa mọ́ sahara ọ̀rọ̀ mi ò yé ti west african leaders àwọn adarí west africa ìwọ oòrùn ilẹ̀ adúláwọ̀ tí wọn ò bá lè ṣara wọn jọ kí wọn ja ìjà ìbò ṣe yẹ kí wọn jà ní ìfẹ́ sọ bí ta máa parí sí rèé
1: o
0: burkina faso tí rúdú olú máa ń pariwo yìí nígbà tí wọn bọ́ sí ọ̀dọ̀ russia náà ṣe fẹ́ máa gbàlú wọn padà díẹ̀ díẹ̀ o ọ̀rọ̀ mi ò yé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí 70% ìdá 70% ọba àwọn ará abúlé wa ọ̀rọ̀ mi ò yé mali èyí tó wà lọ́wọ́ àwọn ará abúlé ó kọjá ìdajì niger ńkọ chad ńkọ gbogbo àwọn tí mo dárúkọ yìí ǹjẹ́ mo orílẹ̀ tí orí wọn bù sọ́pọ̀ òun ló fà á ló bá ń di ọ̀rọ̀ wọn tó fi kan niger ǹjẹ́ wọn ilẹ̀ faransé wọ́n yìí yọ sọ o kì í ṣe ọ̀rọ̀ pé ìwé kan tó wọ inú ìwé ìròyìn bẹ́ẹ̀ ni ààrẹ ilẹ̀ niger jáde sí tàbí ó ní france ló máa ń di wàhálà wọn mali jáde ó ní france ló máa ń di wàhálà wọn burkina faso wọ́n tiẹ̀ ti lé france kúrò bẹ́ẹ̀ yẹn france yẹn ni ọ̀rẹ́ wá fi wá ṣe ọ̀rẹ́ ààrẹ tí wá fi wá ṣe ọ̀rẹ́ kòríkòsùn débi pé wọ́n nípa àwọn french generals ìjọba wá sí nàìjíríà ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ṣe rí ẹja mọ nǹkan tá à ń ṣe kí ni mo sọ ẹ jẹ́ kí a mọ nǹkan tí à ń ṣe tá a bá tètè ẹ̀yin ò lè bá yé ẹ jẹ́ kẹtí lòun ló máa sọ yìnyín ṣe ọ̀rọ̀ mi ò yé tẹ́ ẹ̀ bá tàbá ètè mọ nǹkan tá à ń ṣe ọlọ́run ẹ̀kẹ́ ọ̀rọ̀ nàìjíríà burú ọjọ́ ọ̀rọ̀ mali àti burkina faso àti niger lọ.
1: ẹ ṣeun ní gbogbo ibi tí a ti ń gbọ́ wa ìkànnì world radio 89.3 fm lẹ́ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tó kalẹ̀ sí òpópónà aláàfin abẹ́ni lórí yọlé ẹsẹ̀ nílùú ìbàdàn ẹ tara ṣàṣà lọ sí ojú òpó ayélujára wa ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ facebook at world radio 89.3 fm fan page youtube world radio 89.3 fm náà ní instagram world radio 89.3 fm x world radio 89.3 fm náà ẹ jẹ́ àlọ́ polówó ọjà náà ń gbà bá padà dé àmọ́ ṣe ojú òpó lẹ̀ fẹ́ yàrá lé láti dá sí tò.

0: ẹ káàbọ̀ padà sí ìkànnì kànga ground gbọ̀ wall street 89.3 fm jẹ́ mú ìpè yìí. Hello.
1: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá, orúkọ yín àti ibi tí ń pè wá.
1: Orúkọ mi ni Mr. Samson o, láti Liberty.
0: Ẹ ṣeun, Mr. Samson láti Liberty.
1: Ẹ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Nǹkan pé a lè sọ sí ni pé mo fẹ́ sọ fún, mo fẹ́ rán alàgbà san ní létí. Ṣẹ̀mẹ̀ pé a kàn sọ pé wípé ló da ẹgbẹ́ ruyin àti kù gan-an òun àti IU. Ṣẹ̀mẹ̀ pé nígbà tó bẹ̀rẹ̀ nígbà yẹn ní 2022, wọ́n sọ wípé àti chairman ó wà ní north, presidential ó wà ní north. Wọ́n dẹ̀ sọ nípa ìyẹn ní ìgbọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ wípé ó bá ṣẹlẹ̀ pé north lẹ́yìn méjèèjì wà airdrop kan fún kan. Ẹjọ́ kí ló mú ikú tí ó lè sọ fún ayò pé kó drop tàbí kò ń dandan fúnra rẹ̀ drop. So that gbogbo wọn wípé ò ní sá lọ òbí kò ní sá lọ. Nítorí fáwọn yẹn ti rí pé Atiku ti wà very positive wípé àǹdé kò lẹ́lẹ̀ tó ra value. Atiku lẹ́lẹ̀ tó ra value gbogbo wa la mọ̀. Eléyìí gan náà sì sún láti Sẹ́nétọ̀ Gíngì láti Kano ó sọ fún Atiku bá àwọn náà balẹ̀ sọ pé gbogbo àwọn èèyàn òbí ni wọ́n fẹ́. Trump jẹ́ chairman godfather onírara olú inú ilé òun náà ti ta ABC sílẹ̀. Òun lòun fẹ́ jẹ president, ṣé ó lè jẹ president? Ẹ wo Atiku ló bá ẹgbẹ́ jẹ́. Atiku ló bá ẹgbẹ́ jẹ́ lóòótọ́ calculation ó máa ní bó ṣe ń rí. Èyí tẹ bá lò lọ́dún yìí kọ́ lẹ máa lò ní next one. But èyí táwọn APC náà plan tán dẹgbẹ́ kò lè work fáwọn náà. Ẹjẹ́ a fi gbogbo ẹlẹ́ fọwọ́ ọlọ́run.
0: Ẹ ṣeun.
1: Ọlọ́run ó ṣe dáadáa.
0: Mr. Samson.
2: Ẹ jẹ́ mo fẹ́ sọ̀rọ̀ kan. Bíkí o fi PDP ṣẹlẹ̀, kò sá lọ. Peter Obi ti kúrò ní PDP kan tó ṣe primary. Kwanko Aso ti kúrò ní PDP kan tó ṣe primary. Kíní àsọkúnná chairman Ṣẹ́rọ̀mí Yẹyín South ló wà. Wọ́n ní wọ́ọ̀dù lé chairman ọ̀rọ̀ mi òye secondus kan tó yẹ kó ṣẹlẹ̀ bíbí ká níbi councilor yọ president bẹ́ẹ̀ lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ṣe rí. Wọ́n ní wọ́ọ̀dù gbé lé national chairman party nínú constitution PDP dẹ̀rẹ̀ o ibi tí wọ́n ti yọ èèyàn bẹ́ẹ̀ nìkan resign bí kóòtù yọ àbí kíni kan kíni kan ìbẹ̀rẹ̀ kan tó ti yọ ẹlòmíín tó máa rọ́pò ẹ̀. Bàtà àwọn wíkẹ́ máa yọ secondus wọ́n gbé e lọ sí Benue Ìyọ̀chọ̀ Ayù. Ọ̀rọ̀ mi òye ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́fẹ̀ẹ́ àwọn fẹ́ wọ́n dẹ̀gbà ṣé ibi tí wọ́n nìyẹn. Ẹ ká sóòótọ́ ọ̀rọ̀ nǹkan tá a bá mọ̀ ni ká sọ nǹkan tá a bá mọ̀ ká máa sọ a má dẹ̀ máa fi gbá kan bọ̀ kan ní bá ṣe rí gẹ́lẹ́ ni ká ṣe gbé kalẹ̀ fún ọmọ Nàìjíríà.
0: Àwọn nọ́mbà tẹ̀lé pè sí ni 0916893 1000 0953334893 tàbí
3: 0911333893.
0: Kí ẹ rí sọ sí. Hello.
3: Hello.
0: Ẹ káàárọ̀ sá, orúkọ yín àti ibi tí ń pè wá.
3: Mr. Akunle ni láti ọjọ́.
0: Ẹ ṣeun.
3: Ẹ káàárọ̀ sí orílẹ̀-èdè ìṣeré ọ̀la ẹ̀ ọwọ́ Yorùbá ló pọ̀ jù bẹ́ẹ̀. Ọwọ́ Yorùbá ló pọ̀ jù. Bíkọ́ mo tí ẹ̀yà mi tó bá jẹ́ pò ní ààrẹ orílẹ̀-èdè yìí a lè rí kun ní 1400. Àwọn kan ti máa pariwo pé àwọn afẹ́nifẹ́ri. Àwọn kan ti máa pariwo OPC. A gbúrò àwọn yẹn gbúrò kọ̀ọ̀kan sí i. À ń rí kun 1400. Ṣé yẹ kó níbẹ̀ sórílẹ̀-èdè yìí padà wà ní àbí Nàìjíríà? Ẹ ó ga ọ.
0: Ẹ ṣeun, Mr. Akunle.
2: Afẹ́nifẹ́re, wọ́n ti àti ẹgbúrò wọn, wọ́n ti dàṣàkẹ́. Dígí wọn létí làwọn ọdún kan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà.
0: Wọ́n dá àgbúrò
2: yé. Nígbà yìí Buhari dẹ̀dẹ̀ báyìí, ojoojúmọ́ ni.
0: Ẹ̀lẹ́ o.
3: Ẹ̀lọ́.
0: Ẹ káàárọ̀ sá o.
3: Ẹ káàárọ̀ gbójúmọ́.
0: Ojúmọ́ rẹ ni orúkọ yín àtúntẹ̀ ti ń pè wá.
2: Mr. Bestman.
3: Mr. Bestman ló pè láti
0: lọ́kọ́. Ẹ ṣeun.
3: Mo fi
0: o.
2: ajo kan pelu baba
3: e ba so bo lo e se mo ko an wo ti de ko ni lo to de be ta de je ri o ko ti de ko ju ri do
0: ah
2: e pele sa
3: o di le bo ru mi o di le bo ru lo ni o ba
2: awon to ni lo gba
0: ah ipe on ti re Mr. Bell se le ko pada
2: o sa re ya lo ni o ya lo ri
0: eh hello
3: e ma karo ma
0: e karo sa oruko yin ati te tin pe wa
3: ni ati ti omo ni na poloko papa
0: hello sa
2: baba
3: ama ko do
2: ojo tura lagbara olohun ni
3: a tura lagbara olohun
2: amen
3: o tata kadi mo fe musa
2: okay sir
3: ti ba se pe ka ka wa wo pe ki le tele fun bayi ki mo tata bi ka fun ma wa se ru gugu ni ko bayi fun omo ni ja awon na ni complaints bi lo ri se ni ro pe ya gbe ti se ti da lori da lori won ni mo se ro pa ru lori lede awon ijoba wa igba ti kini yen ti ko kun sele ma to ko yen lo ko ti gbegbe ti ati ko ti gbegbe ti ati ko ti so nkan ati ati nkan ta fun wa ta ma ni ka won mo Nigeria ba lo ti ise ni bu ibi kan ni okay no ni ta ba ni ka won mo ba ma ko ma bo le bawo ti gbo ma bo le se ta bo wa fun awon to fe wa le a ni se se wa fun wa tu wa fun awa ta a fun wa fun wa wa tu bi ba ku do
4: Eyin ni oro Nigeria.
0: Mr. Adeoye.
4: Be ni mo. O ma dun mi fun awa Yoruba. Wa gan ni so ori lede. Eri pe en to en ka soro lai se. Oni to ba je pe eya mi ni be be awa Yoruba yo ti pariwo. Ti an re ko ni 1004. An ra di su ni ta kan ni almost 2000 naira.
2: O le 2000.
4: Mo gbo awon ile kan ni North Enugu. Ki a ti mo se course kan fun enikan ti agbeba ti project the net was 2500 naira by day 2018 to 2019 e drop six by nine by 18 200 naira e wa wait and see
2: 11000 leni
4: baba kan pe ni baba kan soro lori radio kan bi awa na se nda sike ni aipe yi in to bi ni fun baba yen ni pe oni o ti wo eti oni bo se nsoro eti ye ati lo baba yen wa nso wi pe ka wo mo Yoruba ka pa opo ka dibo fun kini ebu ka je o se kiji o tun ba si le baba yen ni ko je agbalagba eti ye ni le so pe la ka ye nu
2: baba
4: awon omo re ki lo fe ka mo ki lo se o fe ka mo ta mo mo to mo jiya ni Allah ba wa agbara lowo wa agbara lede ewo bi an se soluda gbogbo awon egbe to ku won wa handicap won won ti ko su da won laamu we je ko si opposition se bi iru ijoba ija omu o se lugo taba won ni se da fun se joba wa se joba democracy
0: hello
3: good boy
0: akojumo sir
3: yo pon
0: yes sir
3: akojumo
0: yes sir
3: oloyi san ni
2: baba
3: baba open letter Baba to mule ti Ibadan yi economy rate ko soro, inflation rate ko soro, unemployment rate ko soro, gbogbo achieve to kakiri yi ko soro rara. Olorun ko wa yo ni o.
2: Amen.
3: Bo be yin so e mi go e mi na se n calculate wo be yin so e yin o. Olorun ni ko ye mi gbe ai won di wa mole tale test ko ye mi o koja la kai mi se. Ini na e po gidi gan. No how you the protest. E mo fun obi so logun ni.
0: Mi sa gbola eh baba bo ba se ndun wa to e sa ja mo se suru baba ton pe ton eh e se suru hello
1: hello e karo
0: sa oruko yin ati se ti bo e je ba sun mo ide radio yin
1: ka sample na ni o
0: yes
1: nkan ti an so ni ki se ni gi ni mo so fun yin o ni gi mi from Bauchi state at the Niger bi kan lo ti wa ado wan gi omo Kano ni NPC lo wa o so pa won lo kunle ba bele kunle be atiku
2: e jo sa iko to baba ni paper ni ke so tori Olorun
1: egbo
2: o ti baba gbe ni ke so ma ti osu ni bo nuro isa ko to baba ni paper ni ke so
1: egbo ko won be atiku ade egbo ko won be atiku
2: se ri mi o le so nkan ti mi o ba gbo sa ibi te ba ti ri ni ke so eyan so be ni bayi lo so lojo bayi bayi bayi lo paper bayi bayi bayi ko te mi so ni yen sa
1: o da but awa kan mo pe atiku o lo ba ebe
5: ele ko jumo
0: e ko jumo sir
5: yes sir o so pe la talakia
0: e seun
5: yes ma e wo olohun lo ko ma da wa
2: amen
5: lowo administration yi tori atigba si ijoba APC wule te debe o ni kan ti se die fa awon orile de Nigeria ka ma so nkan ni e wo bo se so pe awon building materials won se building materials so lohun ni ko se nkan ti ko won ani mo ra ta 1000 lana ise mo won ani no port
2: ni wa ke
5: ah fun ni ibo ibo la wa ja si ba yo
2: lo 5000 gan wa no port ni
5: abi a de pari wo kinu mo awon kan yi won ko ri ku ko ri security awon era wo ni value ki wa la awon ijoba wa nse ile lori gbogbo ìṣàkóso ló ti dẹnu kọlẹ̀ tán bẹ́ẹ̀ là ń wá àwọn orílẹ̀-èdè nàìjíríà and travel out of the country a tún ń kojú oríṣiríṣi náà bẹ́ẹ̀ kí ló má wọn jọba wa láti má lè stabilize economy wa àwọn nsc wọn láwọn fẹ́ àwọn béèrè fẹ́ fún owó ṣé nǹkan tá a fẹ́ nìyẹn àní kí wọ́n fa àwọn ìjọba wa láṣọ láti ṣe ohun tó kàn tó yẹ èmi á fi àsìkò máa rọ àwọn orílẹ̀-èdè nàìjíríà mi o pe we need to get it right from 2027 ka lo gba pvc wa a le ma baba e lo ka won petition party na ka won na mo nkan ti won se ki won so ra won lo susu wo ki won yo me de kan to ma le face winning party yi tori gbogbe yi baba ni ka mo baba e lo mo wa ni ah pass ba nkan je olorun lo ma sanu we pe ti
2: eseun versoro kan pẹ̀lú nǹkan tí ó wà nílẹ̀ lé nìyí ọlọ́run mọ̀ pé kò lè sí pé ruling party dúró sójú kan bí wọ́n wá fa ẹ̀rẹ̀ kankan lẹ̀ mọ́ nǹkan tó dẹ̀ fa ni pé àwọn tó bá nàìjíríà tó dé yìí o àwọn tó bá nàìjíríà tó dé yìí wọ́n ní jẹ́ kíkiní yẹn ṣẹlẹ̀ sọ àwọn ẹni máa wo tó bá sùn wọn jù ú wọn ká dìbò fún.
0: Hello, àìpọ́n tirẹ̀.
2: Pé gbogbo wọn wá kóra pọ̀ jókè kọ̀.
3: Hello, olu le sọ mi.
2: Bàbá.
0: Ẹ káàárọ̀ sà, orúkọ yín
2: sà.
3: Ẹgbẹ́ mi ni a fún ìṣàkúndé látọ̀jọ́ ẹlẹ́ẹ̀kan sí.
0: Ọ̀yẹ̀ sà.
3: Mo fẹ́ sọ ọ̀gọ̀. Ṣẹ́rí tí ẹ̀yà mi tó bá déjọba lọ́la, ìjọ ẹ̀ lè máa mọ orí èèyàn tí yóò bá jẹ́. Ó dúró a nation náà máa fi lépa. Tàbí kó wọn protest pé owó epo yẹn ti pọ̀ ó ti pọ̀ ju báwọn olè kó wọn ta sọ fún ọ̀rẹ́. Yorùbá lọ́la ìgbó ọmọ ẹni oníṣẹ́ ìdílé bẹ̀rẹ̀ ta gbọ́mọ òun ni problem orílẹ̀-èdè wa lórílẹ̀-èdè.
0: Ẹ ṣe omi sa ìdòwú. Yín tẹ̀síwájú inú ìwé ìròyìn Guardian mo wà tán ní. Ẹmọ́bìnrin jẹun gbogbo yìí àwọn alami wọn wà láàrin ìjọba láàrin elétò ààbò àti àwọn alákòóso ẹsẹ̀ kùkú gómìnà ìpínlẹ̀ katsina ló mọ̀ sọ ilé yìí.
2: Ṣé rí àwa ọmọ ìlú mo ṣe sọ táwọn rabi ìbá sọ̀rọ̀.
0: Hello.
6: Ìwọ̀n amúlùkọ lásán ní.
0: Ẹ sà.
6: Ẹgbẹ́ ìjà mi kò wòlé òkú lẹ̀. Mo ti sọ̀rọ̀.
0: Àjà yìí kọ̀ mí.
2: Kọlu wọlu ara won ni sa, e ma binu sa, kọlu onu ara.
6: Oja, sorry. Se ri ijoba tin beta, o ti posin gugu awon alaka opposition party, o ti posin won. Ile ejo ni fin da won la. Opini fin da won la. O ti definitely ijoba oloju kan, oloju eso kan la ma se bayi. Pelu bi kan se lo, awon awon eyan won ti ba ti wa tori agbade. Wo ni awon ebe mi wa awon ebe mi wa e wo awon ebe ti an se kojo ti an kojo ti an dara ko yen wo bi an se da won la iru ijoba wo la wa ibo te ro baba ole se to abe yin pe ki ijoba democracy la wa yi ki mo ti e fun wa lesi se bi an se democracy lati le re Unity Party of Nigeria UNPN awon DMPP APRP PNPP njo won se won kaluku fura won laaye lati so lati ko tawon egbe yen ki wo ki kaluku se ti e en to ba fe lo dibo fun ṣugbọn ni isin won ti fe se ni won ti e ti se ni oloju eso kan baba oloju kan ni e da fun ti ijoba awarawa la nse yi e ti e da wa lo fe te ba wa soro si
2: e ku eto pelu ogun olorun nkan ti emi ko ni lewe pe won pe ni democracy en ko jọn kan da rin ta lọ lọ
0: e ti down bere won
2: ba oro tesiku
0: hello
7: anti sonny
0: yes sir ta le ka ro sa
7: oro yin ni sono mi ta bolaji la takala
0: esun
7: ole sonny
2: baba o
7: e ku yin ona na imole olorun a tan fun ti bi dojo ale ni
2: ami atayin na sir
7: ayo north nigeria seri ko sogbon ta ri da e mo problem to wa nnu aye yi bayi president bola met no bu gan mo pe ese awon o mi 2027 tori won mo pe gbogbo ara lo wa okay won dey believe pe any party ti a ba ti ri pe o wu wa ti lu ba ti follow se bi gbogbo wa follow pe mo wa ni ejo se ni igba ti won na ni awon ti o ye ko wole ngba yen gan fun apc lawon kekeke I mo ye lomi kan ro wole te pelu won gba yen te ba ma ti aye bo ti Buhari na e ri pe ka ru pe Buhari de misaya de e ri pe rugo won tan e se lo ro wole un to se le nsin na ni e ke ta ba ri any party afẹ bigbati won si ogbe won sile ya won elewon tuta de loro ra agu se te ri ara ni awon eyan tunugu de ti ri o mo npo oselu ohun lo se nfara ni gbogbo awon other party won ni won lara ni o mo pe si awon eyan ba tu bayi won lo dibo fe anybody ni won le dibo fun APC fun president lailai n to n sele ni e baba mi iriru eleyi faya nla la wa
0: oloni ja si faya hello
7: Eka o
0: se je wa sumo yin di radio yin oruko yin ati te tin pe
7: Okay baba mi le so
2: brother do we ka ro so
7: e pe fun aso de ku anti mi lori mo mo ko kende
0: yes
7: sir ole so mi
2: baba
7: to ko je so opolo yin mi baba
2: ami ada yin na sir
7: nigba ti APC fẹ́ gba ìjọba lóòótọ́ 2015 olóṣèlú alátakò fún àkóyọ lè yẹ̀lẹ́ lóòótọ́ oṣù sọ̀rọ̀ kan ní ọ̀ ọdún wá sọ láàárọ̀ yìí ó tún wá jẹ́ kí n mọ̀ pé òótọ́ lọ̀rọ̀ náà ohun tí mo fẹ́ sọ wọn gan ni security issue gbogbo ìlú tí ò bá ti sí security kò sọ ohun tó lè mú àṣeyọrí wọ country náà sà.
2: Mo
7: wá ti ṣàdúrà ọ̀rọ̀ kan ọ̀gbọ́n ní ìsọ yín.
2: Okay, sir.
7: Ẹ ní láti gbà tí gbàgbà fi ti yé.
2: Bẹ́ẹ̀ni.
7: All the leader of the Africa was failures.
2: Sir?
7: Of his security. Ẹ jọ sà. Ṣé ẹni ìyá fọ́ọ̀mù ọ̀sùn state?
2: Pẹ̀lú ògbọ́n, sir.
7: Hi. Ìgbìgbò ìdòwú. Ọ̀pọ̀ Kogi State.
2: Yes, sir.
7: Ẹ jẹ́ ẹ̀bá mú mi lọ sí ọ̀nà yàrá yín, ojú ọ̀nà yín, ṣé mo lè mọ́ ni sà?
2: A lè díẹ̀ ẹ̀ lè mọ́. Tí ó bá sí ọwọ́ ara lébẹ̀ ara àtọ̀ lè mọ́ sàrí àfọ́jú.
7: Ẹ fẹ́ fún wa làbáyé. Kí ló dé tí àwọn ìjọba ò lè
8: daruko awon to wa leyin agbesumo mi e ma teso waju sir
0: e seun e jo mu ipe hello
9: iya we ka roma
0: yes sir oruko yin ati be tin pe
9: o loye san ni
2: baba
9: aina bola ni oruko
2: mi baba o awi ti wa we o tutu de lo fa lara e gbe kokolura o e gbe kokolura sir o yin ri ba kan sir
9: o ya ebe ni pe wa nbe iya wa
0: yes sir ko
9: o ti a je pe igba te san yanana de bi pe osulu o gba isuro e ran ti se ti lo se akawe e je fine
0: ah iro emi na mo npa re amuni dara ni ya mi
9: te lo to yo da fun gbogbo odo jale ore san ni mo kan te mo kan ni kin kin e sa fun selu aporo lu
2: e se o sir ajo se re lu
9: o ja re yo ma juwa se o
2: amen
9: ke la so o ja re
0: yes sir
9: e se
0: to ni o lowo ara tanu won le ti so e ni bi o ba se
2: ise ijoba ni lati oro ijoba o ye ko kan bara le ni abara ta to ba ti se balabala nkan to ma ba pade re sugbon e ti ijoba fi ma fo nkan to to won ti lo tun da pada saarin ilu
0: Cho lo fa to wa ra ta fi nwa nbe. Hello.
10: Good voice.
0: Yes sir.
10: Okay.
0: Yes sir, Mr.
10: Good. Hello Sonny.
2: Baba.
10: Wo shakis nbe pa won.
2: Okay sir.
10: On any correct stuff go to card.
2: Benny sir.
10: E believe me dey think on what it le kuma won le won ni. Olorun ba nko.
2: Nigba oni yen.
10: Bi ose meji abo te kan seyin.
2: Baba won ti suspend sir. Monday na tun ma tun bere.
10: No before suspension
2: sir. Ati suspend o ti le lo se meji sir. Monday be 11 na tun ma tun bere sir.
10: Okay, that's how we go small sir.
2: Yes sir. May 11 na ma tun bere. Yes sir.
0: Hey, Mr. Ale Kasani. Eleyi ni mo ri.
2: Mo le ba soro
0: kan. An soro kan lowo ton ni lowo ara ale. Olowo ara ata
2: ko ye ko kan jo yan kan jo ba ibajo mo le ibajo mo ta e dana ya
0: be ko sin to kan
10: pe ni
0: kan hello
11: ya wa bujo la sani baba sani mo fi baba wa to pe ki eni kan to pe kan si soro orilede ti won ni ola won kan ni ka won ki ole sani ni ki lo de
2: baba
11: iho ba ni da toro yi a fe gbo hun wa Baba lati ologun eru
2: Baba ina Bolariwa
0: ata bete
11: Baba Bolariwa e mo e ba ni ja soro leyin o e mo ti ko Nigeria
2: o bi sa lo ojo wa ajo le po ni
11: e wa le ta ti o baba oloye tan ni o lori be loni
2: ajo le po ni
11: e mo joro yin o si yin e da ti o abe fohun yin o
0: o de suwa je pe ni ti yin

0: Caught me to anywhere. Because he called open one, not the governor to G5. Open one, Sata. He been in black in B. Ah, Baba Pa di Banjo, or Tao Basanjo, and he was on Fish Joba. He got him about Basanjo in 2023. Back in Beatin, who only one of Pa di Banjo, or by Shore, if he got láti gbé òbí wá. Ṣe rí èmi nígbàgbọ́ kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ó lè pọ̀ àṣírí ó tù ú. Torí àwọn bàbá tẹ̀ ń sọ ẹni. Wọ́n mọ̀ kéde ń pa Nàìjíríà. Wọ́n mọ̀ fúnra wọn. Ẹ jọ kí ni ìṣòro tí àwọn Ọbásanjọ́ yìí ní láti lè pe àrú ọ̀pẹ ọ̀dọ̀ sí àwọn lídà. Àbí tó wá ní àníwọ̀n ní ọ̀rọ̀ ni wọ̀n ní resources tí wọ́n lè fi handle country pé Tinubu nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ báyìí nìkan. Kí ló mú kí Tinubu kí ló mú kí Ọbásanjọ́ ní wọ́n lè lead pé kì í ṣe lead mo lọ bẹ Lábújá ìdí mo bẹ ṣe secret meeting. Wọ́n ṣàárín láàrin gbòòrò àbí wọn ọ̀rẹ́ tó ń ṣubú tó bí ń pa tí òru ń gbé. Inúmídé ìdọ̀rọ̀ tẹ́ sọ nípa Jonathan. Immediately, Tinubu àti Jonathan sì ṣe meeting. Ṣẹ̀rí tó bá yẹ pé tòótọ́, wọ́n yẹ pé gbogbo ìgbìmọ̀ wọn ni pé ètì ẹ kí n ṣe tèmi, èmi náà ti jẹ tèmi jẹ wá jẹ tiẹ̀ lágbọ́dọ̀ Ọlọ́run. Ojú Ọlọ́run kì í pẹ́ o. Ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ́ ẹ̀pọ́njọ́ mọ̀ ń pẹ́ ni. Ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ́ òbí wọn gbogbo wọn.
1: Ẹ
0: ṣeun, Mr. Sanyolu. Mo sọ̀rọ̀ kan ẹ ò lè rí ẹni tó ń support Tinubu kó like station yín láíláí. Ẹ lè rí tó ń support Tinubu kó like station yín.
2: Ìbáwa tí ọlọ́run
0: ọlọ́run gbẹ̀yìn débi ògo yìí.
1: Àmì ẹ ṣeun Mr. Sanyolu ní ti ń tàn sọ̀hún èròǹgbà tiwọn yẹn. Pé bàbá Ọbásanjọ́ bàbá Ọbásanjọ́ èròǹgbà tí mo ní kìí ṣe èròǹgbà ti iléeṣẹ́ yìí. Ẹ ṣeun ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa àsìkò wá sí rete tẹ̀yìn tẹ́ ẹ̀ ń pè tá a lè
2: ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa ti gómìnà
1: Katsina yẹn
2: ẹ̀ṣẹ̀ tó bá ti di wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ìdí tí ò ṣe rí ṣètò ààbò àbáwí náà máa ń sọ ẹnìkan ṣe kínní kan alámì kan mi ṣálámí wà nù ẹgbẹ́ wọn tó fi gbé ìwọ ní kọ̀ṣẹ́ ṣọ́ọ̀ṣì máa lọ síbẹ̀ ìwọ ló máa dìbò ilé mú ìwọ ló máa dìbò alámì rí yẹn bàjẹ́ ṣe tó bá ti wá di ètò ààbò fún wa wọ́n sọ fún wa pé àwa fúnra wa gan là ń bá lu jẹ́ nìyẹn kò dàṣà bára tiwa ọwọ́ tí wọn lágbára wa agbára yẹn wọ́n ń lò dáadáa fúnra wọn. Ṣùgbọ́n láti gbé kó jẹ́ àǹfààní fún wa aláwọ̀ fúnra wa là ń kó bára wa ìṣọkúsọ lásán.
1: Ẹ ṣeun ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa gàrí ẹ̀wà wọn ló ti wálẹ̀ nínú oṣù kẹta ṣùgbọ́n àlè mú
2: ìhùn. Àbẹ̀rẹ̀ Ọlọ́run gbogbo oúnjẹ ti wálẹ̀.
1: Àlè mú ìhùn. Ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lágbára Ọlọ́run ẹ̀ tún pàdé àwọn ikọ̀ míì ní ọjọ́ ajé lórí àgbéyẹ̀wò ìròyìn àmúgbọ́mọ́gbẹ́ orílẹ̀-èdè Nàìjíríà yóò dára yóò sì ṣe eré mo dúpẹ́ Ọlásán ni. Golden Voice on Radio lóní rí àtẹ̀yọ́ ní ká fi pàdé Mr. Ọlálékan sanni ẹ ṣeun ọ̀pọ̀lọ́yìn ò ní
2: lọ́gbàrá lágbára Ọlọ́run. Iṣẹ́ ìlú ni kò ṣe máa ṣe àmì ẹ̀tẹ̀yìn náà.
1: Ó dàbọ̀.

Ààrẹ Tinubu tó ń ti àwọn gómìnà tó fi máwọn tí a pín fẹ́ du ipò ní àti bẹ̀rẹ̀ sí ní lọ rèé ṣe àkó jáde àwọn fọ́ọ̀mù eléyìí tí a fi ń dábàá láti gba ìwé ètò ìdìbò. Mínísítà eléyìí tí a pín wọn ni wọ́n yàn fún ètò agbára nílẹ̀ yìí tẹ́gbẹ̀ òun ló ti ṣẹ́ lórí àwọn ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú gbèdéke oṣù mẹ́ta fún àtúnṣe òpó agbára ilẹ̀ yìí. Ọgọ́rùn àwọn èèyàn ní apẹ̀yà gbẹ̀mímì níbi ìkọlù àwọn ajìjàgbara tó wáyé láwọn abúlé kan ní àárín gbogbo ilẹ̀ Mali. Ààrẹ Trump ló ti ṣíṣọ lójú ọ̀rọ̀ pé ètò ìdáwó ogun dúró nílẹ̀ Iran òní pé ó ṣì wà síbẹ̀ látàrí àwọn nǹkan tó tún ní ṣe pẹ̀lú ìjàkú àkátá lójúṣàn ojúnà ti Strait of Hormuz. Nínú ìròyìn, eré ìdárayá àjọ NFF ní ẹtì yan àwọn akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Golden Eaglet àti ikọ̀ Flying Eagles. Àwọn kókó ìròyìn ọ̀nà rèé ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́.

Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu lana tó ń ti àwọn olùdíje sí ipò lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Òní a ti ṣe àtẹ̀jáde àwọn ìwé eléyìí tí a fi ń dábàá àti ìfi ìfẹ́ hàn ṣáájú ètò ìdìbò abẹ́nú eléyìí tí a pè wọ́n ni yóò wáyé tí wọ́n sì ti lọ́ọ́ rèé fi àwọn àkọọ́lẹ̀ fọ́ọ̀mù ránṣẹ́ sí olùiléeṣẹ́ ẹgbẹ́ náà ní ìlú Àbújá. Ètò àyẹ̀wò ni a pé ó bẹ̀rẹ̀ lẹ́yẹ ọ̀sọ́kà lánàá tí wọ́n sì tẹnu ẹ̀ bodò lọ́jọ́ 12 oṣù karùn-ún nígbà tí ẹgbẹ́ náà yóò bọ́wọ́ lu àwọn tí wọ́n pé wọ́n fẹnu kò àti àwọn tí wọ́n fẹ́ ṣètò ìbò abẹ́nú gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ètò àtúnṣe òfin eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò tọdún 2025. Igbákejì ààrẹ Kashim Shettima lórúkọ ààrẹ ló lọ rèé fi ìwé ti ààrẹ ṣọwọ́ nígbà tí wọ́n pé wọ́n ni wọ́n sì ṣe àgbékalẹ̀ ìgbésẹ̀ láti láǹfààní àti gba tíkẹ́ẹ̀tì tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC ṣíwájú ètò ìdìbò sí ipò ààrẹ ọdún 2027. Ẹ̀wẹ̀, àjọ tí ń ṣètò ìdìbò olómìnira Nàìwá INEC òun ló ti kéde ọjọ́ eléyìí tí wọn yóò láǹfààní àti ṣe ètò ìdìbò ààrẹ àti ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà gẹ́gẹ́ bí ọjọ́ àbámẹ́ta ọjọ́ 16 oṣù kínní ọdún 2027 nígbà tí ètò ìdìbò sí ipò gómìnà àti ilé-ìgbìmọ̀ aṣòfin àwọn ìpínlẹ̀ tí yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2027 ní ṣísẹ̀ntẹ̀lé. Mínísítà tí ó dábàá fún ipò agbára nílẹ̀ Nàìjíríà Joseph Tebe òun ló ti sẹ́ lórí àwọn ìròyìn kan eléyìí tí a pè ń jà rìnrìn wípé òun ti jẹ́jẹ́ láti yanjú ìṣòro òpó agbára orílẹ̀-èdè Nàìjíríà láàrin oṣù mẹ́ta péré. Tebe nípasẹ̀ agbẹnusọ rẹ̀ Adeola Adelabu òun ló ṣàkàwé ìròyìn náà gẹ́gẹ́ bí ohun tí kò tọ́ tó sì jẹ́ irọ́ eléyìí tó jìnnà sóòótọ́ eléyìí tí a pè wọ́n ni sọ lásìkò tí a pè wọ́n ṣètò àyẹ̀wò eléyìí tí a ṣe lọ́jọ́ kẹfà oṣù karùn-ún ọdún tá a wáyé. Nínú àtẹ̀jáde tán síta lójú ọ̀pọ̀ ayélujára X lánàá Adeola ṣàlàyé wípé ẹni tí ààrẹ dábàá rẹ̀ yìí òun ni ó kàn sọ̀rọ̀ lórí àwọn gbèdéke tó ní ṣe pẹ̀lú àwọn ìlànà fún ètò àtúnṣe lágbọn ẹ̀ka ètò agbára eléyìí tí ó sì láǹfààní àtúnṣe lé lórí àti àwọn ibòmíì tó ní ṣe pẹ̀lú ibi tíṣẹ́ kù sí tó ń ti àwọn ìjíròrò tí ó sì láǹfààní àtúnṣe pẹ̀lú àwọn ìkan. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà tẹ́gbè òun ló fi dá àwọn aṣòfin lójú wípé àwọn ìgbésẹ̀ tí a ti ń ṣe látẹ̀yìnwá òun ló ti ń ṣe ètò ìrẹsẹ̀wálẹ̀ ipò agbára nílẹ̀ yìí eléyìí tí a pè wọ́n ni wọ́n sì láǹfààní àtúnṣe àwọn ètò míì láàrin ọjọ́ 100 ọjọ́ eléyìí tó bá dé sí ọ́fíìsì nígbà tí àwọn ètò míì yóò sì tún gbà wọ́n bí odidi ọdún kan. Àjọ tó ń wà fún ètò ààbò àwùjọ eléyìí tí a pè wọ́n ni ọ́fíìsì rẹ̀ NASCO òní àti ṣíṣọ lójú ọ̀rọ̀ wípé kò dín ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bíi 2,023,000 òní pé wọ́n ni a ti so pọ̀ mọ́ àwọn ohun tó níṣe pẹ̀lú ètò àkọọ́lẹ̀ fáwùjọ ilẹ̀ yìí nípasẹ̀ ojú òpó ìdánimọ̀ wọn ti NIN gẹ́gẹ́ bí ara àwọn ìgbésẹ̀ láti ṣètò àkóyawọ́ àti ìrẹsẹ̀wálẹ̀ àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan eléyìí tí a pè wọ́n fẹ́ ṣe. Alákòóso àjọ náà dókítà Fúnmi Olóòtú ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí lánàá nílùú Àbújá lásìkò tí wọ́n ṣe ìpàdé alátìlẹ́kùn mọ́rí kan ṣe pẹ̀lú àwọn alága ìjọba ìbílẹ̀. Wọ́n pe ètò náà eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní pé ṣíṣe àsopọ̀ tó ṣe dandan láàrin àwọn adarí láwọn ìjọba ìbílẹ̀ fún ètò ìdàgbàsókè eléyìí tí ó láǹfààní àti dáàbòbò àwọn aráàlú. Olóòtú sọ̀rọ̀ nínú àwọn ètò ìlànà eléyìí tí wọ́n ṣe láti fi kó àwọn èèyàn wọlé sínú ètò yìí eléyìí tí wọ́n sì ṣètò rẹ̀ láti mú kí ìgbáyégbádùn kó láǹfààní àti wà pàápàá jùlọ nípa ìpèsè ààbò tó dájú lórí àkọọ́lẹ̀ fífa igi lé àwọn èyí tí a máa ṣe ètò àforúkọlẹ̀ lọ́nà méjì àti nídìí dájú wípé ìjọba òun ni àwọn ìgbésẹ̀ tí a ń ṣe òun lọ́dọ̀dọ̀ àwọn tí wọ́n ṣètò rẹ̀ fún. Gẹ́gẹ́ bó ti ṣe sọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí òun ló ń tẹ̀ sọ wájú nínú ìgbésẹ̀ rẹ̀ láti kọ́ àti láti ṣe àgbékalẹ̀ àwọn ètò ìdáàbòbò eléyìí tó rẹ́sẹ̀ wálẹ̀ tó sì ní àkóyawọ́ nínú ní ìlànà pẹ̀lú ètò ìrètí ọ̀tun tí ààrẹ Bọ́lá Tinubu tó gbé síwájú. Nínú ìròyìn ilẹ̀ òkèrè ọgọ́rùn àwọn èèyàn ni a ti fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí pé wọ́n ti gba ẹ̀mí lẹ́nu wọn níbi ìkọlù kan tó wáyé lábúlé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní àárín gbùngbùn ilẹ̀ Málè
Èyí tí ìkọlù náà sì lágbára púpọ̀ láti ìgbà tí àwọn adìhámọ́ra kan eléyìí tí a ti ń ṣe àwọn iṣẹ́ kíláàbì láwọn agbègbè ọ̀hún láti nǹkan bí oṣù tó kọjá. Gẹ́gẹ́ bí àkọ̀jáde eléyìí tí a sì tẹ̀ látọ̀dọ̀ àwọn akọ̀ròyìn jọ nílẹ̀ ọ̀hún, wọ́n pe kò dín ní àwọn èèyàn tó lé ní 30, eléyìí tí a pé wọ́n gba ẹ̀mí lẹ́nu wọn nígbà tí àwọn ajìjàgbara yìí kọlu àwọn abúlé yìí, iyùn ní agbègbè kórikórí ní agbègbè Mopti. Wọ́n pe ọ̀pọ̀ àwọn èèyàn míì ní ṣàlàyé fáwọn oníròyìn pé àkọlé àwọn tí wọ́n ti gbẹ̀mí mì látàrí ìkọlù tó wáyé láti nǹkan bí ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí òun ló ti ń lọ síbi 50 níye. Iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Mali ọ̀nà ṣàlàyé pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe láti ṣe àfojúsùn àti láti ṣe ètò ìkọlù sáwọn tó ń ṣiṣẹ́ láàbí láwọn agbègbè náà, níbi tí wọ́n pe wọ́n ní àwọn tí ń lọ bí àwọn bíi 12 nínú àwọn ajìjàgbara náà òun ni ọwọ́ ti tẹ̀ lásìkò ìkọlù náà látọdún 2012. Orílẹ̀-èdè Mali ò ní pé wọ́n ni wọ́n ti ń láǹfààní àti máa mórúbọnú àwọn ìgbésùnmọ̀mí eléyìí tí ó ń ṣẹlẹ̀ láwọn agbègbè tó ní ṣe pẹ̀lú apá àríwá àti ìlà oòrùn orílẹ̀-èdè ọ̀hún eléyìí tó sì ń bẹ lábẹ́ ìṣàkóso ètò ìdáàbòbò àwọn ìjọba. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ló ti ṣàlàyé ọ̀rọ̀ pé ètò ìdáwó ogun dúró ló sì wà nẹsẹpẹ́ pẹ̀lú ilẹ̀ Iran. Bó tilẹ̀ jẹ́ wípé ìjàkú akátá ló wáyé láàrin ilẹ̀ Iran àti àwọn ọmọ ológun orí omi ilẹ̀ ti ilẹ̀ Amẹ́ríkà, eléyìí tí a pín wọn ni wọ́n sì ṣe àwọn ọṣẹ́ kan lápá ojú ọ̀nà kan eléyìí tí a mọ̀ sí Strait of Hormuz, eléyìí tí a pín àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní da ẹ̀bi ọ̀rọ̀ ru ara wọn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ilẹ̀ Amẹ́ríkà ṣàlàyé pé ilẹ̀ Iran ló kọlu ló ṣe ètò ìkọlù, eléyìí tí a pín wọn ni ó sì kọlu àwọn ọkọ̀ ojú omi kọ̀ọ̀kan, eléyìí tí wọ́n pè gẹ́gẹ́ bí tán ṣàkàwé rẹ̀ gẹ́gẹ́ bí ohun tó ń tanni ní sùúrù. Ẹ̀wẹ̀ àwọn tẹ́jẹ́ aláṣáájú ní iléeṣẹ́ ọmọ ológun nílẹ̀ Iran ò ní fẹ̀sùn kan ilẹ̀ Amẹ́ríkà wípé wọ́n ń gbìyànjú wọ́n sì ń fojú sun àti ṣe ètò ìkọlù sáwọn ibi epo kọ̀ọ̀kan àti ibi ìkó nǹkan pamọ́ sí, eléyìí tí a pín wọn ni ó wà láwọn agbègbè ojúnà ibi tí wọ́n gbé epo gbà yìí, eléyìí tí a pín wọn ni àwọn sì ń gbìyànjú láti ṣètò ìdáàbòbò lórí àwọn agbègbè náà. Ìtàn àpòrò gan náà ló wáyé lẹ́yìn ọjọ́ kan péré eléyìí tí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ tó ìròyìn ilẹ̀ òkèèrè fún orílẹ̀-èdè Iran tí wọ́n ṣàlàyé wípé àwọn ń gbìyànjú àwọn sì ń bójú wo àbá eléyìí tó wá látọwọ́ ilẹ̀ Amẹ́ríkà fún ìfòpin sí ogun eléyìí tó ń wáyé náà. Nínú ìròyìn mí ẹ̀wẹ̀ àwọn apọ́n òkè bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nìròyìn gbé wípé wọ́n ti jáde láyé lẹ́yìn tí òkè kan ti ń pè ní òkè Dòkónà nílẹ̀ Indonesia, eléyìí tí a pín wọn ni ó ṣàpá kan jàmọ́ fáwọn arìnrìn-àjò ọ̀hún nìkan ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òní. Àwọn olùdóòlà ni a pín wọn ni a ti rí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn náà, eléyìí tí a pín wọn ń lọ bí ogún níye tí a pín wọn bẹ̀rẹ̀ sí ní wá wọn lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Wọ́n pé ọ̀pọ̀ àwọn èèyàn wọ̀nyí ni a ti bẹ̀rẹ̀ sí ní kókò níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, bó tilẹ̀ jẹ́ pé méjì nínú wọn ò ní a pín wọn ṣì nílò láti ṣe ìrànlọ́wọ́ fún láti ṣe àwárí ara wọn. Àwọn aláṣẹ jẹ́kọ̀ọ́ dìímọ̀ pé ẹgbẹ́ náà eléyìí tí a pe oní ṣe pẹ̀lú àwọn ọmọ ilẹ̀ Singapore mẹ́sàn-án ò ní a pín wọn ni a ń gbìyànjú láti gun orí òkè alágbára kan lórílẹ̀-èdè ọ̀hún. Dòkónà ló jẹ́ ara àwọn òkè eléyìí tí a pe wọn ni ó pọ̀ jùlọ nílẹ̀ Indonesia, èyí tó sì jẹ́ gbajúgbajà ibi tí àwọn apọ́nkè àti àwọn arìnrìn-àjò afẹ́ tí wọ́n máa ń fẹ́ láti dé sí.

0: agbara nítorí pé mo rí pé bó ti yẹ ká ṣe ṣe nìyẹn kí ló fà tá fi yẹ ká ṣe bẹ́ẹ̀ mà wá fi hàn yẹn bí a ṣe ń sọ nìyẹn ṣó kò ń ṣe pé bóyá wà á sọ pé torí pé mi lọkùnrin èmi lọkùnrin lé àwọn apọn obìnrin tá à ń fẹ́ ń ṣe àṣọ pé wá ń bí ọkùnrin ní obìnrin ní àjọ ní ilé ni na ọ̀pọ̀ ọgbà mo rí pé ńgbà tèmi náà ṣẹ̀ṣẹ̀ ní mo ṣe wọnú ìgbéyàwó yẹn èmi náà máa lo èdè yẹn pé nǹkan tí mo fẹ́ ni ṣùgbọ́n níjọ́ kan ìyàwó mi wá sọ pé wá ń bí ọkùnrin àjọ ní ilé mi o mo ní kọ́kọ́ lo ní ọ̀rọ̀ yẹn tó sọ yẹn sódà pé yẹn kan domi tútù sí mi lọ́kàn kò mi ò jẹ́ hàn nígbà tó sọ mo wá lọ jókòó mo wá ronú
1: àjọ
0: ní ilé ní tòótọ́ nítorí pé mo sọ fún pé a ò jọ máa kọ́ ilé ìpapọ̀ ni so mo wá yí èdè yẹn padà so in tí mo bá ti ní ká ṣe máa fi hàn in tí mo fẹ́ ìdí tí mo fẹ́ fi ká ṣe ìdí tí mi ò fi ní yí ìpinnu yẹn padà máa fi hàn kò ń ṣe pé màá ṣàdédé sọ pé nǹkan máa bẹ́ẹ̀ kọ́.
1: Ẹ jẹ́ kí n bèrè wípé ǹjẹ́ ó yẹ kí àwọn olórí ẹlẹ́sìn kí wọ́n máa sọ wípé kí àwọn èèyàn

0: padà sí ètò ohun tí à ń sọ̀rọ̀ lé lórí oni títí ikú yóò fi yà wá ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ nínú ibi tí wọ́n ti ń ṣe ìgbéyàwó fún lọ́kọ-láya ṣé bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ní ayé òde òní ǹjẹ́ àwọn èèyàn ń dúró títí ikú yóò fi yà wá tàbí àwọn nǹkan kan wà tó jẹ́ ìdojúkọ tí a lè rí nínú ìrìn àjò ìgbéyàwó tí ó lè má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó mú wá sí ìmúṣẹ jẹ́ ká mú ìpè yìí hello ẹ káàsán o ẹ tún wa pé 0816 893 1000 0915 33 34 8 93 0915 33
1: hello hello ma
0: e ka san ki loruko yin ati bi te tin pe mi
1: ti ja ke wa ni ma lati ni lara ji
0: o da e ba wa da soro
1: sindi yen oro gongba mi o pa yan ju ko lu yan lo e ru obirin be lati yera fun gba die se wa ri ko lo ma pe ka obirin niya e ton ma ni ka lara die ngba mi ko tu o pada ko du fe pada okunrin mi ati ko obirin sile Mm. Baba de o awon mo fa awon mo sibe ta awon yen ba wa ndagba o ti ri ri to ye pe mama yen ti something sin nigba ti won lo be nigba ti ye pe oko no ko se sin rara gbogbo awon kini ti wa ti pe na papa ma ndagba ni nigba yen iya yen wa lo nigba yen iya ti wa dagba nse kon ti gbogbo awon le won ti wa fi aje ya yen iya di ye meji fun ya so ko lo pe ta wo pe ni ya nigba ni no ton ma ni ko yera okunrin mi ma so gbogbo ku ma lo Iro ṣe náà kí ló fẹ́ ṣe. Iru ètò kò kí ń ṣàwọn olórí ẹ̀sìn nìkan náà màmá ní pé ká máa fara àwọn àfẹ́rẹ́ǹtì nìyàn ní ẹ ìyí ilé nìyẹn bí kílẹ̀sì ló ń nù jọ kí wọ́n ti máa gbọ́. Wọ́n ti nù pé gbogbo àwọn kí níyẹn gan ń dẹ̀mí àwọn ọmọ légbodò kọ́ lọ́n jọ kó wọnú ayé àwọn mí náà ni. Ẹ máa bé tó bọ̀ Ọlọ́run á fún wọn ṣe kán sì yẹra náà torí yẹn gan náà fún àyè Ọlọ́run á bá wọn ṣe o.
2: Ẹ ṣe ma.
0: Ẹ ṣe.
2: Ẹ ṣe ma.
0: 0916 893 1000
2: Ẹja gbẹ̀pẹ̀.
0: Hello, ẹ káàsán, kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè?
2: O rè bẹ́tẹ̀.
0: 0916 893 1000 Ẹ jẹ́ ká ń pè yẹn. Hello, ẹ káàsán, kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè?
3: Ẹ káàsán ma.
0: Ẹ káàsán.
3: Yes, ma, ẹ pé tẹ̀ ma.
0: Yes, ma'am. Kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè?
3: Tí mo fẹ́ fún àǹtí yẹn ni pé kí mo yẹra díẹ̀. Torí pé èmi náà nínú ilé jẹ́ ìdìbò ohun tẹ̀ nǹkan tí ó ń pa nílẹ̀ fún ti náà mo ṣe wà bàbá ẹ̀kẹta ló ń bẹ lọ́wọ́ mi báyìí. Wọ́n kọ́ ni ìbẹ̀lẹ̀ ilé ọ̀rọ̀ burúkú náà bí kó mọ́ báwọn ọmọ lóhun jẹ́ tó dájú tó bá ti ń dínú àìpọ̀ lè báwọn ọmọ lóhun jẹ́. Even though ẹlẹ́ẹ̀kejì ni mo kúrò wọ́n bẹ́ẹ̀ mi pé kí n tún padà wá padà mo sì tún padà wá èdè. Inú oyún ni mo tún ti ń rí wàhálà tí mo tún fi bí ọmọ yẹn náà. Ní báyìí tí mò ń tọ́ ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ mi ó ti sún sí ojú ara. Ó ń dé nǹkan tó bá mi jẹ tí ń bá mi lọ́kàn jẹ tí mo tún wò pé kí n fi tẹ̀lé lórí. Kí wọ́n yẹra ni o torí sọ́kà tí mo yẹra ọkàn mi balẹ̀ mo ní ìsìn kò sì ráyè tó ní àwọn ọmọ tí ń bẹ lọ́wọ́ mi. Kí wọ́n jọ yẹra kí wọ́n mọ̀ para wọn sínú ilé o. Kí wọ́n jọ torí mi gẹ́ mo ṣe wà n tí màá ṣe o ni mo wò báyìí o torí ó ti sùn mí ó sì ń gbó kí mi dojúmọ ni.
0: Ọlọ́run àbá wa dá sí
2: i.
0: Ẹ ṣe. 0916 893 1000 0916 893 1000 Hello. Ẹ káàsán kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
4: Ẹ káàsán máa o.
0: Ẹ káàsán máa.
4: Yes ma, yóò dára fún yín o.
0: Àmì.
4: Ilé àtàwọn ọmọ mi bàjẹ́ o.
0: Àmì.
4: Irú kọ̀ndíṣàn báyìí lọmọ mi wà. Ní ìgbà kan. Gẹ́gẹ́ bí ọ̀gá wa ṣe ń sọ lẹ́ẹ̀kan, màmá ní kó foríìtì. Foríìtì. Foríìtì nígbà tó wá dé stage kan tó fi bí ọmọ mẹ́rin. Fún ọkọ ẹ̀. Ṣàdédé ló kàn pè mí lọ́jọ́ kan pé mọ́mí o òun ti kúrò nílé lágbájá wọn. Ó ní kí ló ṣẹlẹ̀ tó fi kúrò àwọn lòun ti kúrò omo meji lo gbe jade omo eyo kan do gbe jade yen last one ma awon mo ko nbo lo ko mo si tori ilu to wa jina sibi temi wa ah olohun ti awon meta le eyo kan to wa lowo n to je baby mo gbe jade o so pe ohun ko lo ma je ko ni meta problem nna o ba ma ti da don se ko iko ohun ni mo fe ni abi aye ohun mo ni aye re ni mo fe aye re ni mo fe no das onu so onu o sa wa ni piko so se ri ti o ba ti di wi pe awa ta wa wa ni oko titi bi sin anu la ri gba nitori ka na orisirisi koja 40 years in marriage ni mi so yeyin ma
2: yes ma
4: hello ma
0: mo ngba yin ma
4: a la orisirisi koja se lilu ni abi diduro ko te si anu la ri gba omo mi lati so fun mi pe iru nkan teyin fori ti yen ohun o le fori ti bi pe mami anu le rigba tori gbogbo gba ti o nsele si yan inu awon obo odo si so gba to do tun lo jamu ele ohun o le ye ti be ko irun je ki won lu ohun pa so to ba ti arabirin yen ko ra la ya ke di nkan ti awon eyan ti nso ko yago ko de di ise mu ko ma rin kun tori pe awon ru okunrin be won tun ma ro awon omo si lati ma ba iya yen je fa awon omo a be get nkan ti mo so ma
0: ko
4: ma ni ya iye e ba be ni wa wa ki pollute ni bawo da awon lako se ma so wa ti pollute awon omo yen si iya won ti iya won awon omo yen ki de ti iya won iru e sele so mo ni mo de mo pon lorun a gba kuso ninu aye omo mi olorun a de gba awon omo yoku lowo ma yen fun omo mi loruko jesu
0: amen e se ma opolopo iriri oni o wa ninu igbeyawo gege bi a se nso hello e ka san o ki loruko yin ati bi 13 pe wa
5: e ka san ma e pe to
0: yes ma'am
5: oruko temi ni Mrs. Olatipo Oluwa Toyi lati Onara
0: e se
5: seri arabirin yen mo le gba arabirin ni pe ko gbemi ara re sa o se aye ta wa yi tọkọ ti ń sun ìyàwó náà tí ń la máa rò òní ó fẹyọ ọmọ rẹ o èyí ò ní pẹ kọ lọ sáré lọkọ ó dẹ máa gbàdúrà pé kọ lọ yí ọkọ òun padà sí dáadáa ọkàn rẹ ó balẹ o ẹ máa gbé tó bọ.
0: Ẹ ṣeun. O 91 6893 1000 0916 893 1000 0915 33 34 893 hello e ka san o ki loruko yin ati bi 13 pe
6: oruko ni eni tolorun lo
0: e se
6: lati elebu ile ibadan
0: e se
6: bibeli soro kan o ni ko mo re ki o le ba po ni isin lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tá a wà ń ta ní ìsìn a ò fara balẹ̀ a ò gba ìgbàkúgbà ṣùgbọ́n tá a bá ní ká fi ara balẹ̀ wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà ọ̀pọ̀lọpọ̀ wọn ni ògbẹ́kọ kó tó kúrò nílé wọ́n kàn sáré ilé ọkọ̀ tí wọ́n dẹ̀ mọ àwọn ewu tó wà ń bẹ̀ àti àdùn tó wà ń bẹ̀ irú ẹni tá ẹ sọ̀rọ̀ ẹ̀yẹn tí a sọ pé wọ́n ní ilé ń dọ̀tí àbí kò tún lè ṣe ṣé tó yẹ pé ó ń tún lè ṣe tí ọkọ ẹ máa ní lára because ìgbà míì wà jẹ pé kí ọrọ bá rí bó ti wà yìí kéèyàn wádìí ohun gbogbo dájúdájú kó lè dé òtítọ rẹ mú àmì bóyá ọkọ alálejò ń dé jẹ pé táwọn bá ti wá ní ilé rọrùn tí wọn rẹ ti di pé ọkùnrin complain ìkórira máa wá lọdọ obìnrin tó bá rí bẹẹ nǹkan tí màá kàn ọ̀rọ̀ kìíní pé tó bá jẹ́ pé ẹnì yẹn dára sí àwọn fámìlì ọkọ ẹ̀ tí ò kì í ṣe pé ní àmà ọ̀sán ní ìdí ayé tó ń gbé kó lọ bá àwọn fámìlì ọkọ ẹ̀ kó lè pọ̀ gbogbo ọ̀rọ̀ yìí fún wọn bóyá àtúnṣe lè wáyé láti bẹ̀ ọlọ́run
0: ọlọ́run. Nọ́mbà tó wọnú bí yìí 0916 893 1000 0916 893 1000 tàbí 0915 33 34. Hello.
2: Hello.
7: Hello, Ekasan.
0: Ekasan. Ki loruko yin ati bi te tin pe wa?
7: Eh, ni ile daruko mi.
2: Okay.
0: Ma gbe bo le tin pe.
7: Oro ye o pinpin meji.
2: Okay.
7: I think that the daddy just be the new pe o ma gbe o ma ni kankan na ti obirin yen na ti fun oko re ko to ju ko sa le tete sa de deji ko ka so ko mama so ti abi ba kan e wa di ko ta so yi na pe e for better for what aye gba pe ni e work how much e ni omo ni generation ni won nko ti awon baba wa gba ta wo ya wa gba gba e awon mo akure se yi won ni le gba mo ti won gan won fe ni yawo mo ka fe bi mo la kan ni imoran ti emi le da ma uma yen na ni pe to ba ni kankan to na se fun okunrin yen ko na ko je re wo ti ze ti mo so ye ni ba ko na ko je re wo okunrin o kan ta le deji ko kan ma nu loro abi kankan sa o na ko je re wo to na ba ti se ni pe ki ko sa fun ji to ba le je wo pe o ba se kankan to ro ya ko yera ko fun gbadde tabi to ba la la se ti sun o lo fejo re sun e to ba ni mo ko man gboro si be na imo ti ni kun ni
0: eseun eseun ohun ti a nso lataro oni wi pe ninu irin ajo igbeyawo hello hello e ti wole ki loruko yin ati bi te tin pe
7: hello
0: hello sam an gbo yin
2: hello
7: hello
2: an gbo yin sam
0: an gbo yin e tun wa pe 0916 893 1000 0916 893 1000 tabi 0915 33 34 893 0915 33 34 893 tabi 0911 33 33 893 agba Daniel
2: Queen Mother cherry oro yen mo fe ka tun wo oro yi ti iku yo fi ya wa nta fe so ni wi pe ore yin yi o yo ba yin kale o now iru nto sele si arabirin bayi mo ni ni o ni agbon temi akoko ni wi pe bi ya wa se so le nkan tori igba miran ma nwa tori o sele se mi na se ri be mi se le gba nkan mora okunrin mi o le gba now ngba ti mo ba ri pe mo so nkan fun yara yawo mi pe se bayi ti mo ri pe ko se sugbon mo wa ma wa bara mi soro mo ri pe alebu ti eni o da ni bu miran sugbon ni o mehe
0: ni
2: awon bu mi temi na de mehe lawon bu mi tohun de pe ohun mo yen se ju mi lo so mo wa bara mi soro pe nigba to je pe mi mo da sagbon ti mo ri po un se ti o dai emi fe emi wa mu bi ise temi tura lebu ti eni tori ngba ta won nu gbe yawo yen ati jo so wi pe emi nu pe ohun nu pe sugba jo nu gbe yawo ta won nu e yo a jo pe po a jo ma manage ara wa ta won yo fi ri pe a fi pe po ti wa re mani iwa yin ma jora ko nse wi pe won nse pe moya won jo bi won po in to se ni pe won gbora won ye ni won fi so pe won jora won o nta pe ni won jora won niyan wa ni oko ati won jora na iru eyi iru arakunrin mo ri po je nikan to ye pe boyo ohun ti e won o le faramo now iru n to tun ikeji ti mo tun ri po ye ki arabirin se ni wi pe ge bi ya wa se be le nkan o ye ku na o ye re wo pe kini kini bawo ni mo se le se ti arakunrin tori gege bi te ere ni ti to wa sane
0: tori
2: e pe
0: ti o
2: sin to se ko ye ko ji la rojo kan ko ma san de ma nu e loro be that's one and that solution ni pe iwo fun ara e yere kini mo se ni bo bawo ni wahala ise bere to wa fun e ba ti le dahun ibere yen pe bi ti wa lai ti be ri isoro ti ton o ti ton na ele en ti mo tu isoro mi solution mi ti mo tun ni pe nje won le ni to n ba won soro e mo pe lori ninu igbeyawo a so wi pe te ba won nu igbeyawo ki won ni enikan to je wi pe igbeyawo ti e o dara ti eyin wo afojusun wi pe igbeyawo yin na e fe je ko e fe ko ri be nkan ti mo discover ni pe ninu igbeyawo tawon omo wa won nu nsin won o ni eni ti won wo gege bi awo ko se mo phone won la wo ko se won wa ni nigba te le sele ki le le ki lo se won wa ma ma fi yen se wa wu sugbon nikan wa to ti wa nu e wo ya yen ya yen so pe mo wa nu igbeyawo yen for 40 years o de si wa nbe now kun se wi pe gbogbo nkan to wa nbe lo dun sugbon be now bo se ri niyan now ninu won je won leni ti won ma nforo lo nje oko e leni to ma nberu to je pe ta won mejeji ba jo soro fun kun se pe boya o ma so pe o ma tun di wahala to ba dele nje won ni ti won ba ni ka birin yen ko foro yen lo boya le ri ba won se pe solution si ona bayo si n to sele yen then last one ti ma wa ni ko se ni pe tori kini yen tin o ti n so di o ti fe da are si lara
0: o ti ti da are
2: now are to wa lara yen o de ja are ti to omo kekere chi ni ohun na ni o se ya awon omo e emi ba so fun pe nigba to ba ti explore gbogbo to n fun ara ohun ba ti to ba ti x-ray are tori ninu igbeyawo e je ka so oto oro fun ra wa o tori lopo gba a ma n paro ai so oto oro ko n fun ara e ba re so oto oro pe nigba ti gbogbo ona yi ti mo fe se yi ti mo se ti mo ri pe ko sabayo
0: sona abayo
2: queen mother ebi an so fun pe ko yera de
0: ko yera
2: tori kini yen ti n wo lopolo o de ti n da wahala o ti da re si lara in to wa lara eyen o n lati tete wa solutions so n temi aso ni
0: e seun e je ki bere ibere
2: hello
0: Otire. Okay. Ohun ti mo fe je ke ba mi so ni ibere yi pe se igbeyawo to ti tuka se o se se ki won tun ri ona pada se o se se
2: queen mother
0: to je pe won ti tuka boya fun opolopo odun so tun
2: queen mother mo ti ri igbeyawo to ti tuka fun opolopo odun ton pada be ni mo ti ri ti mo ri daada igbeyawo to je pe won ti fira won le oko ti lo yawo ti lo sugbon nigba ta won mejeji wa lo boya okunrin na ti lo to elomi wo iyawo na ti wa ro pe okunrin ti mo ni o dai o pada da so mo ri won de pada ti won de n gbe po disin be ni o se se
0: ni igba ti awon mejeji ti won ba ti ri ibi ti won ku die ku die si ti won si pinu ninu okan won wi pe awon se tun lati se atunse bo ti tan ati bo ti ye ki won dari ju ara won kon si wa iranlowo lati odo awon ti won ni iriri lati le ran won lowo ki won ba le pada di eyo kan pada o se se lati le ri iwosan ninu igbeyawo
2: Hello. E ti wole o.
0: Hello.
2: Oh, o ti re bete.
0: Ki awa mejeji ki aye ara wa wo ninu irinajo igbeyawo. Oya e ba wa fun awon eyan ni imoran nipa irinajo igbeyawo yi. Hello. E kasan. E ti wole lati bulletin pe. E kasan.
8: Oruko mi ni Sunday Akinlati Afufu.
0: E ba wa dasi.
8: E ku eto.
2: Yes sir.
8: E se lakaye yin oni joba o.
0: Amen.
8: Ni se mi ba gba obirin yen ni mo. Christian ni na o.
2: Yes sir.
8: Muslim ni mo fe o. Sugbon mo fe ke ma kini kan o. Eyin dadi wa ti ma mi wa te wa nbe. Ijo were ba ma ku were lo jona were e sha. E so da ni so fun obirin yen ọjọ́ ọkọ dákun kó wo àti máa bọ rẹ̀ ní tó ṣe kí ń bí ọkọ nú kọ́ lọ yẹ̀wò ení èkejì wo bí anílé kan náà ọ ti wa olè papọ̀ ṣùgbọ́n wọ́n ń ta ṣe lè fẹ́ra wa yẹn bó ṣe wulẹ̀ kó ní kálukú wa burú tó agbọ́dọ̀ máa mánéèjì ara wa ni nítorí pé bàbá kan náà ìyá kan náà kọ lójú wa bí ìyá kan bàbá kan bí wa ìwà wa ò lè papọ̀ ṣùgbọ́n tó bá wá rí pé òun yẹ̀wò gbogbo àwọn làákàyè ọ̀rọ̀ táwọn tí wọ́n ti sọ̀rọ̀ síwájú ti sọ yẹn tó bá rí i wípé ọ̀rọ̀ yẹn ò mọ mọ́ kọjọ́ kọ̀rọ̀ ayé ni ó sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ tó gbé ẹ̀mí rẹ̀ fà á kọjọ́ dákun ọlọ́run ó wu ọmọ rẹ̀ ẹ̀mí ti ẹ̀nú ògùn iṣẹ́ ìrìnà dàrú kó mójútó àwọn ọmọ ẹ o ọjọ́ báyẹn lọ.
2: Ẹ
0: ṣeun àdúpẹ́. Gbogbo àwọn èèyàn wa ni wọ́n ti sọ bí ó ṣe rí ní ọ̀dọ̀ tiwọn lórí ọ̀rọ̀ tí à ń sọ lórí ètò ní ọ̀sán yìí. Ohun tó ṣe pàtàkì òun ni wípé nínú ìrìnàjò ìgbéyàwó ẹ jẹ́ ká mú ìpè yìí. Hello. Hello.
9: Hello ma.
0: Yes.
9: Hello ma.
0: Hello, à ń gbọ́ yín.
9: Ṣé èmi mo pè lẹ́ẹ̀kan. Ṣé rí ìmọ̀ràn tèmi kan arábìnrin wa bàbá wa tó ń sọ nìsọ nìsọ kọ́níkò náà yẹrẹ ẹ̀wò wíwà tó bá wà lọ́wọ́ òun náà a máa lè jara wa ní lóòótọ́. 40 years ni ní ilé ọkọ mo wo ibi tí mo ti bára mi wí tí mo ya da gbogbo tọwọ́ mi sílẹ̀ tí n bá fẹ́ ẹ̀jọ́ ni ọmọ mi tí n bá fẹ́ forí tì pẹ̀lú àdúrà o da tọwọ tiẹ náà sílẹ àwọn ìwà kan wà tó máa máa hù gbogbo wa ò jọ pé ṣe ń gbọ ẹlò àjọ pé torí ilé ọ̀tọ̀ọ̀tọ̀ la ti jọ wá so tóun náà bá kọ́kọ́ yẹrẹ ẹ wò a wá da gbogbo tọwọ ẹ sílẹ a wá bend down fún ọkùnrin yẹn dáadáa tó ti yẹ yín a wá máa fàdúrà kí olùwàbá mi wọnú ayé ọkọ mi olùwàbá mi tún ayé ọkọ mi ṣe olùwàbá mi ọlọ́run á gba àkóso inú ilé yẹn. Ọkọ àwọn méjèèjì ó balẹ̀ bẹ́ẹ̀ mi náà ọkọ tèmi náà ṣe balẹ̀ lónìí nínú ilé mi tí ò sí wàhálà ọlọ́run á gbà á fún ṣùgbọ́n tó bá ti rí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tọmọ mi náà sọ pé òun ti gbàdúrà òun ti gbàdúrà òun ti gbàdúrà kò yí padà náà tó mo máa ń sọ fún ọmọ mi màá ní máa gbàdúrà yóò yí padà ọlọ́run ó wọnú ayé ọmọ mi ní eléyìí ọlọ́run kan kò wọnú ayé eléyìí o tó bá ti wá rí bẹ́ẹ̀ kó rara yẹra fún ó jẹ́ nǹkan tí èmi ó sọ fún àdúrà wa ó gbà o.
0: Ọpẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ bá wa dá sí ètò ní òní àsìkò ti lọ adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin bàbá wa àti ẹ̀yin màmá wa tẹ́ ẹ pè wọlé lórí ètò yìí mo mọ̀ pé arábìnrin náà ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí yóò sì mọ ohun tó tọ́ láti ṣe ohun tó ṣe pàtàkì náà ni pé kóun náà kò yẹra ẹ̀ wò kí ó sì fi àdúrà gbé lẹ́yìn ọlọ́run á ràn lọ́wọ́ agbádá ni ẹ bá mi dágbére fún àwọn aráalé.
2: Mo fẹ́ kí wa pé lágbára ọlọ́run ìgbéyàwó wa yóò di ìgbéyàwó aláyọ̀ ẹ jẹ́ ká fi ìfẹ́ àti ìfàyàrán sí inú ìgbéyàwó wa.

àwà yìí sàmàdélérè ẹ ṣe gan bí ẹ ṣe ń gbé sókè tẹ ń gbé sísàlẹ lágbára ọlọrun a ní ìpàdé ayọ ní ọsẹ tó ń bọ orúkọ tèmi ni elúdípò olúwa kẹmi queen mother ó dàbọ.

ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní ká sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ọlọ́run ló láyé lọ́lọ́run ló nílẹ̀ ló lóhun gbogbo. Tó bá ń gbọ́ ọba tó já mọ́ bẹ́ ọba tó já máa wà ọba tó ń parí lọ bíbù èmi àti ẹ mọ́. Kí ló dé tẹ́mi wà ní gbé dànsákì fún? Kí ló dé tí wò ní gbé dànsákì fún?

ẹ mọ tó ń sọ sí mi lọ́kàn ṣe lórí ètò ní ìsìn báyìí ìwọ tó bá ti lẹ́bùn tó sọ fún ọ dáadáa tó ojúlórin ẹ̀mí tàbí ojúlórin fújì tàbí ojúlórin ṣèwọ́ṣèwọ́ èyí tó ń ṣe hip hop tó jẹ́ ọ̀kọ́mí àtìstì ó wà mọ́ fẹ̀bú ẹ̀hàn lórí ètò yìí ẹ̀bùn tó ti ń tọ́jú pamọ́ látọ̀dún yìí. lọ́lọ́kan ò sọ́ka kí ló ṣẹlẹ̀ sí pọ́tébù tó bá ń gbà wọn oríire ó kọ lóríire ló ṣẹlẹ̀ sí pọ́tébù o wọ́n wò pé àyúrò oríire wo.

ẹnìkan sọ pé ore tó lọ ń ṣe fún un àkà ìkàtán ni lọ́sẹ̀ yìí ò kìí ṣèwọ nìkan ó ṣe fún mi náà òun lọ lọ́hùn àrà òun fàrà á ṣe ni orin wa ń ṣe bí mi pé ń gbé nìyẹn fúnkẹ́fúnkẹ́ ìròyìn sì pọ̀ ní bìbà ó tó ṣẹlẹ̀ láàrin àwọn òṣèré ohun tó ṣẹlẹ̀ láàrin portable àti kataevi ẹ gbọ́ lónìí lẹ́yìn ìjà portable àti kataevi kí ló ṣẹlẹ̀ sí portable kí ló tún ṣẹlẹ̀ sí kataevi náà ẹ gbọ́.

0: Àmọ́kí tó mọ̀rọ̀ arábìnrin wá fún yín. Arábìnrin tó ní tó fẹjọ́ sùn mí. Tó ní kẹ́yìn ara ilé kẹ́bọ̀n ń dá sí. Pé kí ni kó òun ṣe? Ní sàré mú ròyìn méjì wá náà. Ó tó di pé mo tó wá sùn kan òun. Lọ́jọ́ Jímọ̀ tó lọ, èyí tó ń ṣe May 1. Ẹ rí pé gbogbo orí ayélukára kó tó di pọ́jọ́ ìjà náà wáyé. Ìjà ta ni àti ta ni. Kàtà Evi àti Pọ́tébù. Náà jọ ń fọ̀nù fúnra wọn pé I can fight past you. Hamid your boss. O lè mú mi. Ta ló wá mú ìnú wọn méjèèjì? Àmọ́ báyìí ẹ̀kọ́ ti padà fojú múmu hàn. Lọ́jọ́ May lọ́jọ́ Friday. Kò ní mọ́ kàn méjèèjì sórí wíńgì. Ṣùgbọ́n ẹ mọ̀ pé pọ́tébù ó ní dánni. Bó ṣe ń worí stage báyìí. Ó kọ́ àwọn eégún àárọ̀rùn kankan bóyá bí àwọn mẹ́rin. Ó kó wọn dání. Onídàn pọ́tébù. Tó bá ń gbọ́ ìdán gangan. Àwọn ìdán gangan sera rẹ o. Ìgbà tí ìjà ń lọ. Tí ìjà ń lọ. Tó bá ń gbọ́ ní rẹ̀gẹ̀dẹ̀ fín. Ní rà bá dì gan. Ọwọ́ Kàtà Evi. Ó padà dun pọ́tébù o. Ó jẹ́ pé ní round 2 báyìí ni kọ́tébù ti ló ti bàbá ti lọlẹ̀ pé pọ́mi wọ̀tá nà wọ̀tá àwọn drink pọ́mi wọ̀tá o. Kàtà Evi ló gbàgbà pé wọ́n nà. Òun ló padà gba bẹ́lí tí o. Pẹ̀lú gbogbo ẹnu tí pọ́tébù ti fọ́n. Let them leave you for me. I will finish you now. You be talking to you know the fair. I don't do what's not my name. Àmọ́ lẹ́yìn ìjà tí ìjà lọ tán. Kí lé ọjọ́ kejì yìí tó mọ́. Oríire mi tún padà wọlé pọ̀ tọ́pọ́tébù wá o. Débẹ̀ mọ ìyàwó ẹ̀ bẹ́ wàjí. Mo padà tún bí ọmọ. Ó bí ọmọ tuntun bòjòjò ló. Ọjọ́ náà ni pọ́tébù fọmọ náà ló kọ́ o. Irú orúkọ wo gangan ló wá sọ o. Ẹ gbọ́ nísìnyí. Ẹ mọ̀ pọ́mọ tá a bá bí sójú ọ̀nà ni Abiona. Ẹ mọ̀ pọ́mọ tá a bá bí nígbà tá a bá ti òkè òkun dé. Ó tún fẹ́ mọ̀ yún. Ọmọ wo náà wọ́n pè bẹ́ẹ̀. Bí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ tìrìn àjò dé tán wá bí mọ́lẹ̀dé èèyàn àbí tí ọmọ tó bí nígbà tó dé. Ọmọ gbọ́ tó kún bọ̀. Báyìí sọ́kọ̀. Àmọ́ orúkọ tí pọ́tébù fọ́mọ rẹ̀ ni Fìjàbí. Torọ́ ọmọ tá a bí nígbà tí bàbá ń jà lọ́wọ́ ni. Fìjàbí ni pọ́tébù fọ́mọ rẹ̀ o. Àwọn tó bá fẹ́ pè pọ́tébù báyìí máa pè ní bàbá Fìjàbí. Tó bá ń worí ayélukára báyìí bàbá ti rí oríṣiríṣi ẹran. Ọ̀la ó ní ẹwà kàtà mi. Ó pe gbogbo ẹ̀yìn olólùfẹ́. Gbogbo ẹ̀yìn olólùfẹ́ bàbá ṣẹ. Ṣé ẹ̀rọ olórin kan wà? Olórin mùsùlùmí ni. Àmọ́ fi òkè òkun ó fi ṣe ibùgbé.
1: Alaja, Sofia, Iyankaola. Eri pe iya ti korin ojo ti pe die. Iya lo wa fi le tuntun re to sese ko soki okun sori aye lukara. Pe eyin eyan e mo ki mi ku orire o. Akole janran janran soki okun.

0: lọ́lú.
1: Arábìnrin ọ̀ ní pé òun àtọkọ òun ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó kò tí ju ọdún márùn-ún lọ. Àwọn sì ti bímọ ẹyọ kan. Báwọn sì ti ń gbégbé ayé àwọn lọ lálàáfíà. Àwọn ṣàdédé lórí tọkọ òun tó lọ gẹrun orí rẹ̀.

0: lọkọ n lọ gẹrun ori rẹ o lọ sọ di ori kolobo awọn to ma dan ri o san ori rẹ di ori didan ohun o si nefe si lọkọ ohun se ma se pu gbogbo awọn lohun like ohun de tin pepe lati ma so fun bale wa pe ori te gbele mi o feran bi e se ma se pu gbogbo e to ma durin gidi awọn mo feran ya wada lo se ma so o ko mu ba bi ba le nu o wa ni pe bori oko ohun se wa ohun o feran re baun iko ti fe ji ki fe oko ohun ko mo kuro loko ohun de tori ohun like gbogbo bo se igba ta won jo wa loju ona bo se ma mura bo se birun e se ma duro to ma wo lo kan ba bi pe eyan wo ji gini mo ko ti gerun o ti fa irun wọ́n sì ti bímọ méjì ọgbọ́n ò wá ní kódà tọkọ ó fi mọ padà ṣerun padà bó ní kó ṣe gbé kalẹ̀ àbójú ò lẹ́yìn fi wò lọ́dọ̀ yín ọkọ̀ ò sọ́dí tóun fi gẹrun o àmọ́ ìyàwó lóhun ò nífẹ̀ẹ́ sí bí ọkọ̀ wọn ṣe gẹrun borí ẹ̀ṣẹ̀ rí òun ò nífẹ̀ẹ́ sí.
1: He gave them power to become the sons of God.

0: ojú ẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ tẹ́ lè pè sí lélẹ̀ yìí 091-6899-3-1000
1: 091-533-4893
0: Hello. Yes, Mao.
1: Yo
0: tu
1: Ọlọrun ko kuku sanu wa sha ni nkan to ko re bo yo de tun sun na ni e ma pe ni eyin omo sin bayi nkan to ba wu ni le nsi gbogbo nkan to ba de tele nta yin na fe di bo yo o ti sun oko ni ṣugbọn to ba je pe bo se pe niyan e o mo mo gba ti na oko n dun o mo gba ti na be to n ba ba so se pe ko ni gba a wu a to gba pe je wi pe a pare kan re mara a ba so re oro dudun
0: o
1: ba le ba pẹ̀lẹ́ dẹ̀mọ̀ pé nǹkan tí mo láìkì lára yín náà ni ẹ ṣe kúrò yí mi dẹ̀ láìpẹ́ o ẹ jẹ́ kí ni yóò gùn padà bí ò bá tẹ̀ ní gùn bó ṣe gùn gùn bí ti tẹ́lẹ̀
0: yìí
1: tó ṣàpẹ̀lẹ̀ kó wù kó fi gẹ sáàyẹn ẹ̀sà lórí nǹkan tó ń wù ú nìyí
0: ọlọ́run
1: ló túmọ̀ ṣàpàmọ́ ẹ̀yìn kan sí ni òkùnkùn sì gbàdé ti wà ìṣiṣẹ́ tán lórí pé lórí orí facebook orí gbogbo ẹ̀ yìí náà ni ọlọ́run á gbà wá o ó mọ̀ bí ó ti kọ́kọ́ rẹ̀ mọ́ra kó ba sọ̀rọ̀ ọlọ́run ajé ó gbọ́ ó má wulẹ̀ kó kúrò ní o àbí àwọn ọ̀pẹ o ìgbó wa ni
0: ìṣe
1: àmọ́ ibi káàdà síbẹ̀ mọ́ o
0: fún ìṣàánú. Hello.
2: Hello, sir.
0: Eka san sa o.
2: E ku se.
0: Yes, sir.
2: Gbogbo ibẹ̀ láti bẹ̀rẹ̀ kan.
0: Ah, dúpẹ́ bàbá, àsìkò ọwọ́ jà òjò yìí.
2: Èmi náà mo dúpẹ́ lọ́wọ́ yín o.
0: Ah, Ọlọ́run lọ pẹ́ yẹ.
2: Kò ní tẹ́mbà lágbára Ọlọ́run.
0: Àmì Ọlọ́run.
2: Akúgbójú ẹjọ́ ti rí.
0: Ẹ wo ojúun ẹ rí kó tura ni. Àwa tá a bá jágbẹ̀ báyìí a ti lọ mọ òun lo kó bá pé àgbàdo rè o bọ̀kuá ni àbí ṣé èmi náà wá kọ́ wọ́n ṣe ń dá wọ́n ṣe ń ṣiṣẹ́ àgbẹ̀ ni mo fẹ́ jàgbàdo ọdún yìí àgbàdo bọ̀kuá àgbàdo òjò àkọ́kọ́.
2: Àwọn yẹn ti pò lóko tán kọ́ lọ sànù ìwọ̀nba làásù àlọ́ pólítì.
0: Ìwọ̀nba ni.
2: Ẹ ọlọ́run sànù wa.
0: Àmì Ọlọ́run.
2: Ilé ìfẹ́ mú àlọ́sàn yìí wà lágbára díẹ̀.
0: Ah.
2: Ebémi mo lórí mi torí Ọlọ́run.
0: Bàbá o.
2: Ìwọ Ọlọ́run náà. Àwọn á ti nǹkan o. Ẹ́nìwé, ìyàwó náà ní ó láti àti sọ́ọ̀pù ẹ̀sọ́ ti à báyìí. Bọ̀dà sí ìtàn náà ẹni tó lórí àrà tó bá wọlé lórí fi rí ẹ̀dá.
0: Bẹ́ẹ̀ni
2: sọ̀rọ̀ yẹn mo kàn rẹ̀ yẹn ni wàhálà yìí. So sọ́rọ̀ bá ti rárí bá yẹn. Gẹ́gẹ́ bí ìrẹsì àwọn ẹgbẹ̀tẹ́ǹsì tó o máa pè é bí a kó jí lóru
0: kí
2: nìkan tẹ́ rí gan-an tẹ̀síntì gan báyìí tó o ti rí kó náà rí rí.
0: Kó rí sọ.
2: Tó bá jẹ́ lẹ́sìn bíi ti wọ́n báyìí tó bá jẹ́ muslim bá ní o lè dá kẹ̀mọ́ dẹ́ rí.
0: Kò dó o.
2: Tó fi máa pọ́yọ́ orun wọn ti wá ìfún ni o kí kan ni o tó a lè fàlàyé fún.
0: Pé nǹkan báyìí ló fà á.
2: Wọ́n pé ìpínlẹ̀ àpìyẹ ìyẹn ló pọ́ fún.
0: Ìrọ̀. Ó dáa. Mi ò kọ́ ká mi ò kọ́ kó, àmọ́ yẹ wo ti dẹ̀bù jọ, fọ́ ìyẹn àyà. Ẹ mọ̀ páwọn ọmọ sìn.
3: Hello sir, ẹ ká sùn báà o.
0: Ẹ ká sùn máa o.
3: Ẹ sà, mi ti sàkẹ́ láti ní gàrà bẹ́ẹ̀ ṣé gan ni o, owó yín á máa lè ké o,
0: arọ́wọ́ yín
3: o, ọlọ́mọ fún yín o. Nǹkan tó mi rí ti ni pé kì í ṣẹ̀ṣẹ̀ ni irun gbígbẹ èrò wà ní ipe bóyá orun fún irun òkú. Lọ́ọ̀bù èèyàn máa ń lọ́ọ̀bù lọ́ọ̀bù náṣọ́rà ni lọ́ọ̀bù yín o ni pé torí irun àwọn ni pé nǹkan ọkọ òun kúrò lọ́kàn òun. Kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn rárá.
0: Mọ̀
3: tó bá dẹ̀ ti jẹ́ pé bí tiẹ̀ ṣe rí nìyẹn kó pé kó sọ fún pé òun ò ní lọ́ọ̀bù ẹ̀mọ́ tí wọn ò bá kú nìyẹn kó lọ jẹ́ kí wọn kú padà. Àkọlọ́yẹ́ kó kú padà tó bá fẹ́ kí ìfẹ́ máa wà láàrin òun àti ẹ̀ bóyá tó bá sọ fún. ọkọ alẹ dáhun síbọ èmi wo pé ìfọ pé àwọn ti bọ ọmọ kò rẹ kó máa jẹ pé torí irun mọ ẹ ọlọrun a bá wọn tún lé wọn tó ìyẹn tún ga o ẹ kú ètò dà.
0: Yes, ma, ẹ ṣe gan ni ma. Hello.
4: Hello.
0: Ẹ kásán o.
4: Ẹ kásán.
0: Yes, sir.
4: Thank you, sir.
0: Yes, sir.
4: Orúkọ mi ni Wálé láti Àpáta.
0: Wálé láti Àpáta.
4: Bẹ́ẹ̀ni.
0: Ẹ bá wa dá sétò.
4: Ọ̀rọ̀ tẹ́ fi sílẹ̀ yìí. Ọ̀rọ̀ tí ó ń da lé ló ń gbà mí, ó máa dáná lé ẹlòmíì. Tí jẹ́ wípé tọkì bọ́ọ̀sì ẹgbẹ́fẹ́ bájọ wà níta ẹjọ́ fẹ́ra wọn. Ó máa ní nǹkan kan tí ọmọ wò mọ́ra wọn
0: lára
4: tí fẹ́ẹ́ sì máa ń wà ní ọkàn wọn. Tó fi máa ń wà lọ́kàn wọn tó jẹ́ wípé yìí tí wọ́n á fi fẹ́ra wọn sílẹ̀. Tó jẹ́ pé ìgbà tó bá fẹ́ra wọn sílẹ̀ tán nǹkan yẹn máa change. Ntẹ́mi kan rò ní wípé ó yẹ kí ìyàwó yẹn táàmù tó bá di ọwọ́ òru tó jẹ́ wípé inú ọkọ ẹ̀ ó dùn sí i lọ́jọ́ ń ṣeré ó yẹ kó mú ọ̀rọ̀ yẹn sílẹ̀. Ṣé ń gbọ́ mi?
0: Mo ń gbọ́ yín bàbá.
4: Ìgbà yẹn ló yẹ kó mú ọ̀rọ̀ yẹn sílẹ̀ fún ọkọ ẹ̀ pé fọ irun tẹ́ ẹ ṣe yìí ó ṣe bákan bákan lára mi. Wá ìfẹ́ chéjì kan tí ẹ̀ ń gẹ̀ tẹ́lẹ̀. Mi ìfẹ́ irun yìí kò mí lọ́kàn mi lè parọ́ fún yín. Ó yẹ kó explain fọkọ ẹ̀.
0: Kọ ẹ̀ dáadáa.
4: Kó explain fọkọ ẹ̀ pé irun tẹ́ ẹ máa gẹ̀ tẹ́lẹ̀ ti bá rí yín báyìí. Mo máa ń wò yín jì bí pé kò sí ọkùnrin
0: mi. Mi mọ ni fine boy mi ló ń bọ̀.
4: Pé kò sí ọkùnrin mi. Pé tó tí mo bá rí ọlọ́run nínú gbọ́kùnrin láyé mo máa ń wò pé ẹ̀yin lẹ fine
0: jù handsome jù beautiful.
4: Bó ṣe yẹ kó gbé kalẹ̀ fọ́kọ ẹ̀ ni inú ọkọ ẹ̀ gan máa dùn inú ọkọ sí inú ọkọ ẹ̀ máa dùn ó máa ṣe ǹjẹ́.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹ ti gbọ́.
0: Bẹ́ẹ̀ni sá.
4: Yes.
0: Ẹ ṣe gan ni sá.
4: Ó dáa my brother.
0: Yes, sir. Inú ayé tẹ̀sán mi kú inú ayé. Ọ̀rọ̀ ni bàbá sọ̀hún. Kò sí bóbìnrin ṣe wà láyé tó fẹ́ràn ọkọ rẹ̀ àpá àti pé ó nífẹ̀ẹ́ rẹ̀ nǹkan kan máa wà tó jẹ́ kó máa mú tó máa jó chẹ́rì sí ọkọ rẹ̀. Arábìnrin yìí ló sọ tiẹ̀ jáde o. Àmọ́ àwọn àgbà ti sọ̀rọ̀ wọ́n lẹ́yìn obìnrin ní ọgbọ́n tẹ́ ẹ lè lò àti pé àsìkò ojo láwàáyí tó bá ti di ọwọ́ òru lójò rọ̀ tátẹ́gùn fẹ́ tó bá ti mọ̀ pé bàbá fẹ́ gbé bọ́dì rọra pọ̀ wọ́n lọ́lọ́kan òjọ̀ kan gẹ́gẹ́ báwọn àgbà ṣe sọ ni mò ń tẹ̀lé o. Bá lè wá.

kò bá wọn àgbà ṣe sọ ó ti yí ọbaun. Ẹ jẹ́ kí n tún múrò yín lè wá fún yín. Ohun tó ń ṣẹlẹ̀ láàrin Lisi Anjorin àti Ìyábò Òjó.

0: ẹ mọ̀ pé ìyàbọ̀ ọjọ́ àti lisa ń jọ rìn àwọn méjèèjì òjọ rẹ látara àjà tí portable àti kàtà ẹ̀fẹ̀ jà tán yìí wá tí ń wọjọ́ pé ọjọ́ ni ìyàbọ̀ ọjọ́ àti lisi náà lájọ kó wọn sórí ríǹgì àsí ọkọ̀ ìyàbọ̀ ọjọ́ gangan ó ti ń lọ bá lisi àjọ rìn tẹ́lẹ̀ pé àjájọ kó ìwà àti ìyàbọ̀ ọjọ́ sórí ríǹgì wo láwọ̀ ẹni tó lè gbé wọ́ dáadáa náà ẹ̀yìn méjèèjì àwọn lisi àjọrin náà wá fèsì kan fọkọ ìyàbọ̀ òjò ó ní kíjà náà tó lè wáyé ó ní ẹ jẹ́ kí ẹ̀yin tẹ́ ẹjọ́ kọ̀ wá méjèèjì ẹ kọ́kọ́ figagbága náà kó tó di páwà náà wá figagbága àmọ́ látara fọ́nrán tó ń rìn káàkiri lórí ayélukára àtàwọn tán mú àmútán sí àmójútó rẹ̀ kò kárí celebrity fa boxing fighting wọ́n ti fẹ́ mọ̀ gbé àwọn ìgbésẹ̀ wọn àmọ́ jì gan bàbá ọjà ó wá sọ̀rọ̀ jáde o sọ ó ní ẹjọ́ mo mọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ jẹ́ kíjà náà wáyé láàrin àwọn méjèèjì kó mọ̀ lọ bá ń tà ń tà ń rò jẹ́ tọ́ ni obìnrin sóbìnrin àwọn tẹ́ pé wọn ò kọ́ sántì ẹ̀kọ́ sẹ̀rí gan ni ta ni kóòtì wọn bí akẹ́kọ̀ọ́ wá gba sadélérìn kóòtì mọ̀ bá ń kọ́ wọn. tó bá sì jẹ́ ìjánu omi náà nà fẹ́ kọ́ sàdélé ó kọ yín jìgán sàtirawọ́ ẹ̀bẹ̀ ó ní ẹ̀jọ́ ẹ mọ̀jẹ̀ kájíjà ìwáyé àmọ̀ bí ó bá wáyé bí ò tí wáyé ló bá ṣe ń lọ náà lámọ̀ gbé fún yín lọ́lọ́kan ọ̀jọ̀ kan adékúnlé gòdì ó ti sọ̀rọ̀ jáde o látara ìwò fọ́nranfọ́nran èyí tó ń lọ lórí ayélukára ó pa adékúnlé gòdì bíbejì ó ti wá jáde báyìí bọ́ǹbọ́ ó ní rúmọ́ọ̀sì ni o lóòótọ́ làwọn bímọ ọkùnrin ṣùgbọ́n bèjì ń rúmọ́ọ̀sì ni ẹ̀yin fasta fosto bóyá bèjì sì ń bọ̀ lọ́nà ní lẹ́yìn ilé àbí bẹ̀ta hello
1: kí ló ṣe kí n gbé sí 2000 parí yẹn sí nǹkan sí rí.
0: 2000 wọ́n ní wọn kò sí àfélébù ni.
1: kí sì tó gbúdọ̀ bí látàwọ̀ tán sí tóbìnrin yẹn káwọn èèyàn ṣe sọ yẹn náà ní kéṣe. ó máa ń lásìkò táwọn obìnrin máa ń bá ọkọ̀ wá sọ̀rọ̀ tó tẹ̀sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ.
0: kò fi pẹ̀lẹ́.
1: kẹ́ẹ̀ ti lẹ́yìn pọ́tébù yẹn ní sì tó gbúdọ̀ bí ló ń sọ̀rọ̀ látàwọ̀ tán. mo dúpẹ́ ẹ̀bùtẹ́ fún wa ọkùnrin tán bẹ̀ o.
0: àmì ọlọ́run.
1: tẹ́rí ti pọ́tébù yẹn kọ́ láti jò para wàhálà ọkùnrin ọ̀gán ti pọ̀ jù kí ló dé. kí làwọn obìnrin jọ ń para rẹ̀ jẹ wàhálà ẹ̀ ti pọ̀ jù. bóyá wà láti ọdẹ ẹsẹ ẹ náà bóyá wà láàyè náà lè jẹ wà wù àwọn tó ń fẹ ọbìnrin fẹ kọ́ náà ó sàmì.
0: ẹ ṣe.

0: Yo que mismo sin palo. Se me pone gangan. Gbajúgbajà òkọrin òṣèré Latif Adedimeji Bàbá Bẹ́tà. Ní gangan ni bàbá ń sọ àwọn ọmọ lórúkọ o. Gbogbo àwọn òṣèré sì wà ń bẹ̀ báyìí. Gbàjọ ń dunnú pọ̀. Ẹ̀rí pé tẹ́ ẹ bá wò rí ayélukára gan. Latif kọ lẹ́tà sáwọn ìyàlọ́jà kan. Àwọn fáǹsì dáadáa. Ó jẹ́ pé ìgbà tí Latif bímọ. Ṣe náà ń kọrin. Tá ń jónú ọjà. Wọ́n bá Latif dúpẹ́. Orin wọn ṣàgbégbégbé orin ọpẹ́ náà sáàni. Látara abẹ̀. Ìyẹn Latif ti fi lẹ́tà ránṣẹ́ sí wọn. Ìyẹn ìyá yìí ẹ gbọ́dọ̀ yọjú o. Níbi ìkó mọ jáde. Hello. Hey, o ti re ni o.
1: One time. Ayaya, are you ready for this one? Let's go.
0: Ọmọ ìlú wo ni ààrẹ fún ẹgbẹ́ àwọn òṣèré Tampa? Àti pé kí lorúkọ wọn? Ìbéèrè àkọ́kọ́ nù ún o. Ẹ dárúkọ òṣèré márùn-ún. Hello. Yes, sir.
2: Bogun bẹ̀rẹ̀ sí padà.
0: Ó dáa, bàbá.
2: Ààrẹ àwọn Tampa.
0: Bẹ́ẹ̀ni.
2: Bọ́lá Jamu. Ó dà ipò ọmọ Ogun State ni
0: wọ́n. Ọmọ Ogun State.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó yẹ dárúkọ òṣèré márùn-ún tó jẹ́ tilẹ̀ Ìbàdàn tá a wà yìí.
2: Kúnlé Afọ́ọ̀dù.
0: Kúnlé Afọ́ọ̀dù.
2: Londoner.
0: Ọ̀dà.
2: Odi méjì. Mú ìwà Adégbèpò.
0: Mú ìwà.
2: Bẹ́ẹ̀ mú ìwà Adémọ́lá.
0: Odi mẹ́rin.
2: Bẹ́ẹ̀ Ajá Nìbàdàn. Bàbá tó kọlà tó ga tó lómìnira yẹn.
0: Tó lómìnira tó kì báyìí.
2: Ó jẹ mẹ́rin àbí.
0: Ó jẹ márùn. Ó jẹ márùn. Ọ̀dà. Ẹ ṣe. Hello.
3: Ẹ kásan. A wá lé láti odò ọ̀nà.
0: Láti odò ọ̀nà.
3: Orúkọ ààrẹ ẹgbẹ́ àwọn Tampa ni Bọ́lá Jamusan.
0: Bọ́lá Jamusan, ó jẹ́ ọmọ ìlú wo?
3: Ọmọ ìlú Ọdẹ Omu, Lọ́sun State.
0: Lọ́sun State.
3: Ọdẹ Omu.
0: Ọdẹ Omu, Lọ́sun. Ó yẹ dákọ̀ òṣèré márùn-ún tó jẹ́ ọmọ ìlú Ìbàdàn tiwa ń bí.
3: Àwa Káyọ̀dé Ọláyà Adéwòkọ̀.
0: Káyọ̀dé.
3: Adérùpọ̀kọ̀.
0: Adérùpọ̀kọ̀. Ode ni.
3: Mi ìwà Adémọ́lá Ọ̀tẹ́ntì.
0: Mi ìwà Adémọ́lá Odi méjì.
3: Fatayé Ọlálùdé.
0: Fatayé Ọlálùdé Odi mẹ́ta.
3: Àti Tọ́fíìk Dìgbòlùjà.
0: Dìgbòlùjà náà. Dìgbòlùjà Odi mẹ́rin.
3: Àti mi ìwà Adégòkè Lọ́ndọ́nà.
0: Mi ìwà Lọ́ndọ́nà Odi márùn-ún. Ẹ ṣe. Hello. Yes, ma'am.
4: Mrs. Akiola láti New Garage. Bọ́lájí Amúsàn. Mo kọ́ ni President àwọn.
0: Tampa.
4: Olóṣèré. Tampa.
0: Òṣèré ẹ̀ yóò.
4: So, ọmọ Ìbàdàn. Àwọn Ìbàdàn ni Londoner.
0: Ode ni.
4: Mú ìwà Adémọ́lá.
0: Odi méjì.
4: Dìgbò Olùjà.
0: Odi mẹ́ta.
4: Lórúkọ ìyá yìí o.
0: Ẹ̀rùn ti.
4: Ó máa pè padà. Ẹ jẹ́ pè padà kí
0: ó lọ. Ọ̀dà ṣe. Hello. Hello.
5: Hello, Sam.
0: Yes, ma.
5: Thank you, Abba Bede. Bolaji Amuson ni are Tampa.
0: Bolaji Amuson.
5: Ni awon mo Ibadan.
0: Marun.
5: Mi wa de Mola.
0: Ode ni.
5: Mi wa de Gboki London na.
0: Ode meji.
5: Kayode Olaiya.
0: Ode meta.
5: Aderu Poko.
0: Ode merin.
5: Ode merin beyin.
0: Mm.
5: Ah. Aja ni baba kwete.
0: Ewo ton baba kwete o.
5: Sa?
0: Aja ni baba kwete.
5: Eh, baba, baba kwete.
0: Baba kwete. Baba
5: kwete. Baba kwete. Baba
0: kwete. Baba
5: kwete.
0: Baba kwete. Baba kwete.
5: Baba kwete. Baba kwete. Baba kwete. Baba kwete. Baba kwete. Baba kwete.
0: O ti pe. O ti pe ma.
5: Eto ni.
0: Eshi ma. Eyo se.

0: Hello.
1: Hello, Akaso.
0: Akaso, ma.
1: Yes, Olúwa ṣeun láti Ọlọ́run dábàá.
0: Láti.
1: Ọlọ́run dábàá.
0: Ọlọ́run dábàá. Ah, nílẹ̀ Ìbàdàn yìí náà.
1: Bẹ́ẹ̀ni, sà.
0: Ọ̀dà ẹ bá wà dá sítò, ẹ bá wà dárúkọ ààrẹ ẹgbẹ́ Tampa.
1: Bọ́lájí Amúsùn. Ọmọ Ogun State ni wọ́n.
0: Ogun State. Ẹ dárúkọ òṣèré márùn-ún lẹ́bàdàn tẹ mọ̀. Tó jọ mọ̀ ìlú Ìbàdàn.
1: Fatai Odua.
0: Fatai Odua.
1: Kúnlé Afford.
0: Kúnlé Afford.
1: Múyíwá Adégòkè London náà.
0: Odì mẹ́ta.
1: Múyíwá Adémọ́lá.
0: Odì mẹ́rin.
1: Àjàní Ìbàdàn.
0: Àjàní Ìbàdàn. Ọ̀dà ẹ ṣé o. Sẹ̀rẹ̀ yìí tẹ́ bà láǹfààní àti pè wọlé. Ẹ lè lọ sójú òpópónà Facebook West Radio Fan Page. Fi kọ́mẹ̀ntì yín náà bẹ̀. Ẹ jẹ́ ń sáré fìròyìn lè gbà sí. Àwọn oríire wo ni bàtà FC lẹ́yìn àwọn ìjà yìí? Àwọn ẹ̀bùn wo náà fún? Hello.
1: Hello.
0: Hello.
2: Mrs. Ogunjọ Bílá. Hello, Mrs. Ogunjọ Bílá Tàwọ̀tán ni o.
0: Láti Àwọ̀tán.
2: Bọ́lájí Amúsùn ọmọ ọdẹ òmu ni o.
0: Ọmọ ọdẹ òmu.
2: Bẹ́ẹ̀ni. Àwọn ti bí London náà wà nbẹ, Ṣáìdì Òṣùpá, ara àwọn òṣèré náà ni ọmọ Ìbàdàn ló náà.
0: Òṣèré ni ó ti ń jólórin.
2: Bẹ́ẹ̀ ni.
0: Odì méjì.
2: Káyọ̀dé Ọláìyá.
0: Káyọ̀dé
2: Ọláìyá.
0: Odì mẹ́ta.
2: Ìdìbò Ìjà náà wà nbẹ.
0: Odì mẹ́rin, ó kọ ẹyọ kan.
2: Kúnlé Afford.
0: Kúnlé Afford, odì márùn-ún.
2: Bàbá Adẹ́rùpọkọ̀ náà wà nbẹ.
0: Adẹ́rùpọkọ̀, ẹ ṣe.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe.
3: Mo rire mo ranu gba Yusuf.
0: Kó tó di pé ìjà Portable àti Kataive wáyé, E-Money ló promise Kataive wípé tó bá ilé gbégbá orókè, owó tùlùtùlù ní fún ọ. Ẹ jẹ́ ń gbé pẹ̀yọ kan yìí sí. Hello. Ó ti re. Tó bá ilé gbégbá orókè. Kataife padà gbégbá orókè o. E-Money sì fún lówó. 50 million. 50 mẹ́ta. Portable náà padà sọ̀rọ̀ kan o. Ó láǹfààní tóun rí gbà. Ó sọ àwọn àǹfààní o. Àǹfààní wo ló rí gbà lọ́dọ̀ Lámìdé? Àǹfààní wo ló rí gbà lọ́wọ́ Davido?

ó ní Ọlámìdé ló jẹ́ kẹ́bùn di mímọ̀ káàkiri àgbálá ayé. Àmọ́ Davido ni bàbá dáadáa tó mọ́ fún òun ní good advisor. Ìyẹn ni mọ̀ràn gidi.

inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn programu yìí. Ẹ ò dẹ̀ níbù.

kí a tó tẹ̀síwájú mẹ́ ibi tí a bọ́ sí báyìí gẹ́gẹ́ bó sọ fún wa abala mẹ́rin náà ni òun náà ni abala from the mimbar from the pulpit kí ni a gbọ́ lórí mimbar lénìí kí ni àwọn àfa bá wa sọ lónìí àbí kí ni àwa fẹ́ sọ kún ì tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a ti gbọ́ láti ẹnu àwọn àfa wa lónìí lórí mimbar tiwa náà lónìí we are on the mimbar as we are sitting right here orí mimbar làwa náà wà ọ́sìtì níbi tá a jókòó sí lórí mimbar wa lónìí akí gbogbo àwọn mùsùlùmí káàkiri gbogbo àgbáńlá ayé wípé a kú palẹ̀mọ́ ọdún iléyá mo sọ fún wa òní òun náà ni ọdún iléyá tó ku ọjọ́ mọ́kàndínlógún 19 days ni iléyá kú báyìí inshallah bikurati rahman let's start preparing ourselves on the day of the arafa which is like the iléyá if iléyá if a day to iléyá will come up on 26 of this month on 26 of the which is Tuesday so iléyá the Eid al-Kabir ọdún iléyá ọdún tá a máa ń pa ẹran ó máa wáyé ní on the 27 as we are receiving the information from Saudi yàmà pé majorly Saudi ìjọ tán bá gàràfà ló máa dictate ìjọ tí a máa ṣe iléyá ìjọ tán bá ti gàràfà bá ìjọ kejì iléyá ni wọn ń játa wọn ọdẹ náà yẹn nígbà tí wọn ná búrẹdì ni kò dẹ láyìírí ẹ wò ìjọ tán bá ti gàràfà ìjọ kejì ẹ la máa àwọn Saudi náà máa determine iléyá no matter the counting of the month tá a ti lè máa bá bọ̀ ìjọ tán bá ti fix it fún àràfà ìjọ kejì ẹ la máa ṣe iléyá torí náà a kíra pé a kú palẹ̀mọ́ iléyá ọlọ́run jẹ́ kí o bá ẹnì kọ̀ọ̀kan wa láyọ̀ àti àlàáfíà ẹ̀rí inú mi dùn gan I heard it from some area this morning nígbà tí àwọn kan tí wọ́n solicit wọ́n bẹ̀bẹ̀ fún àwọn tí wọn ní àǹfààní láti pa ẹran léyá mo wá níbò ní ìbádẹ́ ti dùn tó káwa náà dẹ̀ rí èèyàn kan fún wa ní ẹran kárí ẹnìkan fún wa ní màálù ní west radio gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa gbogbo ẹ̀yin olówó gbogbo ẹ̀yin ọlọ́lá ṣe mọ̀ pé àsìkò téèyàn máa ń ṣe sàrà àsìkò tá a máa ń ṣètọrẹ àánú ṣe mọ̀ pé ẹran léyá tá a máa ń pa yẹn a gbọ́dọ̀ dájẹ kò ṣe dájẹ sam àfàwọn tí wọn bá kí ń jẹ o when we slaughter the ram the cow and this we don't eat it alone we eat it with people a máa jẹ pa máa fáwọn èèyàn jẹ náà ni we send it out as arms and offering so látara àdí èyí káwa náà wá rí ẹnìkan pé ó dẹ̀ pè wá ní west radio ẹ bá mi pé atọ́kùn ètò yìí pé kán wá gbé ẹran àgbò àbí ẹran màálù kẹ fún àwọn tí wọ́n wà nínú àwọn olólùfẹ́ yín tí wọ́n bá nípa ẹran iléyá kì bá má dùn nínú wa gan o torí náà àdúrà wa àkọ́kọ́ náà ni pé gbogbo àwa tá à ń palẹ̀mọ́ iléyá àkọ́kọ́ ni kọ́lọ́ ń jẹ́ kó bá wa láyé ẹ ṣàmí ẹ̀kejì ni pé bá a ti ń palẹ̀mọ́ iléyá ṣe mọ̀ pé àwọn kan ti wà ní hajj báyìí a ti sọ yẹn ní last week those are intending to perform pilgrim this year have started traveling to Saudi Arabia precisely Medina before moving to Makkah ìkan náà ìyàwó mọ̀mọ́ wa ni wọ́n ti kíjí mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn tán gbéra because last week Sunday náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní airlift wọn so inshallah gbogbo wọn ni wọ́n ti dé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti lọ ni wọ́n Medina náà máa kọ́kọ́ dé sí before moving to Makkah so wọ́n máa kíjí mọ́ àkọ́kọ́ gbogbo wọn náà máa kíjí mọ́ àkọ́kọ́ lónìí kò sẹ́ni tó máa kíjí mọ́ ẹlẹ́ẹ̀kejì kò sí wọ́n ṣẹ̀ṣẹ̀ débẹ̀ náà ni so àdúrà wa fún gbogbo àwọn tí wọ́n wà ní hajj báyìí àwọn tán ti dọ́hùn ni pé kí ọlọ́run ọba kó fún wọn ní ṣàṣepéṣe níta a fẹ́ fi eléyìí ṣe ni pé a fẹ́ fi rán gbogbo wọn àwọn tí wọ́n ti wà lọ́hùn gẹ́gẹ́ bá a ṣe sọ níjẹjọ pé ìjọ sunday náà máa bẹ̀rẹ̀ sí ní gbéra kán wá mú sọ́wọ́ òsì kán mọ̀ pé àwọn ń lọ ṣiṣẹ́ lọ́hùn ni o gold kọ́nà wà lọ o from the mimbar lónìí n tó dálé lórí nìyẹn ẹ̀yin tí ẹ̀ tí ì lọ tẹ wà ń lé you are not going there to look for gold
or look for the precious thing over there. Ko si nkan to wa ni alhamdulillah adupe ko si nkan kan to wa ni Makkah bi Madina ti o si Nigeria. And the tradition of getting there, rushing to buy gold, buy jalamia, buy these things, is gradually becoming a thing of the past. Dear, o ti ye awon eyan. Tori na ta ba de Makkah, eyin ko la lo se o. Eyin ko la lo se o. E ma ti ma se le, wan lo gba receipt. Mo se asatan man Daniel. In fact, most especially the Lagosians, awon are Eko, ko sara ti won da. And je kin gba receipt ya mo ka ti mo wa na kin ti e ko to bere ise the certificate. And that's why to be pe to ma de ba ya ko ma boyun everybody ni ke le bo ko ti lo si kini o ti lo si yen ko la ni di o ise lo le se lohun o ise abe olohun pe ko lohun ko fun yin ni ise asepese gbogbo en ti e ti wa lohun gbogbo en te wa nle na teyin no ti lo te n pale mo olohun ma fi ku ye o ma je gere o ye mo yin lowo adura awon agbalagba niyan ni won ba to kun te fi lo yi olohun ko ma je ku ki ku oye ma ja run oye te ba tun wa don na olohun ma fi sare yin sohun. This is our sermon from the pulpit today Lori Wells Radio. Ade e ma gbagbe aso fun wa pe ati hajj ati leya anabi wa Ibrahim alayhi salatu wassalam unifanda on lo damageji le. Tori na ni kukuru ede nitori asiko wa ko po to be ni abala yi a fe fi ran gbogbo eyan lalaji leti ipe ite lo se lohun won ni teyan ba lo sogun ni ma koju mo o. Lo to mo ka fine gan o awon le nla nla wa nbe amon te wa lo ko niyan o olohun le wa lo o ise olohun le lo se nbe o na ni ke koju mo o tori na gege bi ati se ni adura olohun aba fun yin ni se asepese eri abala yi o wa wa nle fun eyin oni agbero Makka ti Madina te ba mo bi awon eyan se ngbo ile ise Wells Radio yi to o ti to ke gbe oja yin wa fun ipolowo ni abala yi ka ma ba yin fi polowo ile ise yin gege bi ada se ti ngbo pe to kama polowo le ise tin direct kama so fun awon eyan address yin bi to office yin wa. So gege ba se ngbo pe owo haji todu to nbo ohun na ti tun bere ko si tun ni se kini o ko ni pe ko gba wole. So bo ni ba se wa dun to ka daruko le ise haji kan la bala yi nitori na as be olohun asifi asko yi atun fi ro gbogbo eyin oni agbero Makka ati Madina agbero Makka ati Umura abala yi o wa nle fun yin to da to je pe igba ti awon ero Makka ti won ba fi de bayi a ma ki won kini o a ma ki won kabo. So latara die yi a se ni adura wi pe gbogbo eyin omo ya wa ti e lo si Makka wakati a ma fi ki yin ni pe awa tanki yin po dabo awa la ki yin kabo o awon kan won ti pe wole abi awa tanki yin po dabo awa la o ki yin kabo o mo si nbo e te ka gbo tani e assalamu alaikum o ti re ati di abala ti ati fe ba pe ni tori na e je ki gbogbo eyin ti e lo si Makka olohun ko ba se ni rorun fun awa na ta ti lo olohun ni se lewo enikokan iye ti won ri ki won ma lo olohun o se ni rorun fun wa

kí a tó bọ́ sí abala ẹ ṣe wọn mo sọ fún yín bá a ti ń dára wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà la máa múnú ara wa dùn lórí ètò yìí ìṣe tiwa nìyẹn that's our philosophy on the programs as we are educating ourselves oh, we entertain as well torí náà ọlọ́run kò ní bá ẹnì kọ̀ọ̀kan wa kò ní bá wa nínú jẹ́ ọdún ilé yàtọ̀ sí ń wò lọ́kàn a ní ká góńgó ṣe o ẹ ṣàmí a ní ṣe nínú ìbànújẹ́ àdé ní ṣe nínú àárẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run lórí abala alkẹrẹ́àmọ́ wàl mojizat tó ní mo sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ mo wá ní àwọn nǹkan tí ó lè fa kíró àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ àwọn ẹni ọlọ́run wà o àwọn ẹni ọlọ́run wà mo dẹ̀ ń ó ṣeéṣe ìkánú àwọn ẹni ọlọ́run táwa mọ̀ tí wọ́n jẹ́ ṣàpapọ̀ gbogbo wa náà ni ọlọ́run ni wa kò sí ẹni ìṣúnú wa àmọ́ àwọn ẹni ajúra wa lọ láwọn ẹni ọlọ́run kan tí àwa tún dá mọ̀ abala yìí náà ó wà ẹ má bínú abala yìí náà wà fún àǹfààní àwọn ẹni ọlọ́run àwọn ṣàmọ̀ pọ́lọ́pọ̀ wọn yìí kàn fẹ́ ká àwọn èèyàn dá wọn mọ̀ ni even when you are trying to reverend them they said no to bẹ́ẹ̀ o àwọn ẹni ọlọ́run wà o mo ní ìkan nínú àwọn bàbá wa nínú islam òun ni wọ́n ṣe iṣẹ́ ìyanu yìí tó jẹ́ pé kò sẹ́ni tí ò ní yàlẹ́nu kéèyàn ní tó bá jẹ́ pé nǹkan báyìí tó bá jẹ́ pé njọ́ tí àwọn ti mọ obìnrin àwọn ò ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin tí kì í ṣe ẹlẹ́tọ́ àwọn rí tekbir in fact ó ga gan o kódà nínú àwọn tá à ń pè lẹ́ni ọlọ́run tá à ń pè láfa olójú àfa tó lè sọ bẹ́ẹ̀ o ṣe mọ kéèyàn sọ pé òun ò sún mọ́ obìnrin mí yàtọ̀ sóbìnrin tí ọlọ́run ṣe lẹ́tọ̀ fóun rí ẹlòmíì náà wà bẹ́ẹ̀ tó lè sọ bẹ́ẹ̀ but kò wọ́pọ̀ ẹ̀rí bá ṣe wá parí ètò yẹn mo kàn rí tí wọ́n wá gbé lórí ẹ̀rọ ayélujára wọ́n wá gbé obìnrin kan àtọkùnrin kan obìnrin wa ní kí oníkọ́kọ́ òun búra pé tí òun ò bá jẹ́ pé njọ́ táwọn ti jọ ṣe wedding òun ò ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin míì rí pé kí nǹkan kan báyìí kó ṣe òun ó wá ní kọ́kọ́ òun náà sọ tiẹ̀ lọ́kọ́ bá ń kálòlò mọ́ ọ̀gá bóyá ẹni yẹn gbọ́ program ó wà mọ́ sẹ́ndì kí ni yẹn sí mọ́ ọ̀gá irú àtẹ̀jíṣẹ́ wo leléyìí nítorí náà kí la fẹ́ fi eléyìí kọ́ra wa abala àlàjá ìbò wa jẹ́ mọ̀ pé àwa náà lè béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run á dẹ̀ ṣe fún wa pẹ̀lú àwọn àrídájú àtàwọn àmì tó yẹ pé tó o bá mọ̀ pé nǹkan báyìí ó dá mi lójú nínú súrátù kaf òun ni afẹ́sáré wọ̀ lọ gbogbo wa náà ni àpapàjùlọ àwọn afa wọn máa mọ ìtàn àwọn arákùnrin mẹ́ta yìí nígbà tí òkúta ńlá ríbitì kan òkúta yẹn náà ni wọ́n ń pè ní kaf tó yíbò wọn mọ́lẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wa ní kí àwọn fi iṣẹ́ rere tó bá dá àwọn lójú pé àwọn ṣe nítorí tọlọ́run àwọn ò ṣe nítorí èèyàn káwọn fi bí ọlọ́run kí bóyá òkúta yẹn ajẹ́ yí kúrò lórí àwọn bóyá ìdààmú àti wàhálà náà ni ọlọ́run fi ń palówe fún wa ńbẹ ìkíní bá ní tó bá jẹ́ pé njọ́ tí òun láǹfààní láti bá obìnrin kan tó wá sọ́dọ̀ òun láṣepọ̀ tó bá jẹ́ pé njọ́ náà òun páyọ̀ ọlọ́run òun dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ nítorí tọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ ló tọ́ lọ́lọ́run rí òun jọ náà tó sì gba tóun ṣe yẹn lẹ́sìn fóun kí òkúta yẹn kó yí kúrò lórí àwọn òkúta yẹn ó dẹ̀ gbéra nílẹ̀ tẹ̀gbẹ́ẹ̀ ó dẹ̀ gbéra nílẹ̀ without anybody lifting it ó dẹ̀ kúrò lórí wọn díẹ̀ ìkejì náà sọ tiẹ̀ ìkẹta náà sọ tiẹ̀ ṣẹ̀rí eléyìí tó ń túmọ̀ sí pé gbogbo wa la ní àǹfààní la ní chance láti fi àwọn iṣẹ́ wa tó bá dá wa lójú tá a bá ṣe nítorí tọlọ́run láti fi bẹ ọlọ́run bàbá wa sọ bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń parí òjò yẹn báyìí òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ara bẹ̀rẹ̀ sí ní tu gbogbo ìlú nítorí ìhàtà wọn kọ́ sọ́lọ́run so tèmi àtiwọ́ náà tá a bá ní ìhàtà kọ́ sọ́lọ́run tó dá wa lójú
to ba mo pe o sabosiri wo so fọlọrun pe ọlọrun wo la pe mi o sabosiri wo la pe mi o sabosiri ọkọ mi ri wo la pe mi o sabosiri iyawo mi ri wo la pe mi o sabosiri ọga mi ri wo la pe ko so be fọlọrun ko wa wo boya n to ba bere ko ni to olowo nitori na ni abala alhajaib wal karam wa loni eko ta kan fe kora wa nbe na niyan pe ka lo mo pe eyan o kin fi ise ere bere nkan lodo olohun ko lohun ko ma se kini o ko ma file wa din owo a fi anfani yi a fi toro pe gbogbo ati kaluku wa boye oru la nso ni boye olosan la nso ni la ba nbere nkan lodo olohun ko lo ma sa ma da eni kokan wa lohun ka to bo si abala adura wa e je ka tun sare doke lohun.

torí ìjọba àsìkò ẹ má jẹ́ kí a fi àdúrà sílẹ̀. That is our departing word of advice níjọ mẹ́jọ mẹ́jọ. Bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ti mọ̀, àdúrà yìí náà ni nígbà tá a bá ti ní ká má fàdúrà lẹ̀, níta bá ní ká má ṣe àfikà náà má filẹ̀. Ní abala yìí mo sọ fún wa, ẹ̀yin àfa ńlá ńlá, ẹ̀yin àfa aládùà, ẹ láǹfààní láti gbé kẹ wá polówó ara yín. Ká máa júwe yín fáwọn èèyàn pé tó bá dé ọ̀dọ̀ sheik lágbẹjá, tó bá dé ọ̀dọ̀ lágbẹjá, pàápàá ẹ̀yin àfa aládùà, àǹfààní yìí ó ṣe sílẹ̀ fún yín láti wá ṣonígbọ̀wọ́ tí ẹ bá ní fún àǹfààní gbogbo ọmọ ànábì àádam aleyhisalatu wasalam tí wọn sì máa gbọ yín. So látara àdí èyí ibi tí a ti máa ń dànù dúró òun náà làdé yìí. Lónìí a ní rí jù báyìí lọ ní orí ètò yín, ètò wa the world of islam lágbo islam. A dúpẹ́ fún ọlọ́run ọba, ọba tó ní kí tòní kó tún ṣe é ṣe gẹ́gẹ́ bá a ṣe ṣe ládùúgbà níbẹ̀rẹ̀ wọ́lá pátá adámbẹ̀rẹ̀ yìí tá a tún ṣe lónìí má jẹ́ kó jẹ́ àṣemọ fún ẹnì kankan wa. Lórúkọ gbogbo àwọn tí wọ́n jẹ́ kí ètò yìí kó wá sí kó tún já sí rọrùn lónìí ìyá wa tí wọ́n jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ yìí, àdúrà wa má jẹ́ wọn má padà sí burú, padà sí burú kò sẹ́ni tí ò jùlọ ọlọ́run má jẹ́ ìyànú mọ́ láéláé. Tá a bá ti kúrò lórí wọn, ẹni tí wọ́n fi ṣe olùdarí iléeṣẹ́ yìí ọ̀gá wa Ayọ̀ Òjó Emmanuel ọlọ́run má ṣàbá dúró tì nígbà tí à ń wọlé bọ̀, òun náà ni mo pàdé odidi gbogbo mọ̀lẹ́bí wọn. Ọlọ́run ò má ṣàbá wà pẹ̀lú yín. Alámòjútó ẹ̀rọ mi nírọ̀lẹ́ òní òun náà ni Sam Adélẹ́gàn àbí ṣé mo gbà Adeleke lérè lérè bẹ́ẹ̀ni Ọlọ́run má jọ ọtí ẹnu rọ o já mi ṣàmí. Torí náà lórúkọ gbogbo àwọn wọ̀nyí òun náà ni èmi Fàkilẹ̀ Dakẹ́ríà ni mo ń dágbére fún yín lónìí títí ìjọ mẹ́jọ tá a tún máa pàdé. Tó bá ti di aago márùn-ún sago mẹ́fà ẹ jẹ́ ká jọ pàdé pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuh liqa'ina bila ayri ma sala.

mo kí ẹyin tèmi káàkiri àgbálá ayé, mo kí yín akú jímọ̀ olóyin òní o, mo sì kí yín ẹ káàbọ̀ sórí ìkànnì west radio 89.3 FM. Ẹ wo ètò sport assembly mo gbé dé nírọ̀lẹ́ ti tèmi. Ẹ mọ̀ pé ètò ọjọ́ Friday bíi elé weekend preview la máa fi ń ṣe. Ẹ wo gbogbo tíkẹ́ẹ̀tì yín, gbogbo tíkẹ́ẹ̀tì ẹ ti tò jọ, bẹ́ẹ̀ ṣe fẹ́ tò wọ́n jọ, bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé wọn, ṣe gbogbo nìwọ̀ fẹ́ gbé, àbí over 1.5 àbí under 1.5 ló fẹ́ gbé, àbí home win àbí home win or draw ló fẹ́ gbé. Wo assignment yẹn ò le rárá o. Ṣáàtì gbé rédíò rẹ sí west radio 89.3 FM. Ẹ wo mo máa já gbogbo wa tán nírọ̀lẹ́ ti tèmi. Ẹ wo orúkọ tèmi ò yí padà o, Raymond tanátaná. Ẹ̀yin olólùfẹ́ Arsenal, ẹ má lọ sún gbẹngbẹ o, ẹ má lọ rò pé torí pé Man City ti gbá draw kojú ikọ̀ Everton, ṣe mọ̀ pé yìí náà ṣì nífẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ West Ham. West Ham tẹ́ ti fẹ́ kojú, àwọn ń jà láti má lọ relegation. Ẹ sì mọ̀ pé tíìmù tó bá fẹ́ lọ relegation, wọ́n máa ń gbé gbóná fún àwọn tán bá fẹ́ kojú ni o. Ẹ̀yin Chelsea ń kọ́, ṣe mọ̀ pé Liverpool lẹ máa gbá. Liverpool sì lélẹ̀ àwọn ń jà láti wà nínú top 4 àbí top 5 sí ni. Ẹ̀yin sì lélẹ̀ number 9 lẹ́wà. Ṣé ẹ lè bójú Liverpool jẹ́? Ẹ mọ̀ pé olùkọ́ni ti sọ̀rọ̀ lénìí. Nígbà tó gbàlejò àwọn oníròyìn, McFarlane, olùkọ́ni fìdí ẹ, ó ti sọ̀rọ̀ o. Ó ní ọmọ ológo tẹ́ra nínú ikọ̀ Manchester United, Alejandro Garnacho, Pedro Neto, Aṣọ́lé yín Sanchez, àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò ní láǹfààní láti kópa. Nígbà tẹ́ bá ń kojú ikọ̀ Liverpool, ẹ wo ìjà tí Sir Adele Rè sẹ́tù tì lánàá, ìjà tó ṣẹlẹ̀ nínú ikọ̀ Real Madrid láàrin Tchouaméni àti Valverde. Ẹ wo ìjà yẹn ṣì ń lọ o, kò ń ṣe pọ́n ṣì ń jà lọ́wọ́ o, àmọ́ Real Madrid ti gbé ìgbésẹ̀ lórí ìṣù yẹn. Ẹ wo mo máa já yín tán nírọ̀lẹ́ ti tèmi. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá. Ẹ jẹ́ ń já yín tán, ẹ jẹ́ ń fún yín láwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Ṣé ẹ mọ̀ pé kò ń ṣe ìròyìn mọ́ wípé ikọ̀ Aston Villa ti wà àṣekágbá Europa League? Ó yá ikọ̀ Crystal Palace ń kọ́, àwọn náà ti wọ Final Conference League. Ó yá àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá, kó tó di pé mo máa fún yín láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lénìí. Àtẹ̀lé tó máa wá lọ́la àti tọ̀tún la. Ó yá ẹ̀jẹ̀ ẹja yín tán. Aston Villa àti Nottingham Forest ló kojú ara wọn lánàá. Ṣé mọ̀ pé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tán gbá, Nottingham Forest fìyà jẹ Aston Villa, àmì ayò kan sóde nílé Nottingham Forest. Àmọ́ lánàá nígbà tán lọ bá Aston Villa ńlé. Aston Villa níṣẹ́ ìyìn àbí? Nígbà tẹ lù wá ní 1-0 tẹ lọ pe Sunny Ade lọ́sẹ̀ tó kọjá, àwa ń múra yín sílẹ̀, àmọ́ ẹ máa jẹ 4-0 lénìí. Eré làwọn Aston Villa pé. Nígbà tán bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ló bá di 1, ló di 2, ló di 3, ló di 4. Nígbẹ̀yìngbẹ̀yìn kọ́, Aston Villa ló kógojá o. Aston Villa ló wọ Final Europa Cup lápá bíbẹ yẹn. Oli Watkins ló kọ́kọ́ mi àwọn fún Aston Villa nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wọ 36 minutes. Oli Watkins mi àwọn lápá bíbẹ yẹn o. Ó yá Emiliano Buenda ńkọ́, ìyẹn sọ di àmì ayò méjì. Poliwo mi gba sí ló fi gba wọlé o. Ó yá nípa pàpà nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa parí. Àmì ayò mẹ́rin sódo ni Aston Villa fi lu ikọ̀ Nottingham Forest, ìyẹn ló já Nottingham Forest dànù nínú ìdíje Europa League. Ẹ mọ̀ pé àwọn olólùfẹ́ Nottingham Forest, inú àwọn yìí ti ń dùn pé ní sáàtàwà máa wà àṣekágbá Europa League. Ṣé wọ́n ti gbàgbé ni wípé olùkọ́ ni Aston Villa, olùkọ́ ni Unai Emery, specialist in Europa League ni o. Ẹ mọ̀ pé ó ti kó àwọn ikọ̀ bíi mẹ́ta tọ̀tọ̀, ó ti kó wọn wà àṣekágbá Europa League, ó ti gbé ikọ̀ Villa rí wọ̀, ó ti gbé Sevilla wọ̀ láìmọye ìgbà. Ikọ̀ Arsenal kọ́ ti kó wọn wọ̀ àṣekágbá Europa League, bó tilẹ̀ pé Chelsea fìyà jẹ wọ́n láṣekágbá yẹn. Bákan náà ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó wáyé, ìyẹn nínú ìdíje Europa League, Freiburg àwọn fìyà jẹ Braga àmì ayò 3-1. Aggregate jẹ 4-3 lápá bíbẹ yẹn. Ẹ wo tó bá ti di Final Europa League, Aston Villa vs Freiburg lẹ máa rí lápá bíbẹ yẹn. Ó yá ó di inú ìdíje Conference League, àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó tún wáyé lánàá. Crystal Palace wà ní Selhurst Park, wọ́n wà ní Selhurst Park, wọ́n fìyà jẹ Shakhtar Donetsk. Àmì ayò 2-1 nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí o. Aggregate wá jẹ 5-2 lápá bíbẹ yẹn. Pẹ̀lú gbogbo fọ́nbù tí Strasbourg fọ́nbù, ṣèbẹ́yìn náà ṣì máa wálé wa. Nígbà tí Rayo Vallecano fìyà jẹ wọ́n lọ́sẹ̀ tó kọjá, ṣe ti gbàgbé lórílẹ̀ èdè Spain. Strasbourg fọrùn rọ nílé Rayo Vallecano, àmì ayò kan sódo nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. Àmọ́ lánàá nígbà tán lọ orílẹ̀ èdè France, ìyẹn Rayo Vallecano, níbi tí Strasbourg ti ń kápá sókè wípé àwa náà máa gbẹ̀san, a
wa se comeback oju yin ama enu lasan ni won ni o ama ni pari ifese won se yen Rayo Vallecano lo fi ya je won ami ayo kan sodo aggregate di 2-0 lapa bi be yen o ya ki lele itumo si o tumo si pe Crystal Palace ati Rayo Vallecano awon mejeji na ma gba se ka gba UEFA Conference League. O to di pe mo fun yin lawon ifesewonse to ma waye leni ati awon preview weekend ta fe se o ya ejen wonu iko Barcelona lo ejen fun yin lawon iroyin to wa nle nbi o ya rafin ati soro ninu iko Barcelona o oni se ri ifesewonse ta fe gba koju iko Real Madrid ama enjoy ifesewonse yen o se mo pe ko n se nkan to rorun rara lati gba idije yi idije Spanish La Liga ama wa gege bi iko Barcelona o ti dasa wa keyan ma gba league lore kore o ti dasa wa o se mo pe kun se nkan kekere la farada ni sata wa yi ama ifese won se ta gbe ta fe gba koju iko Real Madrid ama enjoy ifese won se yen o si ma dun mo wa ninu ta ba la anfani lati gba ife eye lojo yen o ya ni papapa mu wonu iko Real Madrid lo Tchouameni ti soro o ti soro o ti toro aforiji o oni se wo gbogbo kan to sele ninu iko Real Madrid ele o kin se asiko to ye ka ma so pe iwo lo je bi emi mo je bi ta lo soro ta ni o soro oni e wo e dariji mi eyin akegbe mi gbogbo awon coaching staff o ti fi royin ledo ni e dariji ohun o se mo pe gbogbo nkan to sele ninu iko Real Madrid ko n se ru iko bi Real Madrid lo ye ki run kan be en ma ti sele lo to no martin ni o ma sele ninu dressing room awon mi ama se mo pe Real Madrid na je ni gboro aye oro Real Madrid na n so kakiri agbala aye ko n wa se ru iko Real Madrid lo ye ka ti ma fun wa ni 2x2 lo ye ka ti ma fese fora wa lenu o se ri e dariji mi iru re o tun ni waye mo Tchouameni lo so ru lo so yen o o ya ni papapa Oya Real Madrid ti gbe gbese lori oro to seye laarin Tchouameni ati Valverde won ni so ri iwo Valverde ati wo Tchouameni eyin mejeji 1 million le ma san ijiya tan gbe le fa awon mejeji niyan o se ori iwo Valverde nti e 500,000 euro ohun iwo na ma san o oya Tchouameni se bi wo lo ni blow iwo lo so ra re di Anthony Joshua oya papapa iwo na lo san 500,000 euro Real Madrid ti jade soro inu iko Real Madrid na mo se wa Avero Abeloa oluko ni iko Real Madrid iroyin ti fi lede ko ma fi iko Real Madrid sile iyan to ba dinu osu jun Real Madrid tin gbe igbese lati bere pelu oluko ni tutun iyan to ba ti di sa tin bo se mo pe ija to sele laarin Tchouameni ati Federico Valverde se mo pe oluko ni won Avero Abeloa ko da si ja yen o fi awon mejeji nle kan gbara won blow dada o fi won le kan fi ese ye ara won se o ye ki ro olukan ni ben wa nu kan yen ko ma soro se mo pe lati gba ti sai ti bere lati gba tan ti gba tan fi fun olukan ni abelu anise ati gba yen ni gbogbo run kan ben rogbodiyan tin sele ninu iko Real Madrid ama ko yin ta ve ko da sawon kan to nsele o ama idi niyan ti iko Real Madrid so pe iwa aro epo card aro epo capable lati ko wa sodi ni sa tin bo to ba ti wa di jun ogbeni keru re ko fi ko wale o ya papapa mo kurun ben yen o dinu iko Manchester United o ya Michael Carrick ti soro nigba ta won ni royin pe won ni ogbeni Michael Carrick o ya wa nbi tenubo mike gbe wa debe ki lo ma sele ninu iko Manchester United san ma fun enise abi won ni fun enise onise ri future mi ninu iko Manchester United ko si lowo ti temi o ama anything ti ba isele e ma worry royin e ma teyin lowo ko si kan ti o si decision ti Manchester United di pe ti o temi lorun o se ni pati future mi yen mo ma sort it out very soon ti royin ba si ti jade yin na ma gbo O ya ni papapa mo pada sinu iko Real Madrid. O ti di woro si woro ninu iko Real Madrid o. Ba won kan se nje ise ninu iko Real Madrid. Be la won obi agba bolu meji kan se na fi phone pe Florentino Perez. Won ni ogbeni Perez kilode. Se ko n sowo le fi ra won omo wa ni kilode te fun won ni playing time. Won ni ikan agbawo eyin. Ikan agbawo eyin agbawo arin ni o. Awon agba bolu Real Madrid meji. La won obi won ti mu phone e lo gran. Ogbeni Perez kilode to lu omo mi. Le keji na ba tun so pe ogbeni ni wa o fowo ra omo yi ni Cloete lanfani lati lo ninu iko Real Madrid ogbeni Perez ni e calm down se mo pe gbogbo nkan o se sere ninu iko Real Madrid e ni suru e farabalẹ to ba di sa tin bo e ma ri awon omo yin lori papa

ó yá ní pápápá ó di inú ikọ̀ Arsenal. Kò ń wá ṣe inú ikọ̀ Arsenal nísàn ni mo fẹ́ lọ o. Fosco sì ti bẹnu àtẹ́lu ikọ̀ Arsenal. Ó ti sọ̀rọ̀ sí gbòòrò ayé oníṣẹ́ ní Arsenal tẹ́ ń wò. Kí ní dùn wọ́n nú gan, kí ní dùn àwọn olólùfẹ́ wọn nú. Arsenal rí Man City nà ní sáàtà wàyí ni. Arsenal rí Liverpool nà ní sáàtà wàyí ni. Manchester United gan ẹ̀kan péré náà lu Manchester United. Ẹ wo Arsenal tẹ́ ń wò yẹn, kò sí nǹkan tó special nínú wọn. Arsenal kì í ṣe great team. Fosco ló sọ, èmi kan mo sọ o. Oníṣẹ́ rí gbà témi gbá bọ́ọ̀lù fún Manchester United. Ẹ̀yin ẹlọ́wọ́ squad Man U nígbà yẹn títí di èní àti di ọlá, wọ́n sì ń jẹ́ ọ̀rọ̀ Man U yẹn lẹ́nu. Ṣe rí Arsenal tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ̀. Tá bá máa fi rí ọdún mẹ́rin àbí márùn-ún sí ẹ̀ ní gbúrò wọn mọ́, wọn ò ní jẹ wọ́n gbòòrò ayé mọ́. Fosco ló sọ yẹn sí gbòòrò ayé. Ó yá Luis Enrique ti sọ̀rọ̀, ó ní ṣe rántí ṣe rántí. Ṣe rí bí mo ṣe wà yìí ti bá ń da ifá, ifá mi màmá jẹ́ ni o. Luis Enrique akọ́nimọ̀ọ́gbá PSG, ó ní ṣe mọ̀ pé nígbà tí UEFA Champions League fẹ́ bẹ̀rẹ̀, mo sọ nígbà yẹn pé kò sí tíìmù tó dáa tó tíìmù PSG. Ṣẹ́yìn náà ti wá rí pé a ti wà àṣekágbá. Ṣe ẹ ti nígbàgbọ́ nínú gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ? Luis Enrique ló sọ ní ẹ má lọ wúro o. Ṣe rí PSG, kò sí tíìmù tó dáa tó PSG. Ṣe Arsenal dáa tó wọn àbí wọn ò dáa tó wọn? Ó di àṣekágbá UEFA Champions League ká tó mọ̀. Roy Keane náà ti sọ̀rọ̀, ó ní ṣe rí Pep Guardiola àti Mikel Arteta. Tán bá ń sùn lọ wọn lé wọn, tán bá ń ṣeré. Tán bá gbọ́ pé àwọn ti kéde o, wọ́n ti fún Mikel Carrick níṣẹ́ Manchester United. Ó láwọn yẹn máa rẹ́rìn-ín ni o. Wọ́n máa rẹ́rìn pé kí ni tiẹ̀ ń ṣe Manchester United náà. Wọ́n ti mọ̀ pé 6 points ti garanti lára wọn o. Ṣé Mikel Carrick wà mọ́ṣẹ́ débi pé Man U máa fún níṣẹ́ ni? Ṣé Mikel Carrick jẹ́ olùkọ́ni tó lè gbafẹ́ fún Manchester United ni? Roy Keane agbábọ́ọ̀lù Manchester United nígbà kan rí ló sọ bẹ́ẹ̀. Ó yá mo kúrò lápá bíbẹ̀ yẹn, ó dinú ikọ̀ Bayern Munich. Ìṣẹ́jú mélòó ló gbá tó ti ní farapa? Alphonso Davies, wọ́n ti kéde pé ó ti ní injury nínú ikọ̀ Bayern Munich o. Hamstring injury ló ní, ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí season yẹn ti over. Bó tilẹ̀ jẹ́ pé Bayern Munich ti gba Bundesliga already. Àmọ́ World Cup ń kọ́, kò ṣúọ̀ pé Alphonso Davies máa gba World Cup o. Torí ó máa gbá tó several weeks, ṣé ọ̀sẹ̀ méjì ni? Ṣé ọ̀sẹ̀ mẹ́ta àbí mẹ́rin ni? Wọn ò sọ o. Wọ́n ṣàṣọ pé several weeks ló máa gba Alphonso Davies. Ó yá ìròyìn fi léde o. Wọ́n ní àwọn agbábọ́ọ̀lù kan wà nínú ikọ̀ Real Madrid. Tó yẹ pé wọ́n ti ń yan dìtípẹ́ o. Láti ìgbà tán ti kéde olùkọ́ni Abẹ́lúwà. Àtìgbà yẹn làwọn agbábọ́ọ̀lù yẹn ò ti bára wọn sọ̀rọ̀ mọ́. Ìfà tán bá fẹ́ wọlé gan, ó máa ní sùúrù kí kọ̀ọ̀kan jáde kan tó wọlé ni. Ìjẹ́ kan tiẹ̀ kí àwọn good morning sir, good evening, good afternoon. Wọ́n ní ìyẹn ò ṣẹlẹ̀ nínú ikọ̀ Real Madrid o. Oníkálukú ń lejú mọ́ra wọn nínú ikọ̀ Real Madrid ni.

kòun ṣe ìjàni kan ní ìṣẹ̀lẹ̀ nínú ikọ̀ Real Madrid o agbọ́wọ́ ẹ̀yìn ikọ̀ Real Madrid kan Ferland Mendy òun náà ti ní farapa o lọ́wọ́lọ́wọ́ báyìí yóò gba Ferland Mendy tó ọdún kan kó tó di pé padà rí lórí pápá ìwọ Ọlọ́run jọ ṣàánú ikọ̀ Real Madrid o ó yá ní pápá ìfẹsẹ̀wọnsẹ̀ tí Al-Nassr gbá lánàá ṣe mọ̀ pé Cristiano Ronaldo mi àwọn bó ṣe mi àwọn làwọn ọmọ léńjeléje kan pariwo lára àwọn olólùfẹ́ ikọ̀ tán bá gbá ayẹmọ̀ kan wọ́n kojú àṣà báàbù lánàá náà bá ń pariwo Leo Messi bẹ́ẹ̀ ni Cristiano Ronaldo wọ́n lọ síwájú àwọn ọmọ ló bá kíjó mọ́lẹ̀ pé ṣèbí Messi lẹ̀ ń pariwo díbi tá a wà èmi sì lọ̀gá ó yá àǹsí Flick ti sọ̀rọ̀ ó ní ẹgbẹ́ wá mo fẹ́ tọwọ́ bọ ìwé àdé tuntun o mo fẹ́ extend the contract mi nínú ikọ̀ Barcelona ṣe mọ̀ pé látìgbà tí mo ti darapọ̀ mọ́ ikọ̀ Barcelona ní gbogbo nǹkan ti ń dùn nínú ikọ̀ Barcelona ó yá ìwọ ọ̀gbẹ́ni Deco ẹ má jẹ́ kó pẹ́ rárá ẹ jẹ́ kí n extend the contract mi ó yá agent rẹ̀ Pini Sahavi òun náà ti sọ̀rọ̀ oníṣẹ́ rí kí ọ̀sẹ̀ yìí tó parí àbí kọ́sẹ̀ tí ń bọ̀ tó parí ṣe rí olùkọ́ ni Hansi Flick ó máa extend the contract ẹ̀ di 2028 àti option ọdún kan ó yá ní pápá mu tó kúrò lápá bíbẹ̀ yẹn ó yá ní mo wọnú ikọ̀ Arsenal lọ ṣe rí Arsenal ti ń gbaradì o Arsenal ti ń gbaradì fún sáà tí ń bọ̀ ṣe mọ̀ pé wọ́n ti gba òbítíbitì owó tí Arsenal ti gbà látara pé wọ́n wọ final UEFA Champions League ó ti wọ 120 million Arsenal ti wá ń wò pé àwọn máa ta àwọn agbábọ́ọ̀lù kan àwọn agbábọ́ọ̀lù tí ó wúlò nínú ikọ̀ Arsenal àwọn máa ta àwọn owó yẹn máa lè wọ bíi 200 million ṣe rí Arsenal tẹ́rí ní sáà yìí ó máa yàtọ̀ sí Arsenal sáà tí ń bọ̀ o àwọn èèyàn máa wọlé òbítíbitì agbábọ́ọ̀lù máa wọnú ikọ̀ Arsenal ṣe rí nígbà tá a bá gba league ní sáà yìí tá a bá tún wá gba Champions League tó bá tún di sáà tí ń bọ̀ a tún gba league sáà tí ń bọ̀ ṣé Champions League ṣáà tún máa gbà a máa gbìyànjú láti defend the Champions League sáà tí ń bọ̀ ó yá ní pápá ṣáà ti gba ti season yìí náà ni ó yá mo wọnú ikọ̀ Real Madrid padà ṣe mọ̀ pé David Alaba ó ti kéde pé òun máa fi ikọ̀ Real Madrid sílẹ̀ ṣe rí 25 million tó ń wọ ọ̀dọ̀ David Alaba yẹn kò ní wọ bẹ̀ mọ́ kété tó bá ti fi ikọ̀ Real Madrid sílẹ̀ ìyẹn máa fún wọn láǹfààní láti gbé àwọn agbábọ́ọ̀lù míì wọlé ó yá wọn ti kéde o wọn níṣẹ́ rí Kylian Mbappe ara rẹ̀ ti dá o nígbà tí wọ́n bá ń kojú ikọ̀ Barcelona ṣe mọ̀ pé ẹ clásico máa ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ ìyẹn tó bá di ọjọ́ Sunday wọn ní Kylian Mbappe wọn ní 100% fit ni o ó máa láǹfààní láti kojú ikọ̀ Barcelona ó yá ní pápá mo tún kúrò níbẹ̀ yẹn ṣe mọ̀ pé ta bá ń sọ̀rọ̀ àwọn agbábọ́ọ̀lù tó mi àwọn jù ní season yìí ta bá ń sọ̀rọ̀ ìdíje EPL ó yá ẹ̀jẹ̀ ǹkà láti ọwọ́ òkè Erling Haaland 25 goals ló ní Igor Thiago agbọ́wọ́ iwájú ikọ̀ Brentford 22 goals ló ní ṣe rí Joao Pedro bí Chelsea ò tiẹ̀ sí ní 1-5 wọ́n léyàn nú list yẹn o Joao Pedro 15 goals ló ní o ó yá Anthony Semenyo nǹkan òun náà ní 15 goals ó yá Victor Gyokeres agbọ́wọ́ iwájú ikọ̀ Arsenal òun náà ò gbẹ̀yìn 14 goals ló ní o wọ́n ní Benjamin Sesko nǹkan goal rẹ̀ ò tí ju 12 goals ló ní fún Manchester United. Ó yá ta bá ń sọ̀rọ̀ olùkọ́ni tó ṣe dáadáa olùkọ́ni Luis Enrique ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé látìgbà tó ti gbaṣẹ́ ikọ̀ PSG látọdún 2023 ó yá ẹ̀jẹ̀ kà sí yín létí Trophy de Champion ó ti gba mẹ́ta ó yá Ligue 1 ó ti gba méjì lápá bíbẹ̀ yẹn Coupe de France ńkọ́ méjì náà ló gbà UEFA Champions League ó gba ẹyọ kan UEFA Super Cup ó gbà kan FIFA Intercontinental Cup ńkọ́ ó ti tún gba ìkan ṣe wárí sáà ta wà ó ṣeṣe kí UEFA Champions League wọ́n pé méjì lápá bíbẹ̀ yẹn ìyẹn tán bá láǹfààní láti fìyà jẹ ikọ̀ Arsenal láṣekágbá ó yá ẹgbẹ́ fún olùkọ́ni Luis Enrique. Bákan náà agbábọ́ọ̀lù ikọ̀ Chelsea ń gbà kan rí ta bá sọ̀rọ̀ Joao Felix ìjẹ́ ẹ̀jẹ̀ mọ̀ pé nínú ìdíje Saudi Pro League títí ń kópa 19 goals ló ti score lápá bíbẹ̀ yẹn ó sì ti ní 12 assists àti goal àti assist gbogbo ẹ̀ bá jẹ́ 31 lápá bíbẹ̀ yẹn. Ó yá ìyẹn olólùfẹ́ Arsenal ẹgbàáyé ẹgbẹ́ yẹ wo ṣe mọ̀ pé ní sáà tó kọjá ta bá ń sọ̀rọ̀ semi final ṣe mọ̀ pé ikọ̀ PSG lẹ kojú nígbàtí PSG láǹfààní láti fìyà jẹ ikọ̀ Arsenal pẹ̀lú àmì ayò mẹ́ta sí ẹyọ kan nísìnyí wọ́n ti wájọ wo àṣekágbá o PSG ló máa kojú ikọ̀ Arsenal nínú àṣekágbá UEFA Champions League ẹ má jẹ́ kí kíní yẹn tún padà ṣẹlẹ̀ o ṣe mọ̀ pé 3-1 ni Arsenal jẹ ìyẹn ní semi final ti last season bó ló ṣe máa rí láṣekágbá ṣe Arsenal máa láǹfààní láti lù wọ́n àbí wọn ò ní lù wọ́n ó yá ní pápá
Cristiano Ronaldo se mo pe only 1000 goals o ku 29 goals ki Cristiano Ronaldo le 1000 goals ba o se mo pe o mi awon lana o n lo mi third goal nigbatan lanfani lati fi ya

0: ó yá kí n tó máa tẹ̀síwájú ẹ wò tíkẹ́ẹ̀tì wà ń bí ìwọ́ tó bá fẹ́ lọ wò fẹsẹ̀ wọn ṣe shooting star ṣe mọ̀ pé shooting star máa wà nlé wọ́n máa kojú barao fc ó yá tó bá fẹ́ lọ lékan sàlámì lọ́wọ́ shooting star tíkẹ́ẹ̀tì wà ń bí tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ ṣáàtì pé wọlé nírọ̀lẹ́ ti tèní pé sórí 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-334-893 0915-334-893 Hello? Hello? Hello? Hello?
1: Ẹ kúrọ̀lẹ̀.
0: Ta mo ba sọ̀rọ̀?
1: Adékunlé tọ́ ibi.
0: Láti bo?
1: Láti Muslim.
0: Èwo lẹ fẹ́ bá wa dá sí ṣé ticket lẹ fẹ́ gbà fẹ́ fẹ́ dá sí tó?
1: Ticket tuntun ta mo fẹ́ gbà.
0: Ok. Kí ló parí nọ́mbà yín?
1: 52 ló parí ẹ̀ 52.
0: 52 ló parí ẹ̀.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ok, kò sí problem.
1: Ok sá. Mo níbo wa ni yóò tètè lọ́wọ́ sá. Bí a kí n yọjú sí Stadium jọ Sunday àìgbò ni.
0: Ok, ẹ yọjú sí Stadium lọ́jọ́ Sunday, Stadium lẹ́ẹ̀ ti gbà.
1: Ok, ṣé màá pe nọ́mbà yìí náà, nọ́mbà màá pe. Ẹ jọ sá, ṣé nọ́mbà yìí màá pe ìnà àbí nọ́mbà màá pe sá?
0: Ẹ má wọrí ẹ̀yẹn ti wà ní Stadium.
1: Ok, kò sí wàhálà, ok sá. Ok, bẹ́ẹ̀ni.

0: Hello.
1: Hello.
0: Ẹ kúrọ̀ lẹ́.
1: Ẹ kọ́lù.
0: Yà orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
1: Samuel Atapẹtẹ.
0: Samuel Atapẹtẹ.
1: Bẹ́ẹ̀.
0: Ṣé ẹ fẹ́ gba tíkẹ́ẹ̀tì ni àbẹ́ fẹ́ dá sétò?
1: Mo fẹ́ gba tíkẹ́ẹ̀tì ni.
0: Okay, okay, okay. Kí ló parí nọ́mbà yín?
1: 29. Bẹ́ẹ̀. Bẹ́ẹ̀.
0: Okay, tẹ bá dé stadium lọ́jọ́ Sunday, fóònù nọ́mbà yín àti orúkọ yín lẹ máa fi gba tíkẹ́ẹ̀tì.
1: Ẹ jọ̀wọ́ lọ máa rí yín bẹ̀.
0: Tó tẹ bá ti dé stadium ibi táwọn ti ń rí jù tíkẹ́ẹ̀tì, ẹ kà fún wọn fóònù nọ́mbà yín àti orúkọ yín.
1: Okay.
0: All right.

0: Hello.
1: Ẹkú
0: ọ̀lẹ̀ orúkọ yín àti jẹ́jí ń pè. Kí lẹ sọ?
1: Ayé basket.
0: Ẹ orúkọ yín àti ibi tẹ ti ń pè.
1: Sulaiman Babatunde.
0: Sulaiman Babatunde.
1: Bẹ́ẹ̀ni látọ̀rọ̀
0: yàn. Okay, látọ̀rọ̀ yàn. So tẹ bá dé stadium lọ́jọ́ Sunday, phone number yín àti orúkọ yín lẹ máa fi gba ticket.
1: Okay, okay.
0: So àti àwa náà ti máa wà stadium lọ́jọ́ Sunday.
1: Okay.
0: Okay.
1: Okay. Okay. Okay.

ó yáde ní ìdíje Italian Serie A Hellas Verona tó bá di 11:30 AM lọ́jọ́ Sunday. Wọ́n máa kojú Como, Cremonese ńkọ́ àti Pisa, Fiorentina àti Genoa láago 2 ọ̀sán Sunday. Parma tó bá di aago 5 wọ́n máa kojú ikọ̀ Roma, ó yá 7:45 PM lálẹ́ Sunday. AC Milan máa wà nílẹ̀ máa gbàlejò Atalanta, ó yá German Bundesliga. Ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta máa wáyé lọ́jọ́ Sunday, Hamburger SV tó bá di 2:30 PM wọ́n máa gbàlejò Freiburg, ó yá Cologne tó bá di 4:30 àwọn àti Edenham ni, ó yá tàbá ń sọ̀rọ̀ Mainz 05. 6:30 náà máa gbàlejò Union Berlin, ó yá French Ligue 1. Ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé nínú ìdíje French Ligue 1, ó yá Angers máa wà nílé o, wọ́n máa kojú Strasbourg, Auxerre àti Nice tó bá di 8 PM lọ́jọ́ Sunday. Ó yá Le Havre 8 PM náà ni wọ́n máa gbàlejò Marseille, Olympic Marseille nu, ó yá Mens ńkọ́ tó bá di 8 PM lọ́jọ́ Sunday, wọ́n máa gbàlejò Lorraine. Monaco láago 8 lálẹ́ Sunday, wọ́n máa kojú Lille. PSG ńkọ́ aago 8 nífẹsẹ̀wọnsẹ̀ yẹn náà, wọ́n máa kojú Brest. Rennes ńkọ́ àti Paris FC aago 8 náà máa kojú ara wọn o. Ó yá tàbánsọ̀rọ̀ ikọ̀ Toulouse, wọ́n máa gbàlejò Olympic Lyon láago 8 bákan náà. Ó yá ìjẹ̀njẹ̀ ayín tán, báwo ni tébù ṣe rí lápá abibẹ̀ yẹn? Ẹjẹ̀ mú láti inú ìdíje English Premier League, kò ń ṣe ìròyìn mọ́ Arsenal ní lékè lápá abibẹ̀ yẹn. Arsenal ló wà ní ipò àkọ́kọ́ first position, ó yá ẹta ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejì Man City ni, ipò ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ Manchester United, làbá wà ní number 4 Liverpool, number 5 Aston Villa ló wà ń bẹ́ o. Ṣé rí ipò ẹlẹ́ẹ̀kẹfà tí Chelsea ń jà fún? Bóyá ìyẹn ló máa gbé wọn lọ UEFA Champions League, ìyẹn tí Aston Villa bá gba Europa League. Chelsea ò sí ń bẹ́ o, FC Bournemouth ló wà ń bẹ́, Brentford ipò keje, Brighton ipò kẹjọ, ibo ni Chelsea wà ipò kẹsàn-án làwọn wà. Ipò kẹsàn-án tán wà yẹn ẹsẹ̀ wọ́n mì nítorí pé Everton tó wà ní ipò kẹwàá 48 points ló ní o. Ti Everton borí ìfẹsẹ̀wọnsẹ̀ tí Chelsea pàdánù àbí tó ta ọ̀mì pẹ́rẹ́, Chelsea yóò bára wọn nípò kankan láàbí pò mẹ́wàá. Ó yàtá ló wà ní bottom, kò ń ṣe ìròyìn mọ́ wòfù ti lọ relegation. Àwọn náà wà number 20, number 19 Burnley náà ló wà ń bẹ́, àwọn náà ti lọ relegation o. Ṣé wá rí West Ham àti Tottenham bá ń fẹ́ bí wọ́n kọ̀, ẹnìkan máa lọ relegation nú àwọn méjèèjì nítorí pé West Ham ló wà ní 18, Tottenham ló wà ní 17, point mélòó ló la àwọn méjèèjì? Point kan péré ni o, 36 points ni West Ham ní, nígbà tí Tottenham ní 37 points.

ó yá òdínú Spanish La Liga. Ipò àkọ́kọ́ Barcelona ló wà ń bẹ̀ pẹ̀lú 88 points. Ipò ẹlẹ́ẹ̀kejì kọ́ Real Madrid ní 77 points. Tàbá ń sọ̀rọ̀ Villarreal, àwọn náà wà nípò ẹlẹ́ẹ̀kẹta 68 points. Ó yá Atletico Madrid ń kọ́ ipò kẹrin, wọ́n wà ní 63 points. Àwọn ló wà nọ́mbà 20, àwọn ló fẹ́ lọ relegation. Real Oviedo ló wà ní 20, 28 points lónìí. Ó yá Levante ń kọ́ 19 làwọn wà, wọ́n wà ní 33 points. Deportivo Alaves 18 ló wà, 36 points. Sevilla ń kọ́ 37 points ló wà, ìyẹn wà ní 17. Girona ló wà nọ́mbà 16, 38 points lónìí. Ó yá òdínú Italian Serie A, Inter Milan ṣẹ̀mọ̀ pé Inter ti gba Scudetto. Àwọn náà wà ní ipò àkọ́kọ́, Napoli ló tẹ̀lé. AC Milan ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta 67 points ní AC Milan ní. Ó yá Juventus ń kọ́ 65 points lónìí o. Ṣẹ̀wárí ikọ̀ Roma, àwọn náà wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún, Roma wà ní 64 points. Como ń kọ́ Como tó fẹ́ lọ Champions League. Como tó fẹ́ lọ Roma àbí Juve kúrò ní top 4 àbí top 5. Como wà ní number 6. Como wà ní 62 points. Àwọn ọmọ ló wà ní ipò ogun lápá bíbẹ̀ yẹn. Àwọn ló fẹ́ lọ relegation. Pisa ti lọ relegation 2020 ló wà. Nígbàtí ó ní 18 points. Hellas Verona kọ́ 19 ló ń wà o. 20 points ló náà ní. Cremonese wà ní 18, 28 points. Oyalise ló wà 17, 32 points. Fiorentina ló wà 16, 32 points ló náà.

ó yọ́dí nú fresh league one paris saint germain ló wà ní ipò àkọ́kọ́ 70 points ní paris saint germain ní o ó yá rc lens ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejì 64 points ló ní olympic lyon ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta 60 points ló ní o ó yá lille ńkọ ipò ẹlẹ́ẹ̀kẹrin 58 points ta ló wà ní 18th position tó fẹ́ lọ relegation lápá bíbẹ yẹn cherry mens àti nantes lens ló wà ní 18 nígbàtí nantes wà ní 17 16 points ní mens ní nantes wà ní 23 points ó yá ozire wà ní 16 points o 28 points ló ní. Ó yá ẹjẹ́ kúrò lápá bíbẹ̀ yẹn ẹjẹ́ fún yín láwọn transfer gist tó wà ń bí mo wọ́nú ikọ̀ Manchester City lọ ṣẹ̀rí Manchester City àwọn ti ń fi bombastic side eyes wọ́n ti fi ń wo ikọ̀ Real Madrid wọ́n ní ṣẹ̀rí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ikọ̀ Real Madrid yẹn ọlọ́run ní jẹ́ kó parí o nítorí tó bá ṣe ń ṣẹlẹ̀ nínú àwọn ń dùn o ṣẹ̀rí agbọ́wọ́ ẹgbẹ́ wọn yẹn Vinicius Junior Manchester City láwọn nìkan fi ń ṣe o wọ́n ní owó ẹ̀ẹ́nìmọ̀ owó tẹ fẹ́ gbélé lórí Bayern Munich náà ti sọ̀rọ̀ wọ́n ní ṣẹ̀rí Newcastle Anthony Gordon yẹn àwa máa gbé mọ́ yín lọ́wọ́ o tábà sì rí gbé a máa lọ rílẹ̀ inú ikọ̀ PSG Bradley Barcola ó ṣeéṣe kó náà darapọ̀ mọ́ ikọ̀ Bayern Munich ó yá Manchester City tí wọ́n ń sọ̀rọ̀ nísìnyí wọ́n ní ṣẹ̀rí Vinicius Junior 25 years yẹn wọ́n ní àwa ti ń wò ó ṣeéṣe kó yẹ pé àwa la máa gbé o ṣe mọ̀ pé àdéhùn ọdún kan péré ni contract ẹ̀ kù nínú ikọ̀ Real Madrid. Bákan náà Bradley Barcola ó máa fi kọ PSG sílẹ̀ tó bá dé sánmọ̀ Arsenal Liverpool àti Barcelona àwọn náà ti ń wọmọ 23 years yẹn ó ṣeye kó yẹ pé ìkan nínú ikọ̀ mẹ́tẹ̀ta ló máa darapọ̀ mọ́ ó yá akọ́nimọ̀ gba ikọ̀ Tottenham Roberto Di Sabi ó máa fẹ́ iṣẹ́ rẹ̀ lójú o iṣẹ́ ta ni iṣẹ́ João Palhinha tàbá sọ̀rọ̀ João Palhinha tó darapọ̀ mọ́ ikọ̀ Tottenham pẹ̀lú àdéhùn aláyàlò láti inú ikọ̀ Bayern Munich ó ṣeṣe kan sign permanent pẹ̀lú 27 million ó yá Barcelona ti sọ̀rọ̀ wọ́n ní ṣe 100 million euro yẹn ó ṣeṣe ká dálé lórí o tàná fẹ́ dálé lórí ṣẹ́rí Julian Alvarez agbọ́wọ́ wájú ikọ̀ Atletico Madrid ó ṣeṣe kó jẹ́ pé òun náà máa fi replace Lewandowski nígbà tí sáà tuntun bá bẹ̀rẹ̀. Ó yá bákan náà kí n tó máa lọ lórí ètò ẹjẹ́ máa fi iléeṣẹ́ lọ lórí ètò ṣe rí agbọ́wọ́ wájú ikọ̀ Juventus tàbá ń sọ̀rọ̀ Dusan Lajovic ṣe rí ikọ̀ Barcelona àti Bayern Munich àwọn làwọn máa gbìyànjú o àwọn máa gbìyànjú láti gbé ṣe mọ̀ pé Barcelona ti ń sọ̀rọ̀ Julian Alvarez tán bá ti rí pé Alvarez ò ṣeé ṣe tí díìlì ẹ̀ ò bá bọ́ sí ó ṣeéṣe kó jẹ́ Dusan Lajovic náà máa fi rọ́pò rẹ̀ o Dusan Lajovic agbọ́wọ́ wájú ikọ̀ Juventus ẹ̀yìn olólùfẹ́ ikọ̀ Barcelona ó ṣeéṣe kó jòun ló máa jágbọ́wọ́ wájú nínú ikọ̀ Barcelona àbí agbọ́wọ́ wájú nínú ikọ̀ Bayern Munich ìyẹn ní sáà tí ń bọ̀ ẹ̀yìn tèmi nígboro ayé ẹ ṣe tẹ̀tí darapọ̀ mọ́ mi nírọ̀lẹ́ tèmi ẹ má gbé rédíò yín kúrò ń bẹ́ o ṣe ti gbàgbé tó bá di ọ̀la a tún máa wá tó bá di ọ̀sán ọ̀la lórí ètò weekend total sport a máa wá sórí ètò ó yá ní pápá ẹ̀yìn tẹ̀ ti pè wọlé láti gba tíkẹ́ẹ̀tì yín tó bá di ọjọ́ sunday ẹ wá sí Lekan Salami Stadium orúkọ yín àti nọ́mbà tẹ fi pè wọlé ìyẹn lẹ máa fi gba tíkẹ́ẹ̀tì o lẹ máa fi láǹfààní láti wò fẹsẹ̀wọnsẹ̀ shooting stars ó yá orúkọ tèmi ò yípadà Raymond tanná ó dàbọ̀.

Ìṣẹ̀lẹ̀ la lórí àti àjálù alágbára mìíràn ló tún wáyé nípínlẹ̀ Plateau bí ìròyìn ti gbé pé àwọn afurasí àgbébọn wọn gbẹ̀mí lẹ́nu àwọn ènìyàn eléyìí tí òǹkà wọn jẹ ó kéré tán mẹ́tàlá níye nínú ìkọlù ọ̀tún eléyìí tó wáyé ní agbègbè Ngbara Sango ní Kwal ìjọba ìbílẹ̀ Bassa nípínlẹ̀ ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní kùtùkùtù ọjọ́ Ẹtì Jímọ̀ tó sì fi àwọn aráàlú ọ̀hún sínú ìbẹ̀rù bojú àti ìpayà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun eléyìí tí wọ́n fara gbọ̀gbẹ́. Ará ìlú ọ̀hún tí oúnjẹ ọ̀gbẹ́ni Philip Alanga ló báwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Jos lórí bí àwọn àtìláàwí náà bí wọ́n ti ṣèkọlù bí wọ́n ṣe ya wọ agbègbè ọ̀hún ní òru bí wọ́n sì ṣe síná ìbọn bolẹ̀ kó tó di pé wọ́n ṣèkọlù sí àwọn ará ìlú pẹ̀lú àdá tó ń ti ohun ìjà olóró mìíràn. Gẹ́gẹ́ bó ti wá wí àwọn àtìláàwí ọ̀hún wọ́n wọ inú ilé kan bọ́ sí òmíràn tí wọ́n sì ń fojú sun àwọn ará ìlú tí kò mọ́wọ́ mọ ẹsẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń fi àmì ikú àti ìparun wọn sílẹ̀ níbẹ̀. Ó wá ṣàlàyé pé ọ̀pọ̀ àwọn ará ìlú ọ̀hún ni wọ́n sá àsálà wọnú gbolò láti lọ farapamọ́ nígbà tí ọ̀pọ̀ nínú wọn sì farapa pẹ̀lú bí wọ́n ti nílò ìtọ́jú tó péye lójú ẹsẹ̀. Èyí lọ́pin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wà fún tàlẹ́ òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kòkó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti bẹ̀rẹ̀ sí ní yanjú lára àwọn àjẹsílẹ̀ gbèsè ọlọ́jọ́ pípẹ́ ní iléeṣẹ́ iná ọba iná mọ̀nàmọ́ná. Wọ́n ṣàpèjúwe ìgbésẹ̀ náà bí èyí tó ṣe pàtàkì sí ìmúdára ìgboyà nínú ẹ̀ka ohun àmúṣagbára iná ọba lórílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ Transcorp fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ètò láti ṣe ìmúgbòòrò àti ìfẹsẹ̀ ohun amáyédẹrùn àmójútó ọ̀rọ̀ ilẹ̀ pàǹtí àti ìdọ̀tí pẹ̀lú bí wọ́n ṣe kọ ibi ìdálẹ̀ sí tuntun méje ní ìpínlẹ̀ yìí. Lọ́jọ́ Ẹtì Jímọ̀ oní Bianca Odumegwu Ojukwu ló bọ́ sí ọ́fíìsì gẹ́gẹ́ bí mínísítà fún ìdásí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìgbéga rẹ̀ eléyìí tó wáyé nípasẹ̀ Ààrẹ Bọ́lá Tinubu. Ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Jonathan ló ti gbójú agan sí ẹjọ́ kan tí agbẹjọ́rò John Mary Jide Obi tó gbé lọ síwájú ilé ẹjọ́ fún ìdéènà mọ́ àti ìdádúró rẹ̀ láti mọ́ lè díje kópa nínú ètò ìdìbò ààrẹ ní ọdún 2027. Èyí lọ́pin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wà fún tàlẹ́ òní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kúnlé Olówù. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893, lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage, lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Fún ìròyìn eléyìí tí ó bá ṣojú yín tẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀ ẹ lè kàn sí wa lórí nọ́mbà yìí kẹ kàn sí kóló ìkóròyìnjọpọ̀ wa gbàbí kẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wọn pẹ̀lú nọ́mbà yìí 0916893200. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín. Orun ayọ̀ láòsùn.

tún dọ ní tẹrẹbùjẹ́ tẹrẹbùjẹ́ lálẹ́ òní o. Bàbá onítọ̀mọ̀ mọ̀ tí ó tún lápárápá láwọlé. Ètò ìtàwọn akọni la tún gbé dé. Ìkan ní West Radio láwà yóò. Eighty-nine point three FM. Ìkan ní kànga agbọ́mọgbẹ́ mọ̀mọ́ ni. Ó kún fún omi ọgbọ́n ìmọ̀ àtòyí.

ẹjẹ ni pápá àpá ní dẹnu ta lé òní ẹjẹ ń kọ́ mu látòkè mẹ̀sí. Tàbá sọ̀rọ̀ lára àwọn ibùdó tó jẹ́ pé ìtàn sodo sí lára òkè mẹ̀sí ń bẹ́ ń bẹ́. Àwọn ìlú lè tó jẹ́ pé wọ́n láṣà wọ́n létò òkè mẹ̀sí ń bẹ́ ń bẹ́. Ìlú tó jẹ́ pé a lè sọ pé bí àárín gbùngbùn àbí ibi tó jẹ́ pé ó ṣe gbòógì nípínlẹ̀ Èkìtì ni ló wà pẹ̀lú àyíká tó péye àyíká tó dùn wò nílò kì í mẹ̀sí wà. Ìtàn lè tá a gbọ́ tá a tún kà nípa rẹ̀ ó jẹ́ yé wà wípé òkè mẹ̀sí tá a ń sọ̀rọ̀ rẹ̀ lálẹ́ yìí lórí ètò ìtàwọn akọni wípé ibi tó ti dìídì ṣẹ̀wá gan pẹ̀lú ilé ifẹ̀ ni ìlú ilé ifẹ̀ òkè mẹ̀sí arígbó àdẹ̀mọ̀ wípé ìlú yìí ọlọ́run fún nílẹ̀ ilẹ̀ ọlọ́ràá tó ṣe dáko ó lọ́dún léyìí tó máa ń ṣe lókè mẹ̀sí ọdún ọ̀làdùn wò. Ta lọ ládùn wò? Ọ̀làdùn wò ta ní pé máa ń ṣọdún rẹ̀ lókè mẹ̀sí yìí eégún ni gbajúgbajà egúngún lókè mẹ̀sí ni ó jẹ́ pé àwọn èèyàn máa ń bọ̀wọ̀ fún látàrí ipa pàtàkì léyìí tó kó lórí ìlú òkè mẹ̀sí àtàwọn èèyàn ìlú rẹ̀. Ìpínlẹ̀ Èkìtì nílò òkè mẹ̀sí wa kẹ́rí ìtànlẹ̀ tá a gbọ́ tá a dẹ̀ka ó jẹ́yà wípé òkè mẹ̀sí ìmẹ̀sí ilé ilé ifẹ̀ àti ilẹ̀ ìjẹ̀ṣà gbogbo wọn iná tan ìbátan ẹni gbogbo wọn mọ̀lẹ́bí ni wọ́n. Kẹ́rí òkè mẹ̀sí tá a ń sọ̀rọ̀ rẹ̀ èyí tó wà nípínlẹ̀ Èkìtì lónìí àti ìmẹ̀sí ilé ti ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun àwọn méjèèjì ìlú kan péré ilà àwọn méjèèjì jẹ́ ìlú kan ilà àwọn méjèèjì kó tó di pé àwọn méjèèjì wá pé ó bẹ̀rẹ̀ látorí pé èmi nífẹ̀ẹ́ o kí n mọ gbébi tí pẹ̀tẹ́lẹ̀ bá wà èmi nífẹ̀ẹ́ kí n mọ gbórí òkè kí n mọ gbatẹ́gùn sára. Ìdí rèé tílùú tó ti parapọ̀ sọ́nà kan tẹ́lẹ̀ tó fi di méjì
wọn bá ń bọ̀ lálẹ́ yìí o. Ẹni ló tàn tá a gbọ́. Ẹni tó dó bí olùdásílẹ̀ àbí ká ní ẹni tó tẹ ìlú òkè mọ̀ sí dó. Ọmọbabìnrin ní láti ìlú léfẹ̀. Oyè lágbò ìlókọ rẹ̀. Òun lọmọbìnrin àkọ́kọ́ lè tó dùdú àbí. Tọ́jú ó yé wa wípé kí bàbá rẹ̀ kó tó kú yóò dùdú wà. Ó ṣàárẹ̀. Oyè lágbò yìí. Ìlọ lọ sílùú Lẹ́ṣà. Tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Láti lọ́rì dúró de àbúrò rẹ̀. Ìyan wá obòkó ti lè tìlú Lẹ́ṣà. Tó jẹ́ pé òun ló lọ bomi òkun wá. Láti lè wo àìsàn ojú lẹ́yìn tí ń fi bàbá wọn lápè. Ẹ má ì tí ń sùn lálẹ́ yìí o. Obòkun ilé ọlọ́mọ ń bomi òkun nígbà náà láti ṣètọ́jú àwọn aláàárẹ̀. Ìgbà tán wá ní pé bàbá rẹ̀ nípè níjà ojú ló sáré lọ.

ìtàn wájẹ́ yẹ́ wa wípé dídé tó dé ìpolé ó darí àwọn èèyàn bẹ̀ ìpolé yìí ìlò wa kú sí láti ibẹ̀ èyí ni àwọn ará òkè mẹ̀sí tún ti gbéra o kó tó di pé wọ́n lọ tẹ̀dú síbi tó tẹ̀dú sí lónìí wọ́n ń kó láti ibì kan lọ síbì kan láti ibì kan lọ síbì kan ni títí tí wọ́n fi débi wà lónìí.

ẹ rí ogun Èkìtì parapọ̀, òun náà wà lára àwọn nǹkan lẹ́ẹ̀ tó máa mú àwọn ará òkè Mẹ̀sì ńgbà náà kán mọ kúrò láti ìlú kan bọ́ sí ìlú míì títí tí léyìí tán fi láǹfààní láti débi tán tẹ̀dó sí lénìí. Ogun léyìí tí wọ́n jà fún ọdún mẹ́rìndínlógún. Ogun tó ṣẹyọ látàrí àwọn ìlànà tí ò jẹ́ tẹ́wọ́gbà tó jẹ́ ti àwọn aláṣẹ ìlú Ìbàdàn ni. Ibi à ń lọ́kọ́ wọn o. Àyàbánu. Onírúurú àwọn àdojúkọ ni làwọn ará òkè Mẹ̀sì rí. Kán tó débi wọn wà lónìí. Ayẹyẹ léyìí tán máa ń ṣe ti Ọládùnúnwò. Ọjọ́ méjì náà fi máa ń ṣe. Tó dẹ̀ jẹ́ pé onírúurú àwọn ètò ìlú máa ń tẹ̀lé. Wọ́n ń wọṣọ láì fi tọjú orí ṣe àbí tẹ̀yà. Inú oníkálukú ó máa dùn, wọ́n máa jó, wọ́n máa yọ̀. Dídé léyìí tí àwọn ará òkè Mẹ̀sì tán débi wọn wà lénìí. Adéníyì Agodogbo. Adéníyì Agodogbo iyùn. Ìní ó kó àwọn èèyàn débi wọn wà lónìí. Lásìkò tán ń lọ, àwọn èèyàn mẹ́tàdínlógójì péré ni ló kó sódì pẹ̀lú ajá kan. Iná fi dé ibi tó ké Mẹ̀sì wà lónìí. Àwọn àdúgbò mọ́ra wọn lẹ́yìn tí ń bẹ níbi tó ń gbé tẹ́lẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ orúkọ rẹ̀ mọ́ ibùdó tuntun léyìí tó ṣẹ̀ tẹ̀dú sí. Ẹ wá rókọ ohun òkè Mẹ̀sì. Òkè Mẹ̀sì ó wá láti ara àwọn nǹkan kan. Ìkanú rẹ̀ ní pé bí ìbàtán bá ní òkè Mẹ̀sì ebe tán ti ń Mẹ̀sì èèyàn, màá ṣàlàyé o pé bóyá síbọ̀ fẹ́ jà nìyó jápàdé lókè Mẹ̀sì.

Fábọ̀ mi ò kí mẹ̀ sí. Kò sákọ̀ọ́lẹ̀ tó dájú. Ṣùgbọ́n ọdún 1849 iná bí Fábọ̀ mi ò kí mẹ̀ sí. Tó dẹ̀ dágbére fáyé. Lọ́dún 1903 ìbí tó bí ìbí ọmọ bá kù nínú. Bó ti jẹ́ pé wọ́n ní kò sí ìkàn wá. Ní mò ń ṣe lálàyé fún yín lálẹ́ òní ni pé Fábọ̀ mi ò kí mẹ̀ sí yìí. Ọmọ ọba kùnrin ni. Wọ́n tún máa ń pè ní ọ̀rárálàdá. Jágunjágun ilẹ̀ Yorùbá ni. Olóyè ni. Táà tún lè pè lọ́ba. Ìtàn jẹ́ yé wa wípé ogun abẹ́lé ilẹ̀ Yorùbá, ogun kìrìjì. Ìwé ọwọ́ Fábọ̀ mi ò kí mẹ̀ sí gan in ló ti ṣẹ̀wá. Fábọ̀ mi Ìṣọ̀lá. Ọmọọba Adésóyè. Wọ́n jẹ́ pé ìyá rẹ̀ ọmọọbabìnrin náà ni láti ìlú Ọgọ̀tó Èkìtì. Bí ọmọ ọdún mẹ́wàá ẹni Fábọ̀ mi wà nígbà tí àwọn èèyàn ilẹ̀ Ìjèṣà tọ́kógun já òkè mẹ̀ sí ó tọ́ṣẹ́gun òkè mẹ̀ sí. Ìdí rẹ̀ tí Fábọ̀ mi àti bàbá rẹ̀ wọ́n fi sákò lókè mẹ̀ sí. Ó di ìlú Ìlà-Ọ̀rọ̀ǹgùn. Ìlà-Ọ̀rọ̀ǹgùn ni bàbá Fábọ̀ mi ló kú sí. Tó fi ọ̀pọ̀lọpọ̀ ọlá, ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹrù, ọ̀pọ̀lọpọ̀ ẹrú tó fi ilẹ̀ fún. Nítorí pé Fábọ̀ mi ọmọ ọdún mẹ́wàá àbí nǹkan ńlá lè sọ wípé ó jẹ́ mọ̀lẹ́bí kan ṣoṣo tó kù lẹ́yìn tó dàgbà jùlọ. Ìlà iná wà tí Fábọ̀ mi ti kọ́ṣẹ́ ránṣọ. Ìlà iná ló ti kọ́ṣẹ́ télọ̀. Ìgbà tó padà wá sílùú Ìbàdàn. Ìlú wa lọ kọ́ṣẹ́ ogun. Ó lọ kọ́ṣẹ́ ogun lábẹ́ Akíntọ́lá. Tí ń ṣe ọmọkùnrin kejì balógun ìbíkúnlẹ̀. Ogun ìpẹ́rù tó jà. Fábọ̀ mi jà nínú rẹ̀. Ogun mámu Fábọ̀ mi jà nínú rẹ̀. Òru ọjọ́ kan ìrìn Fábọ̀ mi ló sákò nílùú Ìbàdàn nígbà tó gbọ́ pé wọ́n fẹ́ fi rúbọ o, wọ́n fẹ́ fi bọ àwọn alálẹ̀. Ló sákò níbàdàn tó padà sókè mẹ̀ sí. Nílé tó dókè mẹ̀ sí iṣẹ́ ránṣọ rẹ̀ iní ṣe. Tó sì bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn jọ fún nǹkan ìjà àwọn ọmọ ogun. Eléyìí tó jẹ́ kó bẹ̀rẹ̀ látorí àwọn ẹrú tó gbà látọ̀dọ̀ bàbá rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣọ́ngun ló jẹ́ pé ó wù wọ́n láti darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun. Àwọn náà ń darapọ̀ mọ́.
Limbo ho di odo 1878. Fabo me. E ton jo ye wa ri pe. Ohun gaga lani kan. In lo shoku fa ogun kireji to wa ye nile Yoruba. Bo lo se sele. Oye patu. Ti se bi ajele. Don't show you, you look bad, look at me, see? But look, woman, you know, Jack, you should be enough for your juman, she. Look here, I let you get any lenny, 150 party pack, bah.

Wọ́n fi tipátipá gba dúkìá àwọn èèyàn. Ó wá ní ayẹyẹ kan. Eléyìí tán máa ń ṣe lọ́dọọdún. Bí ìgbà tán bá ń bojú bọ. Ẹ̀rín lé odò. Níbẹ̀. Fábùnmí náà, òun náà wà mẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀. Ó yẹ pé gbogbo wọn lọ́jọ́ wà mẹ́ àtojúgbà, tọ́jọ́ ń gbádùn, tọ́jọ́ ń dọ̀wẹ́ kẹ̀. Oúnjẹ lè tó wá jẹ́ ti ojú agbo àtẹmu tọ́ọ̀mù. Iná ní látọ̀dọ̀ òyìnbó ajẹ́lẹ̀ làṣẹ ti wá o, wípé kán gbẹ́sẹ̀ lé. Tán tún fi tipátipá bá Fálọlá lẹ́yìn tí í ṣe ìyàwó Fábùnmí lò pọ̀. Fálọlá yìí, òun gan ni ló dẹ̀ kó nǹkan jíjẹ àti mímu ọ̀hún wá o. Ìṣẹ̀lẹ̀ yìí ó bí Fábùnmí òkè mẹ̀sí nínú. Ó kò lójú pají, ó sáré wálé. Ó lọ mú ìdá rẹ̀. Ó di agbolé òye pàtùn. Gbogbo nǹkan tó jẹ́ abẹ̀mí ti bẹ́ẹ̀mẹ̀. Tọwọ́ rẹ̀ bá ti bà ní ló pa o. Tó fi dórí òye pàtùn gan fúnra lára rẹ̀. Gbogbo àwọn mọ̀lẹ́bí òye pẹ̀tù tó kù. Àwọn kọ̀ọ̀kan nù wọ́n sì wà láyé nílùú Ìbàdàn. Wọ́n wà nílùú Ìbàdàn.

wọ́n pa gbogbo àwọn tó bá nílé ajélẹ̀, ó pa ajélẹ̀. Látàrí àwọn ìwà burúkú lẹ́yìn tán ti ń lò.

I don't like those shots. Okay. We won't very fab on me. Mo fẹ́ rí ọmọkùnrin fábòmíì. Bó tiẹ̀ jẹ́ pé ó fà á ké kọ́rí kò dá lóhùn. Ṣùgbọ́n tẹ̀wájú o, bẹ́ẹ̀ sì ní kó àwọn ọmọ ogun jọ. Nípínlẹ̀ Èkìtì, nípínlẹ̀ Ìjẹ̀ṣà, àwọn ilẹ̀ tó jẹ́ ti ìjẹ̀ṣà ẹnu mi àgbò. Ẹ wá pè ní Èkìtì parapọ̀. Òun ló dúró gẹ́gẹ́ bí olórí fẹ́tọ̀ yìí.

Ekite parapọ̀. Ekite parapọ̀ yìí ìmọ̀ wọn ṣọ̀kan, wọ́n dẹ̀ gbìyànjú láti rí pé ìyà ò jẹ wọ́n lọ́wọ́ àwọn tí ń dìkokò mọ́yàn. Ẹ bá ṣe ẹ̀yìn sì tàwọn akọrin rẹ̀ ń gbọ́ ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga agbọ́mọ̀gbẹ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye.

àwọn ọmọ ogun Fábùnmi tágbára ti ń gùn bẹ̀rẹ̀ sí ní wọnú oko olóko. Èmi ò tún ta

oṣù mẹ́fà péré ló lọ lórí àpèrè ọba ọ̀hún tó fi dágbére fáyé lọ́dún 1903. Kò jẹ́ bó ṣe lóun jẹ́ lórí ọ̀rọ̀ Fábùmí Òkèmẹ̀sí. Àtidókèmẹ̀sí àti dọ́dọ̀ Fábùmí. Ẹ jẹ́ mú Ibrahim Taiwo. Bẹ́ bá ṣe ń yí sí ìtàwọn akọni lẹ̀ ń gbọ́. Ìkànnì West Radio 89.3 FM. Ẹ má sí ìsun o. Ta ni Ibrahim Taiwo? Gómìnà nírí nípínlẹ̀ Kwara. Ń jẹ́ pé ó gbapò gómìnà ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ológun nínú oṣù keje ọdún 1975. Ó kò nípò ọ̀hún nígbà ó ṣe kú pa ní ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 1976.

Ibrahim, tahu. Oje. Gẹ́gẹ́ bí gómìnà ológun nípínlẹ̀ Kwara lásìkò ìṣèjọba Murtala Muhammed. Ó ṣe àtìlẹ́yìn fún ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ fásitì lẹ́yìn tí ń bẹ nílọrin. Òṣìṣì nípínlẹ̀ Niger ńlá ti bí Ibrahim Taiwo nípínlẹ̀ Niger. Bàbá lẹ́yìn tó bí bàbá tó bí Ibrahim Taiwo aráàlú Ògbómọ̀ṣọ́ ni. Aráàlú Ògbómọ̀ṣọ́ tí Ibrahim Taiwo dẹ̀ láǹfààní láti lo àwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Nígbòho yá lọ́dún 1961 ó darapọ̀ mọ́lẹ́ṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Ó kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ títí tó fi láǹfààní láti dépò àgbà láti dókè téńté.

ẹrí ibrahim taiwo yìí pẹ̀lú àwọn ológun kọ̀ọ̀kan sani abasha muhammadu buhari ibrahim bako àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iná kóra wọn sòdí nígbà àwòdì tẹgbàjọba o àwòdì tẹgbàjọba.

Wọ́n lè rú àwọn ìgbésẹ̀ ló wáyé. Ó yẹ pé àwọn ọmọ ogun ilẹ̀ Ìbàdàn bá ní pé àwọn fẹ́ kógun Yòwú. Àwọn ará òwú wọ̀ yìí bá wọn jà. Ìbọn ní tòbí ìlùbí, wọ́n máa ń pẹ̀tù sáwọ̀.

lẹ́yìn gbogbo àwọn ìgbésẹ̀ yìí tó wáyé, wọ́n gbìyànjú, wọ́n rìnrìn, wọ́n kọjá odò Ògùn, wọ́n dé òkè Ata nítòsí Abéòkúta. Níbi tí Sódókè tó jẹ́ ìkan lára àwọn adarí ẹ̀gbàǹgbà náà tó ti pàrọwà sí òwú pé ẹ̀ẹ̀dẹ̀ lọ́tẹ̀dó sábẹ́ òkúta ìyún lọ́dún 1834 ló ti gbà wọ́n mọ̀ràn.

ẹ tó ń gùn nílẹ̀ Yorùbá, eléyìí tí èèyàn bá mọ̀ ni ló mọ̀, eléyìí tí èèyàn bá gbọ́ ni ló mọ̀ gbọ́.

lára àwọn ilẹ̀ tó yẹ kéèyàn kó mọ̀ nípa rẹ̀, àwọn ilẹ̀ tó yẹ kéèyàn ń gbọ́ nípa rẹ̀ ń lò wù, àwọn ibi léyìí tó yẹ kéèyàn kó máa ṣe àbẹ̀wò sí ń lò wù. Mo nígbàgbọ́ pé ẹ̀yin náà ti rí ẹ̀kọ́ kọ́, ẹ tún ti mọ̀ sí i lálẹ́ yìí. Ẹja débò míì kí n tó máa lọ, ẹja débò míì bó ẹjẹ́ ń ṣójú òkú lẹ̀ náà. Àwọn ìtàn tí mo ti mú wá yìí, ẹ ní ìbéèrè, ẹ ní àfikún, ẹjẹ́ ń ṣe ojú òpó lẹ̀. 0916-893-1000 tàbí 0915-33-34-893 0915-33-34-893 bọ́dẹ̀ jẹ́ 0911-34-893. Ìtàwọn akọni rẹ̀ ń gbọ́ o, ìkànnì West Radio 89.3 FM, Facebook òṣìṣẹ́ lálẹ́ yìí o, orí nẹ́tíwọ́ọ̀kì ni o. Ẹ jẹ́ ń gbé pè yìí. Hello, ẹ ti wọlé o. Ẹ lè pè mí padà, ẹ dákun. Ojú òpó ni o. Tàbí 0915-33-34-893. Ẹ tún lè lo 0911-34-893. 0911-34-893. Ẹ jáde dọ̀mọ ọ̀dọ̀mọ ilẹ̀ Ìbàdàn kan tó jẹ́ pé nígbà ayé rẹ̀ ó ṣe gúùdù gúùdù méje àti yáàyà mẹ́fà. Tálà ń bá wí o lálẹ́ tòní. Sànúsí Adébísí ìdí kan. Táni Sànúsí Adébísí ìdí kan. Ìtọ́jú yé wa pé ẹni tó jẹ́ onímọ̀ kúkún ṣé ti ìṣúná rẹ fẹ́ sọ, ṣé tó ṣe òṣèlú ìdáṣẹ́sílẹ̀ ètò ẹ̀kọ́ ìlera àbẹ́rẹ́ ìdárayá, kò sí lè tẹ́ pè sí tí ì dáhùn.

gbogbo ọkọ rẹ ti ń bẹ ní mọ́mù yìí ipò ṣe dáadáa ni ló tún fi ralẹ̀ lágbègbè àpáta nìbàdàn ló tún fi dáko kòkó míì. Onírúurú àwọn èèyàn iná ti ṣe bẹ́ẹ̀ iná ti nawọ́ ìkíni ṣé Adébísí ìdí kan fún àwọn iṣẹ́ akitiyan rẹ̀ èèyàn bíi tiẹ̀ ṣọ̀wọ́n o èèyàn bíi tiẹ̀ ṣọ̀wọ́n. Ó máa ń tọ́jú àwọn èèyàn. Lásìkò léyìí tí wọ́n máa ń mú àwọn èèyàn sí màpó pé tán bá jẹwọ́ orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńlá débí sí ló bá sanwó orí wọn lásìkò náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló bá sanwó orí wọn.

tí ìbá ṣe ni àkọ́kọ́ yóò wà nínú àwọn ẹni àkọ́kọ́ tó kọ́ lo mọ́tò nílùú Ìbàdàn. Àwọn tó kọ́ wa ọkọ̀ yóò jẹ́ ni àkọ́kọ́, àbí kó wà lára wọn. Yàtọ̀ sí kó lẹ́ṣin, ó ní kẹ́tẹ́kẹ́tẹ́, ó ní nǹkan nǹkan.

Sàlámì Agbájẹ́ yìí ó gbìyànjú pé kí ọmọ rẹ̀ pé jẹ́ dókítà àkọ́kọ́ nílẹ̀ Ìbàdàn. Láti dókítà Saka Anthony Agbájẹ́ tí ọmọ rẹ̀ náà tuntun jẹ́ agbẹjọ́rò àkọ́kọ́ nílẹ̀ Ìbàdàn. Mujeed Agbájẹ́ tó fẹ̀yìntì nílé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè yìí

俺们这几我来一碗，俺们这几的来一杯，俺们这几来一碗，俺们这几来一杯哦。你话你叫一碗一杯，还得必须一滴干，我发现了，反我们叫。láti lọ ilé ẹ̀kọ́ ó ní ewu ń bẹ ń bẹ pàápàá tó bá lọ kẹ́kọ̀ọ́ lókè òkun pé téèyàn bá lówó kò sí nǹkan tí ò lè fowó dá téèyàn bá lówó láì kàwé yóò fowó gbẹni tó kàwé síṣẹ́ tí yóò dẹ̀ máa ṣe yẹ́ṣà yẹ́ṣà fún un.

wọ́n kọ́ ni tá a mú tàn wọ́n wá lálẹ́ yìí. Wọ́n làwọ́ fúnyàn. Ìtàn léè tí a gbọ́ tó dẹ̀ yé wa nípa Sànúsí Adébísí gẹ́gẹ́ bí ẹni tó máa ń ṣore. Lásìkò ìgbà kan, wọ́n bọ̀ látẹ̀dẹ, ó lọ ṣàbẹ̀wò sí tìmí tìlú ẹ̀dẹ̀. Nílórí ọkùnrin kan léè tán ti kó má mú gàrí sí lọ́wọ́. Ọmọ lọ sí ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ lágodi. Wọ́n dá wọn dúró. Kí lẹ̀ ṣẹ́ rẹ̀ kí ló ṣe? Wọ́n ló jẹ gbèsè ni. Ojú ẹsẹ̀ yìí ló pàṣẹ fún àwọn tí ń ṣọ́ àwọn ẹlẹ́wọ̀n wípé yá, ẹ tẹ̀lé mi. Ẹ wá lọ gbowó ká fi onígbèsè lọ́rùn lẹ̀. Sọ ni ilé ò sá ni.

àwọn ọjọ́ òpó ohun sì wà ṣíṣí lẹ̀ nẹ́tíwọ́ọ̀kì ọ̀la lẹ́yìn ló dàbí nǹkan. Zero nine one six eight nine three one thousand.

àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlera débí sí àwọn ọ̀rọ̀ ó yẹ pé níbo lọ fàyẹ̀wò nínú ilé ìwòsàn lẹ́kọ̀ọ́. Àwọn dókítà tí ń bẹ̀ ń bẹ̀ wọ́n gbà nímọ̀ràn pé kó sinmi ọ̀sẹ̀ mẹ́ta. Gbogbo jàn-jàn-jàn-jàn pé kó sinmi ọ̀sẹ̀ mẹ́ta. Èyí pé kó lè dúró ní Èkó. Ẹjẹ́ bí wọ́n ti gbà nímọ̀ràn yín, ó ra ilé kan, ó rà á sí Èkó lágbègbè Èbúté mẹ́ta.

wọ́n kọ́ ní kárí yóò tá a fọ̀rọ̀ wọn tó ọ létí lálẹ́ yìí tí wọ́n náà ń rẹ́kọ̀ọ́ kọ́ lára wọn. Àwọn akọni rèé pẹ̀lú bá ṣe lówó. Lọ́dà jẹ́ pé ó yẹ ká ṣe ìdánimọ̀ ìgbésí ayé wọn. Kò yẹ ká gbàgbé wọn. Kò yẹ ká gbàgbé wọn. Fún àwọn ipa ribiribi tó ti kó láwùjọ wa. Ìwọ náà kí la á rántí rẹ fún? Kí la á rántí rẹ fún? Èèyàn rèé lẹ́yìn tó múnú àwọn èèyàn tó múnú wọn dùn àwọn aláìní. Nílá rántí rẹ fún. Kò sẹ́ni tí ò ní kú láyé. Kò sẹ́ni tí ojúde rẹ̀ ò ní wu koríko. Ìyín tó bá ṣe ìlàákà. Nǹkan tó bá ṣe láàròyìn. Nǹkan tó bá ṣe láàkà. Nǹkan tó bá ṣe láàròyìn. Mi bá ṣe ń yí sí ètò ìtàwọn akọni náà gbọ́ o. Ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mágbẹ́ tó kún fún ọmọ ọgbọ́n ìmọ̀ àti òye. Ètò ìṣílẹ̀ fún ìkéde àti ìpolongo ọjà. Ẹgbẹ́ gbogbo ìkéde àti ìpolongo ọjà yín wá sórí ètò ìtàwọn akọni. Ẹ fi tiyín, ẹ fi gbé tiwa lárugẹ. Káwa náà fi tiwa, ká fi gbé tiyín lárugẹ. Ẹ jẹ́ ń gbélé yìí mọ kí tó máa lọlé. Ẹ jẹ́ àdẹ́pòmù. Àpòmù ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun nítòsí Ìkirè. Àpòmù. Kí ni nǹkan tó ṣe kókó tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ nípa ìlú Àpòmù? Ìlú ti ń bẹ nílẹ̀ Yorùbá. Lára àwọn ìlú tá a lè pè ní ìlú Ṣẹ̀ǹbáyé ní ìlú yìí wà. Lára àwọn ìlú tó ní àlàáfíà wọn nílùú Àpòmù wà. Tọ́lọ́run dẹ̀ fún wọn nílẹ̀ tó lọ́ràá. Ọlọ́run fún wọn nílẹ̀ rere. Àwọn ilẹ̀ tó jọjú. Àwọn ilẹ̀. Ó yẹ pé inú èèyàn máa dùn sí.

Baba ni ka wo. Agba ta ti se idasile ilu apomu yi. O ti fe le ni iwo odun seyin. Fo odun yasimonu. Epe. Karakata. O saba ma waye nilu apomu. Pe ibe tu da fun idokowo isora je ati be lo ko lazi ba yeso oro apomu ti ni mẹ́nu bá ọ̀rọ̀ a ó lẹ̀ díẹ̀. Mo sọ pé bí ọjà ńlá pòmù jẹ́ lára àwọn ìlú tí bẹ lábẹ́ ìlú léfẹ̀. Ẹ pé àwọn olùdókòwò àwọn ìyálọ́jà babalájẹ́ a máa wọ́n láti Ọ̀yọ́ Owu ìjẹ̀bú gbogbo ẹ̀ mọ́ra wọn. Kíkà ń ṣe bí à ń pàtẹ sí nìkan o. Àti tàṣà àti tẹ̀sìn gbogbo ẹ̀ iná ń ṣe nílùú Akùn.

ìbáṣepọ̀ tó dánmọ́rán inú ń bẹ láàrin ìlú yìí àti ìlú ilé ìfẹ́ tó fi dáàrin gbogbo àwọn tó jẹ́ olókoòwò lọ́yọ̀ọ́ àti láwọn ilẹ̀ míì. Kò sí pé wọ́n ń gbẹ́sẹ̀ lọ́jà èèyàn, kò sí nǹkan kan, ọkàn balẹ̀, kò séwu.

irú àwọn ìgbésẹ̀ ètò ìdájọ́ inú wáyé lórí àwọn tó wọ̀ báyé jẹun. Létí ó sàmì ìfẹsẹ̀ múlẹ̀ àṣẹ àti gbígbé ìgbé ayé ilé tó tọ̀. Ilé tó túmọ̀ sí wípé àwọn aláṣẹ lẹ́sẹ̀ kùkú wọ́n níṣẹ́ láti ṣe lórí ààbò àwọn tí ń bẹ lágbègbè wọn.

àwọn nǹkan kéékèèké yìí ó wá padà ń ràn sí àwọn nǹkan míì láàrin wọn sí àwọn nǹkan míì nínú àwọn ẹgbẹ́ òṣèlú.

pues lo pilla. No sé, el loto. Lani. Amo lori, le tome yeye. Amo yo, si, no ya lo la pomo. No, no, no, no. Inú wọn dẹ̀ ń dùn tó ń tọ̀wẹ́ kẹ̀síra wọn. Ọjọ́ ti ń lọ fún tàṣálẹ̀ tòní. Ọjọ́ ti ń lọ. Kókó lẹ́yìn tí mo fẹ́ kẹ́rí dìmú lálẹ́ ni pé tá a bá ṣe lè ní ọ̀rọ̀ ìtàn ìní ó dàbódọ̀lá ọ̀rọ̀ ìtàn ni ó dàbódọ̀lá mẹ́jà jóye ajò ní ọ̀lágbé ìtàn ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ pátápátá ló nítumọ̀. Nǹkan ti ń bẹ nílẹ̀ Yorùbá ló kún fún agbára, ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye. Bí èèyàn bá mọ̀ dé ni ló mọ̀. Ètò ìtàwọn kan ní sílẹ̀ fún ìkéde ohun ìpolongo ọjà. Gbogbo ìkéde àti ìpolongo ọjà yí wá sórí ètò yìí. Ẹ ṣe àtìlẹ́yìn fẹ́tọ̀ ìtàwọn akọni. Ìṣẹ́jú márùn-ún, ìṣẹ́jú mẹ́wàá, ìṣẹ́jú márùndógún. Ẹ ṣe àtìlẹ́yìn fẹ́tọ̀ ìtàwọn akọni. Àwọn ọmọ yín wọ́n rẹ́kọ̀ọ́ kọ́ ń bẹ̀. Ẹ ṣe àtìlẹ́yìn fẹ́tọ̀ ìtàwọn akọni. Fún ìkéde ohun ìpolongo ọjà. Lórí ètò ìtàwọn akọni. Ẹ láǹfààní àti pè mí. 081-38-64-25-44 081-38-64-25-44 Nọ́mbà mi nù. Báyẹ̀ ti fẹ́ lọ sùn, bá ń pa pípẹ́ bá ń tan títàn. Eléyìí tó yẹ kẹ́ pa ipá, eléyìí tó yẹ kẹ́ tẹ̀tàn. Àánú Ọlọ́run ní fi wá sílẹ̀ o. Ìbànújẹ́ ó kéré ó tóbi òní jẹ́ tiwà. Ilé ń jó ó lè ń jà. Ọlọ́run òní ṣe nípe tiwà o. Gbogbo nǹkan tá bá ti ń ṣe, a máa bójú tó àwọn ọmọ wa. Kádẹ̀ máa rí pé ìtàn là ń kọ ní gbogbo nǹkan tá bá ti ń ṣe. Àní tójú ń dójú kú o, àní ti pàlà dépò àìsàn. Wọ́n wà lójú òpó TikTok, bàbá onítàn. Ẹ fọ́lọ́ mi o, bàbá onítàn. Àwọn pàtàkì lọ́wọ́ àwọn aláṣẹ àti apàṣẹ ìkànnì West Radio 89.3 FM lẹ́yìn tí wọ́n fún wa láǹfààní láti mú ètò alẹ́ òní wá. Zero eight one three eight six four two five four four. Fún ìkéde ohun ìpolongo ọjà. Àṣìde láago márùn-ún láàárọ̀ láláṣẹ Ọlọ́run. Tèmítọ́pẹ́ Ọláwọlé, ọmọ Baba Chaplain,
MC Noodles ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì West Radio 89.3 FM. Ó dàárọ̀, orun ayọ̀ lásùn.